0: A kú ojúmọ́. Àwọn kókó inú ìròyìn ló ń dé sétí gbọ̀yìn láti ìkànnì Wells Radio 89.3 FM. Ìkànnì kàǹgá gbọ́mọ̀gbẹ́ tí ó kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Lolúyọ̀lé Estate nílùú Ìbàdàn. Mo dúpẹ́ Ọlásánní. Ní oníròyìn, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kọ̀ láti bu ọwọ́ lu àbá òfin méjì, ó sì ṣàlàyé wípé wọ́n tako òfin. Ìjọba àpapọ̀ ṣe àgbékalẹ̀ $500 million láti ṣe agbátẹrù ètò ọ̀gbìn ní ẹkùn Niger Delta. Ilé aṣojú-ṣòfin gbèrò láti ṣe àgbékalẹ̀ ilé-iṣẹ́ The Nutritionist Registration Council of Nigeria. Gómìnà ìpínlẹ̀ Edo rọ àwọn ọba àlàyé láti ti ìjọba òun lẹ́yìn bí òun ṣe máa dẹ́kun ìwà ọ̀daràn. Alákòóso ètò ààbò ní àwọn ti sún owó oṣù àwọn ọmọ ológun tó kéré jùlọ sí 1,100 naira lẹ́yìn tí ìjọba àpapọ̀ gbé yẹ̀wò. Àwọn tí wọ́n ń wo ojú ọjọ́ lórílẹ̀-èdè Taiwan kéde wípé ìjì alágbára yóò balẹ̀ sí orílẹ̀-èdè ọ̀hún láìpẹ́. Àwọn kókó inú ìròyìn fún ti òró òní kò ní ju báyìí lọ. Ẹ pàdé wa ní àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ ní 8:00 AM. Mo dúpẹ́ Ọlásánní ní oníròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa, kí Ọlọ́run kí ó bùkún fún yín.
1: Your preferred wholesome radio.
2: Gugawo ni gugu aye n dadere kiri ti won pon yi. West Radio 89.3 FM. Gugawo agbemagbe.

0: aku ojumo loro oni ni gbogbo bi te tin gbo wa ti afefe ikani yi nfe de ikani Wells Radio 89.3 FM ikani kanga agbon magbe to kale si opopona Laafin Avenue lori yole estate ni Ibadan natin kira aku ojumo pe ojumo to mo wa loni ojumo ere ni ojumo aye idunun to nta iku baale oro lagbara Olorun Oba oki wa loruko oludasile awon loga loga leka kankan amoju ero fun sata wayi baba eri nanu mo lo lowo button mi ti o nje ke mo gbohun mi kete kete won lo si je le mo wo mi bayi lori itakun bani dore wa Facebook ba ti te Wells Radio 893 FM fan page na le tin ri mi kete kete bayi e seun gbogbo eyin ololufe ikanni kanga gbon magbe mo wa se ba oba ti o mo be titi lai lai oji kan lu kan pa opa kan wo kan ye gbani gbani tan saya emi ni tin je mi ni ma se beru jinle ife ato farati isaaju on gbogbo ikeyin on gbogbo alagbara nla nla moju ba re oba ti aye atorun bo oba ti awon angeli ati awon agbagba merindinlogun ti won sade fun ti won si nwo le fun ti won so mimo si emi na loro ni emi erupe lasan to mi emi iye sinu to pe leniyan to tun se logo emi na ma nse mimo si o oluwa olorun obo olodumare asiri koko oro goji godi orun oba lori ohun gbogbo oko opo baba laini baba olupese fun gbogbo eda alaye mo se kabiyesi si olorun awon olorun to je orojo ni to tun fun mi loruko mo dupe ola sunny golden voice on radio loruko temi e ka bo si kan ni kanga gbo magbe Wells Radio 89.3 FM to kale si opopona Laafin Avenue lori yole estate ni Ibadan agbeyewo iroyin agbo magbe na ni o ba fe fe sore lowo lowo bayi bi ti a tin gbe awon koko nu we iroyin le wa wo ni okan kan ijeji to si se pe pelu ori ofe Olorun ati ojini ti won wa nu kulu pelu wa ti a jo mo ope kelu to si se pe ngba akoko ba to a mo si oju opo le fun eyin ara le na lati ba wa da si eto eyin te se ngbo fun igba koko e mo wo pe ki lo nsele leyin agbeyewo royin agbomogbe iwe royin le wa awon koko to se pataki sawara ilu o na la mo ngbe yewo boruko re tin je agbeyewo iroyin la mo ngbe yewo a mo wo boya yin te ti ka loju iwe royin e ti ka lori ayelujara ko ye yin dada na la mo ngbe yewo pelu ori ofe Olorun ati ojin tin benu kulu pelu wa yi e se oni gbogbo bi te tin gbo wa je mu awon koko yi ni gbo baya ojin tin benu kulu pelu wa won mo salaye re ni kokun fun wa le kan si mo dupe ola sunny golden voice on radio loruko temi ma tinu we iroyin daily post bere won ni idire to fi nira fun ile ise ologun lati ba awon bandi bandi ja o alakoso fun eto abo lo se lalaye ninu we iroyin daily post na mo ti wa toni awon osise ijoba ni olu ilu ile wa ko feran mi nitori mo ge owo won wike lo so be lawon osise ijoba olu ilu ile wa ni Labuja pe won feran un won ni fe un ngbo ti ge owo won ku abi mo ba sinu we iroyin guidance to ni wike so oro buruku si awon alatako ti won bu enu atelu gbajabiamila oruko re ti n jade lenu jo meta yi e n wo pe won soro eyan kan to si ile ise kan loruko ijoba to fa gbajabiamila to mo ko re na lowo ti oye yin yo mo ye yin bayi lori agbeyewo iroyin agbon magbe mo bá sínú ìwé ìròyìn guide àwọn ni àwọn agbésùmọ̀ mi ló sọ wípé àwọn máa pa àwọn ọmọ tí wọ́n jí gbé o tí àwọn ọmọ ológun tí wọ́n bá sún mọ́ àwọn alákòóso fún ètò ààbò òun náà ló sọ eléyìí kan ṣàánú kan mọ́ pa àwọn ọmọ tí wọ́n ń bẹ ní àkàtà wọn. eléyìí mo rí nínú ìwé ìròyìn this day life tán ni èmi ò ní já yín kulẹ̀ àwọn ìgbésẹ̀ ìnira àkọ́kọ́ yìí ó wà fún ìrọ̀rùn ọjọ́ ọ̀la ni ẹ mọ́ gbàgbé pé bàbá wa lórílẹ̀‐èdè yìí bàbá ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn sọ fún wa pé ká fọkànbalẹ̀ báyìí wọn ti wá sọ̀rọ̀ wọn láwọn ò ní já wa kulẹ̀ ìgbésẹ̀ àwọn lè nira fún ìgbà àkọ́kọ́ yìí pé ṣùgbọ́n ìrọ̀rùn ọjọ́ ọ̀la ni ààrẹ Bọ́lá Tinubu ló sọ bẹ́ẹ̀ oba sinu we royin Vanguard ni idire o ti orilede Liberia ko se le gbagbe orilede Nigeria lai lai alakoso fun oro okere orilede in Liberia lo se lalaye pe se ri orilede Nigeria lori o ni Liberia a le gbagbe orilede Nigeria lai lai yin tumo si pe ati mo se n to da fun onu eyan ba le gbagbe wa sire se mo pe eyan ti ko pa nu aye nton igba rere ni o wa sinu we royin punch ton ni ijoba ipinle kebi ni won ko o lati si ileiwe ni awon agbegbe ti won wa ni ikawo awon agbesumo mi bo sinu we royin business day life won ni ise iwadi si n lo lowo lori ijinigbe ijoba ibile orire yin to sele ni ipinle oyo oga agba ile ise olopo ekun ti ipinle oyo lo so be won ni iwadi si n lo lowo se iwadi la fe o mo olon toto sugbon ha awon mo e tin peju o bo sinu we royin business day loni to ti le je wi pe owo n regun si apo ijoba o oda owo o n se okunfa bi ise akanse se n fale oda owo bi bo e mo gbo inu we royin Nairametrics mo ti rele won ni owo ti ijoba Abuja n pa losu o ti fo lati bilionu mesan si bilionu lona ogoji laarin odun meta wiki lo so eleyi inu we royin Daily Trust ni awon lakura wa awon no mo se be o won mo gba emi agbe meji won si se eyo kan lese ni ipinle Sokoto inu we royin Daily Trust na lele won ni awon agbebon no mo peyan meta ni ipinle Plateau ki Olorun ki o saanu wa ori gbomogbomo awon ti n gbe mi awon eyan lorilede Nigeria Isolale Kansan ni aku ojumo
1: akojumo atokun akojumo eyan ara ile ore yin ololufe yin olale kan sani lo nki yin
0: ha mo fe ka fi ti eleyi to wa nu we royin Daily Post bere ton ni idire o to fi nira fun ile ise ologun lati ba awon badi badija alakoso fun eto abo lo se lala yi ki lo de ti won le koju ija si won
1: e seun atokun ba se n bere to to ni ki olu olorun ko darapo mo wa ko ma ba wa re gẹ́gẹ́ bí gbogbo àwọn èèyàn ṣe mọ̀ ọ̀rẹ́ mi ti ní òrírí Christopher Musa ó ti gbéṣẹ́ ẹ̀dí lánàá ó ṣe máa ń ṣe ṣẹ̀wọ̀n ọgbẹ́ tí mo ti máa ń sọ pé ọ̀gbẹ́ni ẹ̀ àròyé pọ̀ jù fún ibi tí ẹ kó fi ṣe nǹkan tó yẹ kó ṣe màdá lóbi Jésù la máa sọ fún wa. iṣẹ́ tá a ń ran kọ́ ló ran jẹ́ yìí o iṣẹ́ tó ran rẹ̀ iṣẹ́ ẹbú ló ń jẹ́ iṣẹ́ táwa ń ran ní pé kó rí pé ètò ààbò nàìjíríà dúró wá ń pè pé kò sí pé fọ́nkàn fìlú náà gbá lórí ọ̀rọ̀ nàìjíríà èyí tó fi máa ṣe yẹn kẹrìnmọ́ owó àkàyè iṣẹ́ o ọ̀run jáde lọ́jọ́ yẹn ni o òṣùpáyọ lọ́jọ́ yẹn ni o àwọn ṣòkúṣọ tó máa ń bọ̀ tá lẹ́nu ọ̀bẹ́ni yìí rèé ó sọ mí báyìí lánàá ọ̀bẹ́ni nàìjíríà ti ń lọ síbi tí kò dáa rárá kí ló ń ṣe níwájú ọlọ́run àti yẹn àwa fẹ́ ṣiṣẹ́ o ṣùgbọ́n àwọn nàìjíríà ló fà á tí iṣẹ́ wa fi rọrùn ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ àwọn nàìjíríà kan ń ṣe agbóde gbà fún àwọn bandibandi.
0: ṣé n tó wọn túmọ̀ sínú pé n tó fà á nù.
1: nǹkan tó sọ nìyẹn.
0: àtayébáyé làwọn èèyàn kan ti ń ṣe agbóde gbà.
1: ẹni sùúrù ẹyìn méjìlá tẹ̀lé jésù kankan nù kò dúró dédé abọ̀sibọ̀ sí orí orílẹ̀-èdè bíi ilé wa kò ṣeé ṣe kó má rí àwọn kan tó jẹ́ pé ìwà wọn ó máa kù díẹ̀ káàtó èmi àti yín lè máa wò wọ́n pé ẹni ìbìlélẹ̀ aláìdálélẹ̀ ṣùgbọ́n ìjọba amúnimóògùn wọ́n ní ipá àti agbára láti náwó gan ẹni tó bá ń ṣe agbódegbà fún àwọn adósùnmọ̀mí wọ́n pè ní aiding and abetting àbí kẹ̀pẹ̀ ní conspiracy nǹkan tán lè tutorí ẹ gbé yẹn déwájú ẹjọ́ sí ni agbára wà lọ́wọ́ ẹ láti ṣe yẹn ọgbẹ́ni ṣe nǹkan tó yẹ kó o ṣe kò sẹ́ni tó nífẹ̀ẹ́ sí ẹjọ́ tó ń tò yìí torí ẹjọ́ wẹ́wẹ́ lásán lélẹ̀ yìí tẹ́ bá rárá gbé súnmọ̀ mí ẹni tó gbé àṣẹṣẹ máa gbọ́ pé eléyìí o ò ń ṣe àmì fáwọn agbé súnmọ̀ mí wọ́n pè wọ́n ní informant bandit informant ọ̀pọ̀lọpọ̀ wọn wà nílé ẹjọ́ lé níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn wà lẹ́wọ̀n lé níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ti yìnbọn lù wọn dànù wọn ti pa wọn dànù nǹkan tá a fẹ́ kó o ṣe rèé tẹ́wàdé gbàgbé ọ̀gbẹ́ni ló sọ fún wa lọ́jọ́ sí pé ká lọ́ máa kọ́ ẹ̀kẹ́ ká lọ́ máa kọ́ wọ́n ṣe ń ja ẹ̀mù wọ́n ṣe kábàlẹ̀ pa àwọn agbésùnmọ̀mí já ẹni tó ń gbé ak 47 bọ̀ ati RPG ni ke ma yokuku si se bori e pe po ara so kuso to ma nso temi o ni fe si on lo tu so lana yen cheri oro to so yen ninu woye temi o fi ye wa wi pe se ti won fun yi ojula ka ye lo kan ti ma to jo wewe si ti ibo yen se n gbadun mu jin so bi se ninu woye temi tin ba wo nkan to nso itun re leti temi ni pe ise te fun mi yi apa mi o are ba ori be are ko to le fa ti to abu nigeria fin me he ni yen e le fi en ti o ko ise ologun ki nkan ma daru nkan ta ri lowo lowo yi la mari tu ne bi le ban je minister of defense
0: sey ro bi won ko jo sun won ni se mo pe ijoba awara wa re àwọn sì wò pé káwọn ọmọ ọbùn wa gbọ́ bó ṣe ń lọ wípé ẹ̀gbọ́ ẹ lè wò pé
1: adákẹ́rọ́
0: à ń ṣiṣẹ́ o
1: nǹkan tèmi fẹ́ gbọ́ tèmi fẹ́ rí ni wípé láti ìgbà yìí o kí n ṣáná sọ́kọ̀ kí n kọrí sí kaduna kó má sì gbọ́kàn mi ga pé àwọn kan dènà dèmi kí n sùn kí n gbórí lé ibùsùn mi kí n sùn kí n hanran kì í ṣe pé kí n máa sùn kí n tún máa lálàá lójú àlàkálà tẹ́yìn tí ó sọ́kẹ́ wọn lálàkálà pé àwọn fẹ́ náwó ganyan ni àbẹ́nìkẹ́ fẹ́ fọ́ fẹ́ǹsì yẹn wọlé ni kẹ́tẹ́ mi fẹ́ gbọ́ nìyẹn kì í ṣe ìṣòkúṣọ ọ̀rọ̀ mi lè báyìí ó ní mi máa dùn tó bá kórira ẹ̀ ọ̀tọ̀rọ̀ là ń sọ fún kò ṣe iṣẹ́ bí iṣẹ́ nǹkan dẹ̀ ń dàrú ètò ààbò nàìjíríà mẹ́hẹ ẹ pa ọmọ nàìjíríà ìjọba ẹ kó ọgọ́rùn-ún wọn jọ kí ni ìṣòro kínní tó wà lọ́rùn nàìjíríà lè nìbáyìí wọ́n sọ fún ètò ààbò ni lẹ́yìn ètò ààbò ló kan ọrọ̀ ajé ẹni tó wá ní ìgbọ́nu ètò ààbò nàìjíríà ọ̀nà ìwòlòwòrò lẹ́nu bí lè ṣe ní ká máa ṣe ní a máa sọ fún kò fi ṣe nǹkan tó gbé àbẹ̀rẹ̀ máa sọ kórìíra ẹ̀ òótọ́rọ̀ lákàn sọ fún ọ̀gbẹ́ni yé tójọ́mọ́ ṣiṣẹ́ ni.
0: lọ́rọ̀ kan yìí gbẹnu àwọn orílẹ̀-èdè nàìjíríà sọ̀rọ̀ pé kí wọ́n ṣiṣẹ́ kanjárí nǹkan
1: ṣe. nǹkan tó ń sọ wípé òfà tó ń fi lè ṣe yìí sọkúsọ ni torí tẹ́yìn bá jáde lé níbẹ̀ tó bá. sọ pé ààrẹ o báyìí báyìí báyìí báyìí láàrẹ rí o báyìí báyìí báyìí nígbà kejì ààrẹ rí o tó dẹ̀ pé kò rí bẹ́ẹ̀ ò ní sunlé ẹ̀ lọ́jọ́ yẹn wọ́n ra wọn yẹn mú. ṣùgbọ́n ẹni tó ń ṣe nǹkan tí ò da tó dẹ̀ pé nǹkan tó ń ṣe ń pa ọmọ nàìjíríà lára.
0: ẹ mọ̀ pé ìyìn yàtọ̀ kò sí ẹni tí ó ṣàgbọ́dẹ gbàgbọ́n ti fẹ́ wá mú àwọn yẹn.
1: kò ṣe ní iṣẹ́ tó ṣàgbọ́dẹ gbà iṣẹ́ ọ̀rọ̀ ọbẹ̀ ni wípé ẹni yìí o ẹ̀rí mọ́ ẹ tó ṣàgbọ́dẹ gbà yẹn náà ọ̀nà kan òun náà gbà tó fi ṣàgbọ́dẹ gbà àbí ẹ̀kọ́ ni ní ọ̀pọ̀ ọgbà ẹ̀rọ ayélujára náà máa ń lò fún pẹ̀rẹ̀ pé wọ́n ti ń bọ̀ o kò sí nǹkan tí mi àti yín sọ tíjọba ọ̀gbọ̀ èyí tán bá fẹ́ mú bẹ̀rẹ̀ náà máa.
0: ṣé n ta sọ nu kulu àbí ta sọ lórí ìlú ọba nìsọrọ wa.
1: ẹni sùúrù ilé iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ torúkọ ẹ̀ ń jẹ́ sss tán pẹ̀rẹ̀ àwọn ní dss ibi tá ti rí dìbò èmi ò mọ̀ torófin tó gbé wọn kalẹ̀ ẹ̀ẹ́sì ló wà ń bẹ sss ni. ṣé bí olórí ìṣiṣẹ́ ààrẹ fẹ́mi bẹ̀jẹ̀ abẹ́mílá ó ní pé ààrẹ kọ́kọ́ sọ fóun tààràtàrà pé ẹnìkan tó jẹ́ èèyàn òun tó wà nílé asòfin ìpínlẹ̀ èkó bó wà lára àwọn tó ń dìtẹ̀ láti yọ ẹni tí ààrẹ yàn síbẹ̀ pé kó máa bá ṣe lọ gẹ́gẹ́ bí abẹnugan ó lọ ń sẹ́ iwájú ààrẹ pẹ̀rọ ni pé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ó láàrẹ tún pè òun lẹ́ẹ̀kejì sẹ́ pé alọ́gbẹ̀ni wà lára àwọn sẹ́ ó lóun tún sẹ́ lẹ́ẹ̀kan sí ó ní olórí àjọ sss ló pè òun fúnra ara wọn pé desmond elliot ó wà lára àwọn tó ń tako ọbaṣá gẹ́gẹ́ bí speaker lẹ́kọ̀ọ́. báwo ni
0: wọ́n ṣe mọ̀
1: ọ̀gá ẹ̀sẹ̀ ṣe mọ̀ tí ìbá ṣe bó ń gbọ̀n kan tí wọ́n sọ ààyè wà fún yín láti ṣe ó bá jẹ́ ọ̀rọ̀ òṣèlú tara yín lẹ fẹ́ ṣe ni pé ilé ìlú kó wà bẹ́ẹ̀ ni kó má sí bẹ́ẹ̀ gbogbo nǹkan tó orílẹ̀-èdè wa ni ẹ fi ń ṣiṣẹ́ ara yín ṣùgbọ́n tí wàá dáàbò bó ti wá ọ̀rọ̀ yín dọwọ́ ọlọ́run ẹ̀rọ ṣé ìkànnìyàn àbẹ́ ni rè.
0: wọ́n ń ṣiṣẹ́ adìyẹ ńláàgùn
1: òun lálóòótọ́ wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń ṣe iṣẹ́ takuntakun ṣùgbọ́n wọ́n ṣiṣẹ́ fún máa fògbó fọ́lọ́hún wọ́n ṣiṣẹ́ fáwa iṣẹ́ tó máa fògbó fáyé ara wọn náà ń ṣe
0: pẹ̀lú òun pẹ̀lú òun
1: ẹ bá ṣiṣẹ́ ìlú iṣẹ́ tó ń ṣe fògbó fọ́lọ́hún ṣùgbọ́n ẹ bá gba iṣẹ́ tó fi ṣe ara ẹ̀ iṣẹ́ ara ẹ̀ ló ń ṣiṣẹ́ ìrìndẹ̀ fògbó fọ́lọ́hún.
0: ẹ já tẹ̀ wájú ẹ̀yin èèyàn kí ló dé tẹ́ ẹ kórìíra mi kí ló dé eré ni mo rí inú ìwé ìròyìn daily post o àwọn òṣìṣẹ́ ìjọba ní olú ìlú ilé wa wọn fẹ́ràn mi torí mo géwo wọn wíkẹ́ ló sọ bẹ́ẹ̀.
1: ẹ ṣe ẹgbà búrẹ́dì lọ́wọ́ ọmọ wò àbí bisikì àbí kẹta pé ní juice kẹgbà lọ́wọ́ ọmọ kẹ́ òbí ọmọ àfẹ́ràn yín a pariwo to ba je mo to ti wo yin gan de yin won yin ni o yo re si yan be se nsa lo re o ba ni pe ko kuro re bo no se ni kuro re se ri oro ti wi ke so yen na a si so oro gba ni o de fi han pe pelu oro to so yen ko ni la ka yi lori bo se ran lori bo se nseto ijoba
0: ah o le o se ayin tele ni
1: ki si ko se mi awa mo se nsejoba nkan ta ko ni la se nso be backbone no civil service or paku tele ileise ijoba awon to osise ijoba ni pe e ma se danileko fun won ni ore kore they call it training and retraining ara awon core components in civil service ni pe idanileko gbogbo gba tori ojojumo laye nyi baye ba de se nyi ka ma ba yi ni o wa fenu ara so pe owo de ko fun ma se training abo se bo si retraining olo ti ge
0: kino ge fun ibo lona si
1: mo nbo olo ti ge alakoko o ti pa ise ijoba ti won se lara tori eko won ni kon lati le se ise to ye ki won se
0: oni mu eko igbalode
1: alakoko niyan o wa so olupo won ti na lori akanse ise akanse ise to je pe alakoko oto lowo ti e capital expenditure niyan owo training and retraining dan so yi recurrent niyan bo ti mejo gboro bo nu ara won ṣùgbọ́n wọ́n la inú agbárí yẹn pàkà ó sọ pé owó tó yẹ kó lọ fún recurrent o ti yọ o ti fi ń ṣe capital project it is a gross violation of budgetary provision.
0: Gbìyànjú àti wà prudent eléyìí ó ti pọ̀ jù bí ó ti pọ̀ jù bí ẹjẹ́ àbù lórí eléyìí.
1: Èlé náà fi ń ṣe project ẹ̀hún kìlómítà kan ẹ ṣàlàyé fún mi kí làwọn project tí wọ́n ṣe. Project ara project temi ri ti won se ni bi won kole fawon adajo
0: o wa ni olule wa ma ti dabi wiwa yan wa ni
1: oketa o ti di paradise bi mo se nso Abuja is one of the most insecure places in the country
0: ijo bye bye
1: labe sejoba yi e lo bo statistics wo kidnapping losen gangan labuja o nsele nbe bawo se ni sele owo je ke fun ma se training fawon officers to ma account aru nkan beyen e lo fi kole fawon adajo ẹwà nígbà wọn dájọ dájọ pé kí wọn pa ndc àti adc rẹ báwọn lọ ṣe ní pa ndc àti adc rẹ ppc nìkan wà nbẹ ara ọmọ tí nǹkan bẹ yẹn ń bí nìyẹn ò gba owó lọwọ àwọn èèyàn nǹkan tó tọ sáwọn èèyàn gangan ò gbẹsẹ lé ò wá fi ń ṣe nǹkan tí yóò tọ sí wọ torí njc ló máa ń kọlé ramoto fún àwọn adájọ tó wà ní federal high court court of appeal àti supreme court nǹkan tí wike ti ń fowó abuja ṣe nìyẹn tó wá dẹ̀wà jẹ́ pé federal high court judge ni kì í ṣe minister wike ló máa kọ́lẹ̀ remoto fún wọn federal capital territory judicial commission ọyọ state judicial commission wa judicial council ẹ̀wọ̀n ìbínú judicial council fct judicial council náà wà àwọn olóyè kan ṣe yẹn kọ́ ní bọ́jẹ̀tì tí wọ́n lọ́tọ̀ tó yẹ pé ìwọ kọ́ ló máa fún wọn inú owó tààrà tààrà náà ti máa ń gbé tí wọ́n jáde wọ́n ní pé direct from source consolidated revenue náà ti ń yọ tí wọ́n fún wọn kó má baà sí pé olóṣèlú ń tọwọ́ bọ̀ wọ́n lórí ṣùgbọ́n ó lánà ó dẹ̀ pẹ̀rẹ̀ lọ́yà mo ti sọ rí bí báyìí àwọn tí wọ́n kọ́ wike ní ìmọ̀ òfin yẹ kán ò bẹ́ àwọn gan tiẹ̀ kọ́ jẹ́ lọ́yà náà torí bóun ṣe yíwa ó kàn pẹ̀rẹ̀ lọ́yà ni kò wà bí lọ́yà kò sọ̀rọ̀ bí lọ́yà òun ló sọ nígbà kan tó ní pé oníròyìn kan tó ló ṣèwọ̀n pé kò ń yìnbọn pa láti inú tẹlifíṣàn ṣe lọ́yà nìyẹn ó fẹ́nu ara ẹ̀ sán sí báyìí pé owó tó yẹ kó lọ fún recurrent ò ti gé sí capital maladministration ó tó kẹ́yìn pí ìṣèyàn fún kánì gọ́vnọ̀ ni
0: ẹ̀wà
1: gbọ́ ní parí ṣé wọ́n pe kí nìkan ní wage award ibi tèmi ti mọ̀ yìí pé ìjọba àpapọ̀ ẹbìrì lọ́wọ́ tó jẹ́ federal civil servant báyìí wọ́n kábàámọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́wọ́ jẹ́
0: federal
1: ayé ìgbà kan nìyẹn ayé ìgbà kan tẹ́pẹ̀rẹ̀ ní federal civil servant kọ́ fún yín lága náà kẹ́ jókòó tọ́rọ mọ̀ pé ó wà lẹ̀ nísìnyí báyìí state civil servants wọ́n ti ń gbádùn ju federal civil servants ẹ ká fọ̀ lórí ṣẹ̀pẹ̀jú rẹ̀ ṣe bí 2000 náà sọ́lá yẹn minimum wage 70 ní federal. Èkó
0: ó dà yín lójú
1: stage tó ń sọ 70 ló ṣe é kà ọ̀pọ̀lọpọ̀ wọn ti sàn ju 70 lọ 77 75 80 100 wà nù wọn imo ti ń sàn 104 gẹ́gẹ́ bí ó tó kéré jù 104 ni imo ń sàn.
0: Àwọn yóò ní fẹ́ kí gómìnà wọn lọ.
1: Ẹ máa gbọ́ ni Nigeria le ni baye ngba ti are de ti are fogimo wa lori to pe ni subsidies gan o ngo so ngba oni kan ti yan fun Nigeria oni pe pelu bi nkan se yan yan o lo wa yanda 35,000 naira fa won osise to je ijoba to je osise ijoba papo lati 2023 May 29, 2023
0: ṣe
1: won ti yo ton ti so Bara ida anu ni ye. Ni pin le oyo won ti san tan. Gbogbo ile to ku patapa ta won ti san tan. Ije ma meji to ti san.
0: Awo.
1: Ijoba apapo Federal Government taratara ati wike.
0: Ah.
1: FCT. Awon ti o ti san ni. Federal Government ti san meta ninu marun. FCT san meji ninu marun.
0: Ah.
1: Owo to ye ko ma lo fun awon civil servants ibe. O gbe o lo fi nkole fun awon adajo. O de nikan fe re. Bawo gan na se fe fe re ti eyan ba se bo be yan se wa fe so ni de yin mo ton pa ko to ba sun mo en to nse bi mo bo yin se bi e to ma so fun lo wa olele fun lori ofe lati so fun inu ma dun ti ko gbo yoruba lero la yin ka o n do yoruba dada ola n ba am gbele gbe ni lori oro ito royin ko ma sale fun ba se nsi ko bi mi lejo se bo se ri gele bo se nso e o se nkan ti o kan gboro mi lele ru o lo fi n ko le adajo ki lo fi kan erto awon eyan gogogo o fi n dun won tori bo won ba bo se ma to bo awon adajo olopolo nkan ti o kan lo n da se pelu ogun awon elomi o wa ni kini won dun si e kan ma fi kan ranse si lojojumo tin ba wa lara ora yen be ma fi kan ranse si lojojumo
0: abi bo sowo
1: ah
0: abadura
1: enu mi o ni ko le jadura le la erimi re ni befo
0: ah eh se suru eh lori wike na ni ninu wero yin guardian na ni ah lori oro tin jaran iran igbaja bi amila prince adeyemi ni wike ba ni soro buruku sawon alatako ti won benu atelu igbaja bi amila keju lo se yin eyin te ah soro buruku si won o
1: e seun ala ko ni kini nkan to ma nse ebe ninu wuye temi ko ye kini yen ma sele
0: e se awo
1: o ma be ni

0: ìwádìí lórí ẹ mo fẹ mọ nǹkan tó ṣẹlẹ ń bẹ ní ìtàbádẹ wo ọrọ yẹn dá sórí ó dá lórí èèyàn méjì adéyẹmí àti gbajàgbé àmìlà ní ọjọ yẹn gangan ni ààrẹ ló sọ pé òun yan gbajàgbé àmìlà kó jẹ alága ìgbìmọ ìjọba kan
1: lọjọ
0: tí ààrẹ ṣe icp ṣe wọn ti gẹẹti irú ọrọ bẹyẹn gbogbo nǹkan tí a bá ń ṣe má ya bí o ẹ má ya ẹnu ọ̀nà gbajà ẹ kọrí síbò mí ìtumọ̀ ọ̀rọ̀ yẹn nìyẹn ìgbà tí wíkẹ́ gbọ́ yẹn tó lọ́nà ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ lánàá báyìí pé ẹ fi gbajà sílẹ̀ torí nínú ìwòye tèmi ààrẹ ti sọ̀rọ̀ tààràtàrà pé ẹ fi lẹ̀ bẹ́mi dẹ̀ ṣe ń sọ àti gbajà o àti ọmọdé yẹmi o ìwà wọn jọra ọmọdé òun náà mọ̀ pé iléeṣẹ́ yẹn tí kò dúró rẹ ni kí iléeṣẹ́ kankan tó lè dúró act òfin national assembly máa bí iléeṣẹ́ dúró ìyẹn ò ṣẹlẹ̀ lórí iṣẹ́ yẹn.
1: tó lọ ṣe wá
0: run wọlé ti ẹ̀kọ́ lẹ́jọ́ ààrẹ dẹ̀ gbé bọ́jẹ́ẹ̀tì nàìjíríà tọdún
1: 2026
0: lọ sí national assembly ìjẹ́ yìí mọ̀ pé iléeṣẹ́ tí òfin ò dálẹ̀ yẹn ó wà nínú bọ́jẹ́ẹ̀tì tí ààrẹ gbé lọ sí iwájú ilé aṣòfin ṣẹ́rí gbajà tí ọ̀rọ̀ gbajà lamẹ́ríkà àmúmọ̀ tó ṣẹlẹ̀ ó láì ọ̀rọ̀ kéèsì gbajà lamẹ́ríkà ẹni tó wà mọ́ sórí gbajà lamẹ́ríkà tí kò tó wà lẹ́yìn táǹṣù nǹkan ráńpẹ́ lélẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ tí wọ́n mọ́ gbajà mọ́ ṣùgbọ́n sì jẹ́ mọ́ àwọn tí pé ọ̀rọ̀ yìí kàn wọ́n ṣẹ̀ ò mọ́ lára jù ààrẹ tó fọwọ́ méjèèjì gbé bọ́jẹ́ẹ̀tì lọ sí national assembly àti national assembly tó buwọ́ lù àwọn méjì tí kan bàjẹ́ mọ́ lára jù nìyẹn wọ́n máa gbé bọ́jẹ́ẹ̀tì wá iléeṣẹ́ kọ̀ọ̀kan ó máa wá sọ̀rọ̀ lórí bọ́jẹ́ẹ̀tì ẹ̀ bá a ṣe ná tèṣí rèé o bá a ṣe fẹ́ náà tó ń bọ̀ yìí rèé o ó fi hàn bí ọ̀gbẹ́ni yẹn wípé bọ́jẹ́ẹ̀tì tí ó wà nílẹ̀ yìí ṣé wọ́n ló defend national assembly ó lóun kọ́ ló ń defend ẹ̀ alákọ̀ọ́kọ́ báwo ni ààrẹ ṣe gbé bọ́jẹ́ẹ̀tì agency tó jẹ́ pé fake ni lọ sí national assembly ẹlẹ́ẹ̀kejì báwo national assembly alákọ̀ọ́kọ́ ṣe approve bọ́jẹ́ẹ̀tì tó jẹ́ pé agency yẹn fake ni ẹlẹ́ẹ̀kejì agency yẹn ẹ̀rẹ́ nìkan kan sọ fún bí báwọn ṣe fẹ́ náwó rẹ̀ rí.
1: tàwa ló wá sọ̀rọ̀ pé bá ṣe ná tèsí
0: rèé. àdá fún yẹn bí mo ṣe sọ àwọn méjì tí nǹkan bàjẹ́ mọ́ lára ju ààrẹ àti national assembly ni ṣùgbọ́n àwọn méjì yẹn rí báyìí nothing spoil ná fi ṣe. nàìjíríà wà nù ewu
1: ọ̀láì. a sì fẹ́ dẹ́kun ìwà ìbàjẹ́ jẹgúdújẹrá.
0: bẹ́ẹ̀ ṣe ń sọ ń gbòòrò nothing spoil làwọn méjì ṣiṣẹ́.
1: ẹjẹ́ àtẹ̀síwájú àgbéyẹ̀wò ìròyìn àgbọ̀mọ̀gbẹ̀ náà ni ń lọ lọ́wọ́lọ́wọ́ nìkan ní wells radio 89.3 fm nìkan ní kànga àgbọ̀mọ̀gbẹ̀ tó kalẹ̀ sí òpópónà aláàfin avenue lórúyọlé estate ní ìbàdàn. ẹjẹ́ bọ́ sí inú ìwé ìròyìn this day live ààrẹ wọn tún ti sọ̀rọ̀ ṣẹmọ wọn sọrọ bọkàn àwọn aráàlú bá ń ka òkè kọkàn yìí ó lè balẹ̀ wọn láwọn ò ní já wa kulẹ̀ pé àwọn ìgbésẹ̀ ìnira àkọ́kọ́ yìí ó wà fún ìrọ̀rùn ọjọ́ ọ̀la ni ààrẹ bọ́lá ahmed tinubu náà ló má sọ bẹ́ẹ̀.
0: ẹ ṣeun atọ́kùn ààrẹ mọ nǹkan tá à ń ṣe àwa ọmọ ìlú nìkan mọ nǹkan tá à ń ṣe. nínú ìwòye tèmi o èmi gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara o ààrẹ ò fẹ́ràn wa torí tí ààrẹ bá fẹ́ràn wa ààrẹ ò ní máa di àwọn àjàgà tí wọ́n ń dìlẹ̀ wa lórí yìí o là ń sọ lánàá báyìí wípé target tí wọ́n fún customs ní last year 6 trillion ni gbogbo aládẹ pariwo pé import duty tariff tí wọ́n jù ìjọba target ẹ̀ fún ọ lọ́dún 11 trillion.
1: ṣùgbọ́n ló gbé kan wálẹ̀.
0: bá ṣe ń gbé kan wálẹ̀ wọ́n ti ń fi mí di green tax.
1: ìwọ́jú ń green ìlú yẹ́lò ìwọ́ purple tax.
0: ẹ̀ ń bí mí. kí láàrẹ sọ wọ́n ṣe àgbékalẹ̀ ìkànnì àwọn ìgbìmọ̀ ìpolongo ààrẹ tí nàìjíríà kọ́lọ̀ ń yá agbẹ́ ni o ẹ bá fẹ́ gbẹ́ agbẹ́ bá dẹ̀fọ́ ẹgọ́ àgọ́ ṣé náà tó máa ń gbẹ̀rẹ̀ wọn ní activist yẹn mi ò àbí pé àwọn ń jàfẹ́ nìkan yẹn mi ò gbà ọ̀rọ̀ wọn bọ́ ní ọ̀pọ̀ ọgbà jìbìtì náà fi ń lù on gbe ilu mara awon nja fun lu gbon gbe yin beyin oni mi tan ya se eni ko to lohun ninu woye temi gege bi alara ara emi o gba pe kini kan enikan je militant to ba fi le gbe ibon to koju e silu abi ofishin kan ti o da ko se to kan pelu e to lohun fi nja fun to ba fi le gbe ibon terrorist ni e awon ti won gbe ban kiri ti won se orisirisi ro fopa epo se gbasawo tetele ikanu won lo gbe kini yen kale lana iyen won pe ni pbat door to door campaign
1: Oli
0: polongo. Ah, se polongo. E don e dani suru. Omo ya to so be ni kan lati se sa keji ni. E lebo.
1: Omo nje afeto omo ilu ni.
0: Era. E to omo ilu ko e to baba ilu ni. Bi mo se nso lo. Ha. Ibe ni en to soju fun are Gorju Lapabio. Ni joko yen lana lo ti so wi pe are ni ko nso fun ipo on ti en so loruko are e ba de le represent yan text te wa kan be en te represent lo ma fun yin be ohun oni ja awon Nigeria kule be awon bise alakoko yi o waye ki nkan ba le rorun re gbogbo mi fi so be rorun re
1: ire ti otun ma ni ire ti are se
0: fun ona ma jari ona ma jari ire ti ofu e ki ma sale fun ile kokan gbogbo ibise se omo pe kini kan ni reform atunto ki nkan ba le deran ohun ko la re nse mo bo be ninu woye temi gbogbo kan ti are ti se patapata reform ni are reform Nigeria ayo reform Nigeria kini se ijoba igbaye gbadun awon omo ilu ko si ijoba na ni gbogbo agba laye to subsidize to ijoba ile America kere mo o de ba se ma paro fa awon mo ilu eh awon die kan lo nkowo je awon die kan lo nkowo je subsidy e ka yo tri pa awon die lo nkowo je enu soro to ba ti je be lo to pa awon die nkowo je one type boni 1000 kini kan ara ni won ra 85 naira die nkowo je ara ni won 185 naira ka wa gba be ko se don ko wo je mo bayi ara ni 1000 to 1003 ejo so pe wa bi ko pe wa ala koko ni yen elenkeji ni bi pe pelu ogo olohun ko se ni kankan ton ko wo je nigba ti ijoba ba fi de lori subsidy ti o ba n ko wo je ile ise ijoba lo n ko wo je oro ti mo so je ta fe tako ko tako laaro yi ni abe ijoba Jonathan se ise kan te be bo se se gan mo se ma ro de bi kilo gbe ni yiro igba yen e sa gbe po wa ni te ba ti gbe de ma ye wo se pe se po ni lo to elo lo wa nbe e wa ijoba wa sanwo fun yin ri lo kan be yan fun afi gbagba kan yin ari dandan ni yen government to government arrangement le ko je te ba ti ni be ki individuals ma se yan wa la be le ni nigba ya Buhari gbogbo odun mejo Buhari ko si be se le lowo to le ojo Elon Musk re le bi jala petrol kan wo Nigeria
1: ni e Buhari ta won eyan bu yi
0: liter kan e le gbe wole ohun ti keko lara ti Jonathan ko fe sayi se Jonathan be ki individuals lo ma ko wa gbogbo epo bentiro to wo Nigeria la be bi sijoba Buhari NNPC lo gbe wole to ba se le pe won jale nbe NNPC ile se ijoba lo
1: jale
0: loju ese to ba de wa se bo won jale nbe je yin mo bi oga agba NNPC ti Tinubu ba nbe to ti bi ta ti jale yen o o lo bi 18 months ki Tinubu ko ma lole la be se joba Tinubu se bo lo lo kiri pe ma ti se Port Harcourt refinery awon ti se ori refinery awon ti se do awon ti sawo o be ni yen na ni e de fi le ni se joba o fi han wi pe won ko fi yan ko ju yan samu Nigeria ni waju ka ma ba yi ni se de mo ala ko inu wa oda kini e gangan do wa nko baba eh won ma nbe lo oke ta ni won ma se kini ke eni suru o je ba le ile amo en jeun lo to amo ta wa si won an jeun pelu won lekokan bo te gbe to ba ti en wole gan bi ijoba o ijoba ni customs ti truck kan ba jade Nigeria illegally customs mo pa e ile ise ijoba na ni ijoba fi ma do de se be kini yan ma jade mo sugbon awon yan wa na ba binu wa o da eh won gbe lo lu kan won gbe lo lu kan ba le se gbe to ba awon lekeji wa nje on le po mo fa mo lo nje mo bo se kan ti joba se niyan
1: ebi o lu awon omo ile pa
0: se bi o ti ma lu won pa Nigeria bayi o se subsidy removal o ko ba mo Nigeria o ma onira kan to tun pa ka bayi be ni gbaye Buhari eh pe won subsidize dollar won subsidize dollar nkan ti Buhari se ni pe o peg naira ko je ki o float pelu dollar and ido bi se yen ni pe ko si nkan ta export tara ti naira ba ko lu dollar ka se naira
1: irin atewure
0: nigba ti joba yi de IMF le di so fun ati World Bank ni e je ki naira float
1: ha
0: won de devalue loju ese
1: gbogbo
0: en suru gbogbo en mo fi nso nijo ti joba yi de dollar lodo CBN lo fun 471 naira ni sabu lo fun 740 ni sabu alaaro alaaro 1435 lo nlo fun toro iro ton pa kiri niyan pe dollar aye Buhari dollar lo soke lo si 18 akoro ni en ba so be Olorun je o le sun re ni mi fe soro di laaro ni la be si joba yi ni ebo ni dollar ti lo si 1918 nisin mo fi n ba yin soro ya 1435 ni dollar ba laaro nkan te ba ni 740 e tun fi n bu Buhari ni CBN rate laaro alaaro ba 1376 naira ni laaro mi ba yin soro yi njo ti Buhari n lo 4471 ilopo meta e te fi n bu Buhari na ni awon obise odi ti joba ti gbe niyan owo na ori bi laaye Buhari bande laaye Buhari 68 naira ni ile to mara 225
1: ati ebo boya ni bandi ngba ye Buhari bo
0: yan lo na ni sin yi ba yi won te tu ba so taratara ijoba so wi pe bande ni ki awon ile se ni pa won tan na fun awon to ku yen ko lo ku ele le reform nkan buruku na se o nkan buruku gba ni won se awon kan le ta di se tan lo bi ile mo ni ma ka lo bi rere ode ta ide oni ka pe bi monu moto ti Buhari fi ile ko se kan to se ololo mo olora escalade oro on ti firi o wa loju wo su su su su ile ba olo fe ra presidential yacht 5 billion based on the budget iyawo e ti o gbase ijoba councilor Nigeria le ni o wulo ijoba re lo
1: lo
0: na gbogbo ona
1: ilu pe bo fi se la
0: be ni ilu lo dibo fun ilu lo dibo fun councilor ko se dibo fun iyawo re abi ilu pade ara won ile be titi yan kan mi ah mo iyawo re ri si be o tu gbe wonu budget bo fe fi 1.5 billion naira ara le ra moto fun yawo ti e ni owo ti wa wa ta de pe bi mo nu ile ti are ngbe won ti ko dibi to lapere o ile ile iba keji are won ti ko dibi to lapere o e tu fi 21 billion ile fi kun ile fi pari e ka pe bi mo nu e gbe bi se lori bi nkan se ma da ni e jo ra yin kuro lori ina ijoba se n gbadun mi o o fi owo wa 17 billion naira o fi se solar si ile ara enikan ile ara
1: a so ro ko la fi se won le gbele n lo
0: ta lo mi bele
1: o
0: ele ni bele olowo ya bi
1: iro emi ko
0: owo awa to ni ka ni suru ka pe bi monu yi ta ri na to monu kukun la nbe lo fi se solar si ile ti won nikan nbe o de ni be ka ni suru fun e eleyi o ki se oro ye re e de mo fe soro kan fe la mo lo loye o ijoba ki ijoba to ba de to ba ni ko fun ni ni akoko bi kan ma ko ba je ko to da wa lai gbogbo en mo fi so ijoba ijoba be o ri ti luro ero lo pa o fe ba nkan je ni ko fe ke ye te mo po fe ba nkan je ni en ba ni kan se oju ese ba ti ma ri yato nba ti yara duwa de oju ese re be se ni da won kan buruku to ba se je se sile kale ise ri en ba ni wa ki kan ma ki kan ma ki kan ma won o ko ku rara lu ni bi o ni wulo fun gan a se sile nigba ti yere duwa nbe May 29, 2007 ni yere duwa de o de ku ni May 5, 2010 o lo ko odun meta nje yi mo pe won fi akoko kan ba sun ebo soke yala iye to ba 75 naira o da pada si 65 naira Obasanjo to ti n lo ngba yen lo se bi 75 yen o ohun de oni ani suru da bara 65 VAT Obasanjo bi 7.5 oni o le se poju aye ki nkan won o da bara se 5% igba yen ni won lo se lo se dredging ah olorun ẹwọn Eko ti kunju ni oye temi ko to de fa ti ko fi kun ni be ibe ni foremost airport ibe ni foremost port and seaport you know ba o tin gbe port lo si honne ngba yen won tin se ti wori won oni cha won se koda baro ni Niger baro ni Niger won se lo sibe kaduna won tin se port lo sibe seaport o fe ka won be na tu dide Eko ni kan ni ki kan ma so le sa awon be yen na gbogbo gbagbagba wahala tun lo Niger Delta be ni di o pari e laarin o iseju kan wahala o se asu ko se asu o pari e fi de ni le ni bayi ko daru aro ta su si nfa na ni pe 2009 agreement inira o lo fi mu ba awon ara lu ko si ijoba to ba so be ni suru fun mi be o ku die ku die ijoba fun wa na ni gbo mi fi so láti 1999 ìjọba kan tó sàn ìjọba yàràdùà ni ṣó ní ká ní sùúrù fún àyà bẹ́lẹ̀ ọbẹ̀ arí ni ẹ bá fẹ́ rán nǹkan pòlò máa ní sùúrù fún nǹkan tó wà lẹ̀ tó pín tí wà fẹ́ pín kárí àníkẹ́ ní sùúrù fún bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn ẹmí ò ní sùúrù fún ìjọba ilé yìí torí ẹ̀ ní sùúrù fún wa ojoojúmọ́ lẹ́ ń kó gibo wa oríṣiríṣi nígbà tí ìjọba yìí dé èrò la fi ń ṣe kọ́ọ̀lù mi báyìí 11 call per second báyìí àwọn kan yọ 30 call per second ètò kéré jù náà lè ní 23 call per second eléyà àbádé eléyà ara dézù ẹ̀ẹ́tẹ̀lẹ́ eléyà ní kérosine ara ẹ̀mọ̀ kẹta ẹ̀ ṣe náà pápá ẹ̀mọ̀ kẹta ẹ̀ ṣe ọ̀rọ̀ kọ́ àti mo fẹ́ kẹ́ ẹ̀ sún pé bí ìjọba ṣe ń pawó sí bẹ́ẹ̀ náà lórí
1: ẹ̀ẹ́tì ẹ̀mọ̀ tí mo fẹ́ sọ ńgbà ní dì fọ́ọ̀mù nílé kèéṣe rì fọ́ọ̀mù mo ní tẹ ọ̀rọ̀ Peter Obi wa jana ni to ni awon ile ise kan wa ki are to de to se pe won ti je gbarun bayi
0: ile ise melo ni ti ile ise to ba si wa na je ile ni bayi emi olohun mi sinu tara tara ni e lo so liyo le te tele e gba ile ise yen fe be tira won ni bayi won ti gbe ile opolopo e ti pa liyo le industry won so die nu won lo die to ise nu won gan kini kan 1 kini kan 2 kini kan ti pada bi polowo to fi dori 6 8 n ba yen ìtò ìṣẹ́lẹ̀ ní ìbẹ̀kú fẹ́ tó lájì tí tẹ́tẹ̀lẹ̀ wọn.
1: ẹjọ́ tẹ̀wájú
0: abọ́sí tẹ́wá ẹni sòrò tẹ́wá ra bisikì tẹ́tẹ̀lẹ̀ tẹ́wá ja pùfú báyìí bisikì yẹn máa sanra tó máa nípọn tẹ́wá jù sẹ́ni báyìí máa wú ni báyìí bisikì yẹn fẹ́lẹ́ wí àfi bí etí odi tẹ́wá jù sẹ́ni báyìí ẹ mọ̀ pé ìyẹ̀fun lásán àti omi ilẹ̀ ń jẹ ẹgbọ́n mílíkì inú ẹ ẹyin tán fi pò gbogbo ẹ máa gbóòrùn ẹ báyìí ìyẹ̀fun fúláwà lásán àtomi tán pòpọ̀ tí wọ́n gbé sínú oven náà tásìta owó ẹ̀rẹ́ ti wá lọ sí ibi kíni ìlọ́po mẹ́ta àti tẹ́lẹ̀tẹ́lẹ̀ ara ẹni sùúrù ní ìrìn ààrẹ ẹkúra ẹ bọ́lẹ̀ nbẹ́ mi kọ́lẹ̀ máa sọ yẹn fún
1: bọ́lẹ̀ àgbéyẹ̀wò ìrìnyà gbọ́mọ̀gbẹ́ náà ló ń lọ lọ́wọ́ mo fẹ́ mú kókó yìí kó tó di pé a lọ polówó ọjà inú ìwé ìròyìn business day ni wọ́n ni bó tilẹ̀ jẹ́ wípé owó ń rẹ́gún sí àpò ìjọba ọ̀dọ̀ owó ṣe okùnfà bí iṣẹ́ àkànṣe ṣe ń falẹ̀ ọ̀rọ̀ ń tí ò wá takora wọn báwọn.
0: ẹ̀yin náà rí bẹ́ẹ̀.
1: owó ń pọ̀ sí i ṣùgbọ́n owó tún ṣokùnfà.
0: ẹ̀yin náà rí bẹ́ẹ̀. ẹ jẹ́ kí a ṣe àwọn àlàyé kan ní kíkún. Kò sí ìjọba náà tó ti pawó tó ìjọba tó wà ń talé ní nínú ìtàn Nàìjíríà.
1: Àjẹ́ pé káàkiri wọ̀n pọ́n mu owó pa wọlé.
0: Àbí ààrùn ká níyà ni A1 náà. Ibi tí wàhálà ti wà ni pé èrè wo ló wà lórí àwọn tí wọ́n ń fún gbẹ láti gba owó yẹn. Ó lọ́rọ̀ kan ti máa ń sọ̀rọ̀ yẹn dẹ̀ máa ń ká mi lára. 2009 budget yàràdùà. Kò wá 6 trillion fún ọmọ Nàìjíríà.
1: Nàìjíríà yìí náà dẹ̀ni kèsì Nàìjíríà mi.
0: Nàìjíríà wa yìí náà ni ó ọlọ́mọ yẹ kí wàá yí padà sí bí iṣẹ́ àìdáni. Ọlọ́mọ kí gbà yí iṣẹ́ àìburú fún wa. Nísìnyìí báyìí contract tíjọba ń gbé jáde ń sìn báyìí contract kankan tírítírítírítírí ni báyìí ti rúbọ́ jẹ́ ti ìlú jẹ́ ńgbà yẹn 6 trillion. Ẹ̀wá ni contract kan sí báyìí 15 trillion. Àwọn kan ti mọ̀ tí ẹni sọ yìí ẹ̀ fún wa. Lagos Badagry Sokoto wọn sọ ẹtọ́ fẹ́ni lórí ẹ̀. Wọ́n kàn yí ìyàwó burúkú lónìí. Ṣé mo IMF sọ̀rọ̀ kan tá a ti kú náà lè sọ wípé. ijoba yi o owo ti won tin na ki ato si to wa no budget o lo si 2% GDP Nigeria mashallah you fun Lagos Calabar owo to ti wo city yen tin gbe ni 10 trillion Lagos Sokoto Badagry Sokoto owo to ti wo yen tin gbe ni 10 trillion Lagos Calabar tesa ju 10 trillion lo nje yin mo pe gbogbo budget 2023 tin bu ti de ko si bi ti Lagos Calabar ti fara han no budget Nigeria
1: sa kan wa gbe
0: wo ni won ti gbe wo ni badani extra budgetary spending no which is an impeachable offense
1: oh ni ofin le wa ina abi
0: ni nkan ti won yo are lo yesi ni sugbon se national assembly abi lo ma se nkan to sumo Lagos Calabar ninu budget 2025 ni Lagos Port Harcourt ko de si project on je Lagos Port Harcourt Lagos Calabar ni inje elo gan ni owo ali o se ka gbe typographical error ni to wo yan ba sumo ra won 100 billion na bi se Lagos Calabar Lagos Port Harcourt owo ti le ti wo Lagos Calabar laarin Eko lasan le 5 trillion 5 trillion budget yara do and 2009 won le bi se Lagos Calabar laarin Eko ni kan mo le se ba nso the greatest fraud in the history of this country Lagos Calabar
1: se mo lo mi ti wo bayi
0: omi o wo kini mo nbo nbe alakoko titi yen o ba ninu master plan Nigeria ni ototo ati lododo sugbon ibi titi ti bere bi ton pe ni water corporation in Victoria Highland ni awon to ti lo se nkan si agbegbe yen won lo si federal ministry of works won lo si Lagos state town planning office won ri titi wa melo to won de fi aye sile won sun meyin yato si titi won lo se investment won sibe iye kini bala meti ni buli si lo ba fa titi lo ran yin bo lo fa lo Eko Atlantic talo ni Eko Atlantic gbo elementu ni Eko Atlantic sugbon ka wa daroko yen ti won fi siwaju bo lo ni Eko Atlantic Gilbert Chagori sen badun mi to
1: ah
0: badun yin o wa lo mu wa lati Eko Atlantic Gilbert Chagori nje mo to ni high tech ambition na fun Gilbert Chagori na lo ni en ti are so pe won ele sumo mi bi se orun mi ni ijele pampam mi ni owo ti o se no budget Nigeria Robert ni da sori ile ise ara yin en da sori ile ise ara yin aye wa sofo fun awon ile ise ijoba to kuku si nkan to fe se Ministry of Solid Minerals lodun to lo budget won 756 billion ni abi nkan won la won risin gba yin e ba dun mi toro to yo won la won ri Ministry of Education ka mo ni kuro lori e ni Ministry of Health 218 billion le ko won je ijemi tan ri 36 million ijoba n pa owo buruku buruku a n ya owo buruku buruku owo to je pe ko nilo ka ya owo owo ta n pa lasan ta ba da sori awon ile ise Nigeria ni iye to ye ka ma fi gbe ile ise jade Nigeria ti di loyinbo le ni ibai awa yo awon ise te gbe funra yin jade ẹ wá ń da owó burúkú tí ò ṣe dí ò ní túmọ̀ ẹ wá ń da sórí iṣẹ́ tẹ̀lé iṣẹ́ fúnra yín ẹ wá lọ ń bẹ̀rẹ̀ láti ilé iṣẹ́ àti ibi tẹ́ ẹ kọ́ fúnra yín fúrọ́ọ̀dù nìyẹn nínú ìwòye tèmi nǹkan tí yóò bójú mu rárá ìwà burúkú ó burú jù wà bí ó súnmọ́ mi lọ bá a ṣe ń pawó sí ẹ wo Ministry of Works gangan rẹ Ministry of Works tó ń gbà ṣe Lagos Calabar Lagos Sokoto ẹlẹ́gìn sọ kún kúnná dáadáa iléeṣẹ́ kan náà ló méjì fún Hitech iléeṣẹ́ tó kò lórúkọ ní Construction Nigeria wọ́n lè gbé Lagos Calabar fún wọ́n lè gbé Lagos Sokoto fún àwọn projects tí wọ́n á fi sínú bọ́jẹ̀tì gangan fún Ministry of Works minister fẹ̀nu ara ẹ̀ sọ ipa gidi lo fi 10% owó tó yẹ káwọn náà lórí ẹ̀mí mi mo lè ṣe sọ ilé iṣẹ́ yẹn kì í ṣe iṣẹ́ kan tó lórúkọ nínú Construction Nigeria títí tá a ṣe ń bàdàn títí yẹn ṣí ìgbà tá a máa ṣe aṣọ ìgbòrò báyìí ní ìgbà tá a máa ṣe kápẹ́ẹ̀tì báyìí títí yẹn ṣe ṣí ẹ̀yà jímọ̀ bí títí yẹn wà títí tó gba ayé fẹ́ kẹ́lẹ̀ kọjá àwọn ló ṣe ń gbà yẹn kì í ṣe ìmọ̀kété tó wà tún ṣe Hitech ló ṣe ìṣekúṣe ní ṣe síbẹ̀ ke ba le bi se ku se na se si Lagos Calabar na bayi ba to ko se ti yen gbara ko se drainage be ta be ti commission ni
1: so abi
0: mo nbo se nigba ta awon oluwa hole won lori ah e wa a kere ni aye e se ti ko si bo ko si drainage be awon ni e ma binu won se se tu wa la gota se be ti tele di commission iyen ni mo le se so ngba yen mo ni kini yen ma mu ewu buruku dani mo ti koja lo titi yen ki se mo
1: ko gbanwo lomo gba wo won se ni la gota si titi
0: e ma do se mo se ri kini yen wo se se ngba mo ni kini ma mu wa la dani o tori ona ti won gba se e mo be yen to po lo e lori kodo lo se kini yen won la fe fi se ocean breaker won wa lo ku yepe wa ti yepe yen wa ga lu titi lo won se wa gbe o le yen ga ibi ta gbe titi yen gba won mo yepe yen to ga won ability sori yepe yen emi ni kini mamu wa lada ni pe to ba se pe ko won dawo kini yen duro nba yen mo so nu kulu yin lori eto
1: oyinbo yin kan
0: idi ti mo fi ro be yen yen ma ronu siwaju ni Eko is a coastal city yen ni pe ilu to wa ni ebute omi toju alako Eko ga nle elevation Ibadan bayi te ba nwa ko kakiri Ibadan ẹgbẹ́nu sókè tẹ́bà lọ sí challenge òkè tẹ́ máa gùn tẹ́ máa sọ̀kalẹ̀ bí mẹ́ta ni ẹ lílù kan mẹ́rin lẹ́kọ̀ọ́ odò lẹ́yìn pẹ̀rẹ̀ sí ni tójú ò bá rọ̀ lójú ẹsẹ̀ kú mi tètè wọlà gùn àbí kọ́ wọnú ocean ni tẹ́ ẹ bá wá lọ blọ́ọ̀kì gbogbo ocean pómi yẹn ò ní lè lọ sínú ocean mọ́ omi máa regun nìyàn torí ilẹ̀ Èkó ilẹ̀ funfun ni kí iṣẹ́ tó ń gba omi flooding Eko ọdún yìí ojú tí ojú ọdún yìí ṣe tẹ́sítẹ́sí microphone yìí time tójú máa ń time tí flooding máa ń bẹ̀rẹ̀ kọ́ yìí ó sì di bí august september october Eko ti di swimming pool wa torí wípé omi yẹn ò lè wọnú òkun mọ́ bàtà ti elevate ẹ ti gbé ilẹ̀ ga kò sí bó ṣe máa ṣàn wọnú òkun mọ́ pẹ̀lú yẹn náà nǹkan títí ti ń san.
1: Kò gbọ́dọ̀ san o ládùúró owó bẹ́ẹ̀ yẹn.
0: Wọ́n ti gbọ́ yín.
1: Tó àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ sì ń lọ lọ́wọ́.
0: Kálẹ̀ ẹgbẹ́ fún àwọn tó ṣe títí gangan Nàìjíríà ni kò ní san ṣùgbọ́n iléeṣẹ́ bọ́ọ̀lù àbúrò kan lẹ́gbẹ́ fún ẹ̀wọ̀n kí títí máa san.
1: Àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ sì ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìkànnì World Radio 89.3 FM báyìí á lọ polówó ọjà nígbà bá padà dé a mọ̀ ṣe ojú òpó lẹ̀ fẹ́yìn ara lé láti dá sétó ẹ̀ ń gbàgbẹ́ lè lọ ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ wa Facebook at World Radio 89.3 FM fan page. YouTube wa World Radio 89.3 náà ni ẹ ṣeun ní gbogbo ibi tí ẹ ti ń gbọ̀ wá. À ń padà bọ̀ ọ̀nà nígbà bá dá sójú ọjà a mọ̀ ṣe ojú òpó lẹ̀ fẹ́yìn ara lé.

0: Eka wo pada si Ikanni Wells Radio 89.3 FM Ikanni Kanga gbọ magbe. Eyi to kale si opopona Alafin Avenue lori Yole Estate Mission. Mo fe ka mo so. Koko ikini guardian awon mo tan jigbe ni ijoba ibile oride. Ha, Mr. Lale Kansani. Se ka mo kan ni. Inu weroyin ga so wipe awon ma pa awon mo ti won jigbe ti awon mo ologun. Tan ba sumo awon alakoso fun eto abo lo so eleyi
1: are
2: apo ti ga wa tabadi o
1: won so fun yin se abeni e en te e kan tete fowo si ju ile fun ni o gbere ni minister of the
2: internet won ye bi
1: oni wi pe awon terrorist so pe te ba sumo awon o pe awon ase kan ti o da fun awon omo yin o o de ni gbe
2: aya sumi o o wa so wa
1: on le ti jo ti awon terrorist ma ni boye sun ma wa o
0: yan le de
1: e so pe ha bo jo beyan o le de ijoba lo ma ni abe kale lo ma mo ona ton fe gba lati se nkan ton fe se mo de se so orisirisi nkan le ma se tan le se daada orisirisi nkan le le lo sugbon eni pe ro e se se gbogbo igba ni awon ara
2: eno nya mi e ma so
1: bi ma ru ran mo arin awon ti oni bomb to je pe effective range oju 50 meters lo ni 20 meters oni 10 meters wa
0: sha ni lorile de nigeria ni amo lo jan ko tonu abi bo lati lo jan jo
1: e de kin wa ku tonu ni odun yin ni
0: eun na ni mo so
1: won fe gba joba nbe france pe nigeria ki se pa won ni won pe mi ba re bile sugbon
2: media o di ti ayin
1: se rebo ti ba are le nigeria soro bi kan lo koju kini yen nigeria dey be fighter pelu ogo lo so fun yin gan bi meji pere lo sise nbe e kan ko wa lo du owo han bi kina be se
0: ha wa le lo
1: fa meji won fi ise yen te bi awon mo ologun to ko se mo se gidigidi won da plan awon ru won je kan ri ijoba gba ni faran ni kotonu tori bi france ni bi kina se lo ba awon kan je mo gbe eni yi ba ayi o se mi je girigi
0: ha
1: leni tete de nso lenu ni wi pe e le wo be
0: inu ilu odun
2: 0916893101
3: e ma karo ma
0: e karo sir
3: oloye ati ti le omo ni lati lo ka patamba
0: e seun
3: Baba Olori mo kiri sir e karo sir
1: my chief sir
3: era sir ko asu sir
1: yes sir
3: akojo
1: ojo wele wele ni o
3: gbogbo awon iyin to man jade yi
2: asa ti ni se odaka
3: ko fi di da pe ni o ti su mi because every blessed day awon radio ta ni Ibadan la son bi Ibadan isoro boya bi mewa
1: o le 40 sir
3: yes sir now de gbogbo awon to radio e be se je baye ko si bi ti won ki se iyanana se awon eyan de gbo nkan ka nso ibi ti mo nlo niyan won gbo nkan ti a nso won gbo gbogbo analyst
2: oni bane yo
3: ta won yan give ki lo de se won na won kiri ka adviser won ni kiri ka assistant se won gbo gbogbo nkan ta nso ni baba won ku omo nbe nbe yen jẹ́ ní kọ́kọ́ ṣe sí ẹgbọ́gbọ́ tí olórí Ọlábò ẹgbọ́gbọ́ tó ń sọ jáde láti ẹdún mo tún
2: kí
3: wọ́n máa dúró de pé wọ́n gíjù directive wọn tó bá ti rí báyìí kọ́ fèsì wọn directly ní a máa gbọ́ ẹwà
2: wọn. Ọmọ yẹn ni a ọmọ náà ní bá.
3: Ọmọ yẹn ní ìṣẹ́ òbàtọ́ ti kó wọ lọ ẹ rí pé kò ní sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ báyìí. Ìjọ ìlànà ṣe gbogbo ilé ìjà lórí ilé ìgbìmọ̀. Ẹyẹ bá wà nǹkan ṣe sí o.
2: Ìsọ̀kọ́ bàyà.
3: Kò sí bàjẹ́ olóyè Akintilé ni.
0: Ẹ ṣeun olóyè Akintilé a lè gbàgbé a. 0915333489
2: 3
0: Ọ̀rọ̀ yìí ó mọ̀ lágbára
1: Àwọn rabi ti ní pé kí wọ́n máa sùn mọ́ àwọn. Ṣó ti wá bí wá gbà báyìí pé àwọn ti mọ́kàn ni. Kí ni ọ̀rọ̀ yìí fi lè yanjú? Kinetic and non-kinetic. Iléeṣẹ́ ológun. Iléeṣẹ́ ológun ni pé wọ́n ti ní pé kí àwọn máa sùn. Ẹni omi wá, bíbí ẹni ló bí níbi ẹ̀. Abẹ́rẹ́bọ́rọ̀ ẹ ṣe dùn tó àwọn súnmọ́ àwọn aláwọ̀ ṣe tí ìrọmọ gbà ìyẹn ni pé àwọn náà ti bọ́ sí ọlọ́ni pé àwọn súnmọ́ wọn. Wọ́n jọ bára wọn sọ̀rọ̀ ààrẹ àti gómìnà pẹ̀lú ọ̀rọ̀ àti abẹ́lẹ́nu Peter Obi tí iléeṣẹ́ ààrẹ ò dẹ̀ sọ pé rọ̀ ni tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé rọ̀ ni.
3: Ẹ sọ ẹ̀ka àrọ́sà. Adéyé Olúṣẹ́gun lórúkọ tèmi, wọ́n pè láti ṣayé gun ọ̀lẹ́ lọ. Bàbá ẹ dákun, ṣe rí pé nígbà tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo jẹ́ ṣe ti rí ìjọba ti jẹ́ wá sí lórílẹ̀-èdè yìí báyìí. Ní 2014 àwọn ní ẹ̀kọ́ àwọn àbí ìwọ̀lú o. Ààrẹ wá sì ń bẹ olórí ẹgbẹ́ nígbà yẹn o.
0: Ẹ̀mí Sadéoyè Olúṣẹ́gun pé ó ṣẹlẹ̀ lórí àwọn ará bí ẹ̀mọ́jà sọ lórí afẹ́fẹ́ dákun.
3: Mi ò àníṣẹ́ ìtẹ́mi ń sọ rèé tí mò ń sọ rèé gbogbo wa la mọ̀. 2014 ni kinní ti wọ̀lú. Ìjọba APC ló sì kó wọ̀lú lábẹ́.
0: Irọ́ sọ bẹ́ẹ̀ á mọ̀. Gbogbo owó mọ̀ páwọn ló kó wọn wọlé.
3: Ẹ̀lò tẹ́ ń gbọ́ mi ìyá wa.
0: Ẹ kàn sọ ń tẹ fẹ́ sọ. Ní tí ò bá ti sínú ìwé ìròyìn lè sọ ọ́ pórí bẹ́ẹ̀.
3: Ẹ máa gbọ́ mi. Kí wọ́n sábà lè dá àwọn ọmọ yẹn lẹ̀ tó ló ti ń pẹ́ jù. Wọn ò lè pa àwọn ọmọ ọlọ́mọ mọ́bẹ̀ yẹn. Ààrẹ sì lajúlẹ̀ wọ́n olórí bíbẹ̀. Kò yẹ kó lé bàbá yẹn lè máa sọ bẹ́ẹ̀ yẹn. Ṣé àwọn ọmọ yẹn tó bá ọmọ tí wọ́n ní ṣé wọ́n lè gbà kí wọ́n pa wọ́n síbẹ̀ yẹn. Kí wọ́n dá kan bá ní dá àwọn ọmọ yẹn lẹ̀. 2027 pé wọ́n dìbò wọ́n sàárẹ̀ kí wọ́n fẹ́ dìbò yẹn 2027 wọlé ẹ̀kejì náà ń sá. Àwọn ọmọ kan sì ń bẹ lákòlò àwọn ajínigbé wọn ò gbà wọ́n lẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o.
0: Hello.
4: Ẹ̀nà káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà, orúkọ yẹn.
4: Ok, bọ̀dá mi lóye sọ mí.
1: Ẹ̀rọ ẹ káàárọ̀ sà.
4: Ìjà kí mọ́mì mi náà ní sórí ọ̀gbẹ́.
0: Yes, sir, mo fi ń sà.
4: Iléeṣẹ́. Àbọ̀ ọlọ́run a máa pọ̀ sí iléeṣẹ́ náà àti gbogbo àwọn òṣìṣẹ́ náà. Bọ́dá mi lóye sọ mí.
1: Sà.
4: Mi ò ní dá sọ́dọ̀ àbò mi náà.
1: Àríbi ti ṣíṣà o.
4: Ẹjọ́ sọ àtijọ́ tí wọ́n ti ń rẹ́síkò lọ́dẹ̀ ti ń gba àwọn èèyàn. Ẹjọ́ ọjọ́ òun náà sọ wípé wọ́n ààrẹ fi ẹnìkan nu wọn rí àbí wọ́n pa ẹnìkan nu wọn rí tọ́jẹ̀ tó kú ẹ̀wà láàyè. Lábúlé sọ ní ọjọ́ òun.
1: Mi ò rántí ṣíṣà o.
4: Ẹ má jẹ́ kí a máa
0: rẹ̀.
4: Kàtà ti sọ ohun tó bá fẹ́ sọ lórí rédíò ṣùgbọ́n oníkálukú á jèrè iṣẹ́ níwájú ọlọ́run ẹ máa bẹ́tò lọ.
0: Ẹ ṣeun Mr. Ọlálékan.
1: Bí mo ṣe ń sọ lọ.
0: Ẹja mú un pè mí. Hello.
5: Golden voice.
0: Ẹ káàárọ̀ sá o.
5: Ṣé o fẹ́ yọ wá?
0: Àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí náà kọ́.
5: Ilé ìtàn ni.
1: Honourable Bolly B.
5: Ṣé wa? Àwọn tó gba independent fún wa gan-an fara ni wá báyìí. Ọlọ́run bá ń bọ̀. Wọn ò sọ ká ní sùúrù gan-an.
6: Òyìn ẹni òwe.
5: Wọ́n ń gbìyànjú ṣọwọ́ wọn ń gbà táwọn gba independent. Ó wá di pé àwọn tó wá dé bá independent.
6: Wọ́n ti ní kò. Sálọ̀ sí kẹ́yìn.
5: Wọ́n ń sọ ká ní sùúrù ká ní sùúrù. Àárí rìfọ́ọ̀mù ọ̀ àbí olóyè sàn ní ṣàárí rìfọ́ọ̀mù ọ̀ ni.
1: Ó hàn gẹ́gẹ́ sọ.
5: Nígbà tí ìjọba ẹ̀ azúùsì ọ́fù, èlò lówó skúù náà tẹ́ ẹ̀ sọ́gbà ẹ̀ ná.
1: UI medicine 40k ni
7: elo wa nisin bayi o gbe netphone bo sa on ya won lowo won increase owo school o gbe netphone bo sa on ya won lowo today se ti won se
1: ojo ola na fi si base yen sa
7: a re reform ewo la ri ebi pa se nko yi a re reform o pa se se ri mo so oko lanu inu ijoba inu gbogbo isise iselu won ni eyan le tele ni abi ise ijoba won le eyan le tele ni party to n gbogbo opposition to fe paye eje ati bo se n jawo ati bo se so wa kumo kumo and that 99 owo tun mo tun mo ti se kan se balabala o to dori le de mi so fe e ma beto bo
0: ese Mr. Bolawan ni owo tan ti se balabala o to dori le de mi sile e gbo Mr. Olale concern
1: e je kin to bo sori yen ti kinetic bala mo sa se ni ka kuro lori e awon le bi abi be ta ba so ma ba won ja non-kinetic bí kan bára wọn sọ̀rọ̀ ìyẹn àtijọba àti àwọn ará ẹbí àwọn tó máa léwájú ẹ ààrẹ àti gómìnà wọn láwọn méjì ògbón ara wọn lẹ́nu rẹ̀
6: bára
1: wọn sọ̀rọ̀
0: ilode sanja ni
1: peter bí wá bá kìíní sọ̀rọ̀ wá kí ṣèyí mákindé lé ní ọ̀sẹ̀ tó lọ wọn ló sọ̀rọ̀ ẹ̀ síta pa méjì bára wọn sọ̀rọ̀ ìtumọ̀ bẹ́ẹ̀ ni pé àwọn tó yẹ kí wọ́n jọ ṣe àgbékalẹ̀ ọgbọ́n tó fẹ́ gbé kìíní yẹn gbà wọn ti ẹ bára wọn sọrọ rárá
0: ìyẹn ni pé
1: wọn ná ní nǹkan tó wà lẹnu yẹn ọrọ yẹn kan àwọn méjì lára iṣẹ ni
6: àtàrẹ
1: àti ṣèyí mákindé àwọn méjì ló ń ṣe nǹkan lórí kìíní yẹn ààrẹ ló ní ọrọ ètò ààbò lọwọ
0: ṣùgbọn
1: ṣe pé obìnrin inú gan nígbà tí kìíní yẹn ṣẹlẹ ó yẹ kó lọ síbẹ lójú ẹsẹ kò lọ sí
6: fíìmù
1: ní okùn ọ̀la kí ikọ̀ federal government wà ló tó lọ síbẹ̀ federal government delegation nuhu ribadu minister of defense ọ̀rẹ́ mi musa àti gbajàbí àmìlá ọ̀rẹ́ mi náà àwọn wọn fẹ́ wá ń jọ sunday ṣèyí mákindé ẹ̀ṣẹ̀ máa ń lọ síbẹ̀ nírọ̀lẹ́ máa lẹ saturday lẹ́yìn tó parí rally lọ́yọ̀ state ní apm rally nǹkan burúkú nìyẹn kìdẹ̀ṣẹ́ ọ̀rọ̀ ṣẹ̀kan kì í bí ọ̀sẹ̀ méjì àbí nǹkan mẹ́rin ni. méjì kò kù yẹn lórí ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ tiẹ̀ kó jẹ́ pé jà lẹ́fẹ́ jà gan ni ó yẹ káwọn méjì débi tí kìnìyàn ti ṣẹlẹ̀ ààrẹ ò bá rán yàn gómìnà ó bí ó máa dọṣẹ́ sí gómìnà lára pé kò ṣe ní kò ń lọ dà.
6: ọpọ́ ọpọ́ ẹsẹ̀ wọ̀nyí.
1: alẹ́ dalẹ́ lọ́jọ́ yẹn kò dà nǹkan tí ò dà ò dà kò lórúkọ méjì. non-kinetic o ìyẹn kan bí ojújà wọ ara wọn wọn ti ní pé kò sọ náà bẹ kán bára wọn sọrọ náà àwọn tó máa léwájú ọrọ kò sọrọ bẹ ṣẹrẹ mo sọrọ kan lẹsẹ tó ń lọ wípé ẹrù ń bà mí gidigidi fún àwọn tó wà lọ́wọ́ àwọn ará ibi ẹrù yẹn tí wọn ń gbilẹ̀ sí.
8: ọkọ ló ṣe sọ.
9: Àwọn ọkọ ló ṣe àwọn ìjọba ní ẹkún àwọn ẹni yẹn wọlé.
0: Ẹ mọ́ sọ yín mọ́ in tí ò bá dà yín lójú
9: ìyẹn
0: mọ́ sọ.
9: Káwọn ajínigbé tún ń hámọ́ ìjọba wípé àwọn ó ṣe àwọn ẹyẹn bá kan tí wọ́n bá súnmọ́ wọn. Àwọn èèyàn kan ló bí àwọn ọmọ yẹn ni. Àbírú ìjọba wo ló ń da. Àwọn ọmọ tí wà ń bẹ̀ yẹn ni ó di àwọn alókún láti ké kan gbà wọ́n lẹ̀. Àwọn ọmọ yẹn kan ló ń ṣẹ̀ka.
0: Bẹ́ẹ̀ni aráàlú ṣe ń sọ ìwọ̀n ó rí pé wọ́n gbà wọ́n lẹ̀. Ẹjẹ́ tún mẹ́yìn ìdílé ní orí ohun ẹ̀ ló ẹ káàárọ̀
10: mọ́. Ìyẹ̀fí tó kọ méje ni ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ mọ́.
10: Ẹ káàárọ̀.
0: Ìyá
10: Golden Fund.
8: Ìyá mi.
10: Àlàáfíà ńlá fún yín.
8: Àmì àtẹ̀yìn náà máa tọmọ tọmọ.
10: Ẹ rí bí a bára wa báyìí. Ọlọ́mọdé yóò ṣe wà ṣe dànù.
8: Àmì.
10: Ọlọ́mọdé yóò fojú sunkún ọmọ.
8: Àmì o.
10: Mo bá pé owó níná ti owó níná níná níná ni ẹ bá fara mọ́. Mo bá rí pé ibi pípa ni ẹ bá fara mọ́. Ibi wọ́n wá gbé wa lọ ẹ̀ ni ó ti kọjá òye orí wa. Láti ọ̀sẹ̀ méje táwọn ọmọ ti wà nígbèkùn ọmọ ọlọ́mọ aṣọ kan lọ́rùn ojú oorun. Kánkán ẹ̀fọn jíjẹ ọlọ́njọ́ ṣàánú wa lórí ọ̀rọ̀ yìí. Ẹjọ́ gbogbo wa pátápátá gbogbo ẹni nífi ọmọ pátá tó nífẹ̀ẹ́ pé òun ti bí òun tún fẹ́ bí kọ́lọ̀ ṣàánú òun lórí ọ̀rọ̀ ọmọ bíbí ẹjọ́ ẹja máa gbàdúrà fáwọn ọmọ ìbára àfàdúrà náà lẹ̀ láti jẹ́ ọ̀rọ̀ ti ṣẹlẹ̀. Gbogbo ìròyìn tá à ń gbọ́ ó jẹ́ kò jẹ́rẹ́ ìròyìn ìdùnnú kọ́lọ̀ ń jẹ́ ká gbọ́ ròyìn ìdùnnú lórí wọn. Gbogbo wa pátápátá ẹja lọ gba káàdì ìdìbò wa. Ẹja lọ gba káàdì ìdìbò wa. Èyí àtún gbọdọ̀ rí ilẹ̀ lọ́dún mẹ́rin mi. Kọ́lọ̀ ń jọ kó fàánú gbà wá kó máa gbá ọmọ ẹ̀ jáde. Ẹ kú iṣẹ́ o. Ẹ̀ní sọmọ nu o. Gbogbo pátápátá Ọlọ́run ó fi àánú ti fi jí Ọlọ́run. Yóò fi gbà wọ́n jáde. Agbára tí ń lò tó fi jí Ọlọ́run tó fi dá gbogbo wa. Yóò fi gbà ọmọ ẹ̀ jáde. Èyí ìkọjú òye orí wa o. Ìkọjú òye orí wa o. Olúwa kó gbà wá o.
0: Kí Olúwa kí ó gbà wá. Mr. Adeoyolu Adeoye
8: Olúṣẹ́gun.
0: Ìròyìn tí ò bá jáde nínú ìwé ìròyìn ẹ mọ̀já sọ àmọ̀ bóyá àwọn kan kó wọ̀ nǹkan lé àbí wọn kó wọlé ẹ̀ lóò.
11: Àwọn dìbò kẹ́ síbẹ̀ ní mo. Kán tún ṣe mistake kan tún tàbó wọn. Ẹlòmíà máa rìn báàdẹ̀ máa ṣubú lórí ẹ̀ Ọlọ́run. Mi ì ṣeré. Ẹ rí nǹkan tó ṣe 1,000 to 1,200, 1,000 to 1,500. Nǹkan tí ò ṣẹlẹ̀ rí là ń rí. Là ń rí ní ìjọba ilé yìí. Kán tún tàbó wọn. Ẹlòmíà máa rìn báàdẹ̀ máa ṣubú lórí ẹ̀ máa tó tó.
0: Ìṣàgbọ́lá hàn. Ibi náà ni a sì fẹ́ mọ́ lọlé lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ ṣùgbọ́n mr alekan san ni ẹkọ̀ fáǹsì lè ṣókí nínú ìwé ìròyìn nairametrics. Wọ́n ní owó tí ìjọba Abuja tó ń pa lóṣù ti fò láti bílíọ̀nù 9 sí bílíọ̀nù 140 láàrin ọdún mẹ́ta.
8: Ẹ ṣe
0: wíkè ló sọ bẹ́ẹ̀.
8: Ìtumọ̀ ẹ̀bẹ̀rẹ̀ ni pé owó tí wọ́n ń yọ lọ́pọ̀ àwọn ọmọ ìlú tax ó ti fò. Láti 9 billion.
0: Àbówó wọn tán gé tán fi kórira wọn.
8: Láti 9 billion tó ń gba tax lọ́wọ́ àwọn ìlú lóṣooṣù ó ti fò sí 40 billion báyìí lóṣooṣù. Ṣé nǹkan tó wà nílẹ̀ ṣòfihàn pé 40 billion ti wọlé lóṣooṣù? IGR nìyẹn kò tí ì máa location nù. Eléni bílíọ̀nù eléni kìlómítà kan. Ẹ tí bá
12: wọn.
8: Ọmọ yìí tó fi ṣàkíyèsí ló máa fi hàn kí ní ìgbé mọ́ra ìṣerú ìmì yìí.
0: Sọládé kan sán ni ẹ̀sìn wọn ọpọlọ yóò ní dọ́bà. Amọ̀rin balagbọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yóò dà. A ṣe ládùúrà gbogbo agbẹnu àdúrà sókè pé àwọn ọmọ yìí tó wà lákàtà àwọn ajínigbé yìí Ọlọ́run ọba fi àánú jẹ́ kí wọ́n dá wọn lẹ̀ àti àwọn olùkọ́ ti ń bẹ̀ láàrin wọn. Ẹ pàdé àwọn ikọ̀ míì ní ọjọ́ ajé lágbára Ọlọ́run lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ nìkan ni World Radio 89.3 FM. Títí dìgbà náà mo dúpẹ́ Ọlásán ní Golden Voice on Radio lónìí rí àtẹ́ọ̀ ní ká fi pàdé. Ọlọ́run ọbọ̀ tèmi Sam Adémírè o seun osana na ogbeyin nu kulumbi ipade wa bi oyin lagbara Olorun oba.

Ẹ̀kásán, àsìkò iṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn àgbáyé la mọ fún yín láti ìkànnì kọ̀ǹga àgbọ̀mọgbẹ̀ Wells Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóìdé lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu pàdé pọ̀ pẹ̀lú àwọn olórí elétò ààbò láàrin àwọn àkùdé ọ̀rọ̀ tó ń wáyé lórí owó oṣù àwọn òṣìṣẹ́ tó jẹ́ ọmọlógún. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fọwọ́ òfin mú àwọn mẹ́rin kan tí afurasí lórí làásìgbò kan tó wáyé nílùú Ìbàdàn lọ́sẹ̀ tá a wáyé. Ẹ̀ka ètò ìdájọ́ nílẹ̀ Uganda ló ti kọ àṣẹ kan tó wá látọwọ́ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórí ohun tó ní ṣe pẹ̀lú àtìmọ́ṣe láwọn iyàrá ìgbẹ́jọ́. Iná ọmọ rárá gba ẹ̀mí èèyàn 11 ní apá gúúsù ilẹ̀ Spain. Nínú ìròyìn, eré ìdárayá Rise Odegaard, òní apẹyàn ṣetán tí wọ́n jẹ́ ọmọ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal, ni wọn yóò máa dojúkọra wọn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bola Ahmed Tinubu, òun ló ti pe ìpàdé alágbára lórí àwọn elétò ààbò nílẹ̀ yìí, pàápàá jùlọ àwọn ọ̀gágun àti àwọn tó jẹ́ olùfimúfilẹ̀ tó fi máwọn olórí elétò ààbò àti ẹni tí ṣe olùbánidámọ̀ràn pàtàkì sórí ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí lóyin ìlú Àbújá lórí àwọn àkùdé ọ̀rọ̀ àti àwọn ìfàǹfà tó ń tẹ̀lé ìtẹ̀jáde ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú owó oṣù òṣìṣẹ́ eléyìí táwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ń gbà ti ṣe ₦100,000 lásìkò yìí. Ìpàdé náà ló wáyé bí àwọn tó jẹ́ ajagun fẹ̀yìntì àti àwọn ọmọ ológun lọ́wọ́ lásìkò yìí ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí wọ́n sì ń kanminú lórí ohun tó ní ṣe pẹ̀lú owó oṣù tí wọ́n pín wọ́n ní kò tilẹ̀ ká nkankan nínú iṣẹ́ eléyìí tí wọ́n ṣe, nígbà tí wọ́n sì náà ka lébù sí ìjọba àpapọ̀ látàrí bó ti ń kùnà nípa ṣíṣe àmúlò ìgbésẹ̀ àfikún owó oṣù eléyìí tí ààrẹ ṣèlérí rẹ̀ ní nǹkan bí oṣù mẹ́rin sẹ́yìn. Ìpàdé alátìlẹ̀kùnmọ́rinṣe náà tó lọ fún bí wákàtí méjì, òyìn tí í ṣe olùbánidámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà Nuhu Ribadu, mínísítà fọ̀rọ̀ ètò ààbò Mohammed Badaro, olórí àwọn ọmọ ológun ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé àti àwọn òṣìṣẹ́ elétò ààbò mi wà níkàlẹ̀ lásìkò ìpàdé náà. Àwọn àhesọ ọ̀rọ̀ eléyìí tó ń tẹ̀lé ọ̀rọ̀ tó wá láti ẹni tí ṣe alákòóso fọ̀rọ̀ ètò ààbò Ìyàn Christopher Musa níbi tí wọ́n ti sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tí wọ́n ṣàlàyé pé ìjọba àpapọ̀ òun náà ti ṣe àgbéyẹ̀wò sí owó oṣù àwọn òṣìṣẹ́ tó jẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà nípa ṣíṣe àfikún sí owó oṣù wọn tó kéré jù láti ₦119 sí ₦100,000 nígbà tí wọ́n fèsì lórí ìbéèrè náà lórí ohun tó ní ṣe pẹ̀lú ètò ìṣúná ilé iṣẹ́ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà lórí bí ó ti ṣe rẹ́sẹ̀ walẹ̀ sí. Musa ló gbà wípé ètò tó ní ṣe pẹ̀lú ìṣúná náà òní pé kò tí kojú òṣùwọ̀n tó, ṣùgbọ́n tó jẹ́ kó dìmọ̀ pé ìjọba òní ti ṣe àwọn àyípadà tó tọ́ nínú ètò ìgbáyégbádùn àwọn ọmọ ológun. Ààrẹ Bọ́lá Tinubu ti kọ ìbuwọ́lù sórí ohun tó ní ṣe pẹ̀lú àbá méjì kan eléyìí tí wọ́n ní ilé ìgbìmọ̀ aṣòfin gbà wọlé nígbà tó ń mẹ́nuba àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìkànnínú àwọn ètò òfin orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú kíá ṣe àtúnṣe lé lórí kó tó di pé òfin ọ̀hún yóò di ti a máa ṣàmúlò rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ilé ìgbìmọ̀ aṣòfin jẹ́ kó di mímọ̀ pé ààrẹ lèròǹgbà rẹ̀ nípasẹ̀ àwọn lẹ́tà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹ̀ka síta sítí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin nínú ìjókòólé látẹnu ẹ̀ tí ṣe ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin Godswill Akpabio. Àwọn àbá méjì tọ́rọ̀ kan ńlátírí àbá tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdàgbàsókè àwọn nǹkan ìwádìí ọ̀rọ̀ kínníwé lórí àwọn nǹkan àlùmọ́nì nílẹ̀ yìí tọdún 2026 àti àjọ tó ń sọ̀rọ̀ àbá tó ní sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ fún ìpèsè àti rírà àwọn nǹkan lórílẹ̀-èdè yìí. Nínú lẹ́tà méjèèjì, ààrẹ Tinubu ló ṣàlàyé wípé òun ló dáwọ́ dúró lórí àwọn nǹkan wọ̀nyí nípa ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó ṣe àtìlẹyìn tó sì ṣe ìrónilágbára fún ààrẹ láti kọ̀ láti bọwọ́ lu àwọn òfin kọ̀ọ̀kan kí ó sì dáhùn padà sí ilé ìgbìmọ̀ aṣòfin fún àwọn àkíyèsí àti àyẹ̀wò pẹ̀lú ọ̀rọ̀ kíni wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náwó wọn ti tẹ àwọn afurasí mẹ́rin eléyìí tí wọ́n wà ní ìsopọ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ìdami àlàáfíà rò tó wáyé láwọn apá àbìkọ̀ kan nílùú Ìbàdàn.
àwọn afurasí náà ni apẹ́yẹ ti ń bẹ̀ ní àhámọ́ àwọn agbófinró tí wọ́n sì ti taari wọn lọ sí ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ìwádìí ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ yìí fún ìwádìí ọ̀rẹ́ kìnìwín. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọláyinka Àyánládé òun ló ṣàlàyé pé ìfọwọ́ òfin gbéni náà ló wà lára àwọn ipá láti rí wípé wọ́n ṣiṣọ́ lójú ohun tó ṣokùnfà lásìgbò àti ìdámi àláfíà ró níbi tí àwọn tí ń fẹ̀sùn kàn náà eléyìí ti hàn pé wọ́n ní ó níṣe pẹ̀lú bí wọ́n ṣe pa ọmọ Yorùbá kan lásìkò ìgbà ìtàpóró gan tó wáyé láàrin àwọn afurasí ọmọ ilẹ̀ Hausa eléyìí tí a ń gbé ní agbègbè Ọjọ́ lọ́jọ́rú Wednesday. Ìṣẹ̀lẹ̀ náà òun ni ó ti wá dá omi àláfíà ró láwọn apá ibìkọ̀ọ̀kan ní ìlú Ìbàdàn eléyìí tí wọ́n pe wọ́n ní ó tún padà gba ẹ̀mí àwọn èèyàn míì. Iléeṣẹ́ ọlọ́pàá fi ọ̀rọ̀ ìdánilójú ránṣẹ́ síta wípé ìwádìí òun ló ń tẹ ọwọ́ iwájú tí wọ́n sì rọ àwọn aráàlú láti fi ẹ̀dọ̀ lórí òróró kí wọ́n sì rí pé wọ́n fi ọwọ́ sọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n lè pe gbogbo ìgbésẹ̀ tó tọ́ àti eléyìí tó yẹ òun làwọn ṣe. Ẹ̀ka tó rí sí ọ̀rọ̀ ètò ìdájọ́ nílẹ̀ Uganda òní ẹ̀ ti kọ àṣẹ kan eléyìí tó wá látọwọ́ ẹgbẹ́ tó rí sí ọ̀rọ̀ ètò òfin nílẹ̀ Uganda tó ń pàṣẹ fáwọn agbẹjọ́rò àti àwọn amòfin nípa dídáwọ́ ìgbésẹ̀ mímọ ṣàkàwé ẹni tí ṣe adájọ́ gẹ́gẹ́ bí olúwa mi tàbí arábìnrin mi eléyìí tí wọ́n ń gbìyànjú láti pé kí ìgbésẹ̀ náà kó mọ̀ sí jẹ́ ohun tí wọn yóò máa lò àti pé wọn kò gbọdọ̀ mọ tẹríba láwọn àsìkò tí wọn bá ń ṣètò ìgbẹ́jọ́ láwọn ilé ẹjọ́. Àwọn ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ṣàkàwé àwọn nǹkan ìbọláfúnni yìí gẹ́gẹ́ bí ohun tó ní ṣe pẹ̀lú àwọn ètò àmúlò lágbọn àwọn tó múnisìn eléyìí tí wọ́n pe wọ́n ní ó ń ṣàgbékalẹ̀ adájọ́ lórí àwọn tí ó jẹ́ aráàlú eléyìí tí ó yẹ kí wọ́n máa sìn. Ẹ̀wẹ̀ ẹ̀tí ṣàgbẹjọ́rò agbẹnusọ fẹ́ka ètò ìdájọ́ nílẹ̀ náà James Remier òun ló ti wá tẹnu bọ ọ̀rọ̀ tó sì ti jẹ́ kó dìmọ̀ pé ẹgbẹ́ náà kò ní àṣẹ kankan láti ṣàlàyé tàbí pàṣẹ lórí bí ìgbésẹ̀ yàrá ìgbẹ́jọ́ ṣe lè lọ eléyìí tó sì jẹ́ kó dìmọ̀ wípé àwọn adájọ́ ni ó tẹ ọwọ́ iwájú láti máa ṣe ìgbésẹ̀ àti ìṣàkóso àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú yàrá ìgbẹ́jọ́. Kò dín ní èèyàn mọ́kànlá tí ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé ti gbé ẹ̀mí mi nígbà tí èèyàn mọ́kàndínlógún mìíràn sì dẹni tí ń wà látàrí ìṣẹ̀lẹ̀ ìkọlù iná kan tó wáyé ní apá gúúsù orílẹ̀-èdè Spain. Ààrẹ agbègbè tọ́rọ̀ kan Juanma Moreno òun ló ṣàlàyé pé iná ọmọ rárá náà eléyìí tí wọ́n gbàgbọ́ wípé ó ṣeéṣe kó wáyé látàrí ọ̀pá iná kan eléyìí tí wọ́n pe ṣubú lulẹ̀ èyí tó sì bẹ̀rẹ̀ sí ní múná láwọn agbègbè tọ́rọ̀ kan òun ni wọ́n pe àwọn tí wọ́n pe wọ́n ni wọ́n fara káṣá níbi ìṣẹ̀lẹ̀ náà òun ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rí láwọn agbègbè àti nítòsí ní ìlú kan tí wọ́n pè ní Bedar. Andalusia yìí tó jẹ́ alákòóso fọ́rọ̀ ètò ìlera àti ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nílẹ̀ náà èèyàn Antonio Sanz òun ló ṣàlàyé wípé ìgbésẹ̀ bí iná náà ṣe ń lọ ló jẹ́ kó jẹ́ ohun tó nira fáwọn tí wọ́n ń ṣe ìgbésẹ̀ ìdóòlà látàrí bí ọ̀pọ̀ àwọn èèyàn tàbí ìwọ̀nba eléyìí tí wọ́n pín farapa níbi ìkọlù náà tó jẹ́ pé àwọn tí wọ́n farapa yìí òun ni wọ́n ṣàkàwé gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ àwọn ààrẹ lórílẹ̀-èdè náà. Andy Burnham ó ní ìròyìn ti fìdí rẹ̀ múlẹ̀ pé ó ti súnmọ́ ìpele à ń dẹ tí ó jẹ́ adarí ẹgbẹ́ Labour àti alákòóso àgbà lẹ́yìn tí ó ti rí àtìlẹ́yìn àwọn èèyàn tó ń lọ bí okòólé ní 302 nínú àwọn 403 ọmọ ilégbèmọ̀ aṣòfin nílẹ̀ Gẹ̀ẹ́sì eléyìí tí wọ́n sì ń gbìyànjú láti jẹ́ kó gba ipò lẹ́yìn ìkọ̀wé fipò sílẹ̀ sir Keir Starmer. Burnham yìí òun ló jẹ́ ẹnìkan ṣoṣo eléyìí tí a pe ó ti kéde nínú ẹni tí a pe yóò máa láǹfààní àtiléwájú tó sì jẹ́ ẹni tí a dábàá orúkọ rẹ̀ lẹ́yìn àsìkò péréte eléyìí tí ó sì fún ní ààyè láti lọ rèé du ipò náà kí ó sì bọ́ síbẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin nílẹ̀ náà tí wọ́n pe wọn kò láǹfààní láti dìbò ní ìrètí wà wípé wọ́n ṣe àtìlẹyìn wọn nígbà tí ìjókòó ilé tó bá padà wọ́n pe bí ò bá sí olùdíje míì láti darapọ̀ tàbí figagbága bí wọ́n ti ṣe ń retí Burnham òun ni wọ́n pe wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí adarí ikọ̀ ẹgbẹ́ Leader ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tí ó sì ṣetán láti gba ìṣàkóso gẹ́gẹ́ bí adarí àgbà nílẹ̀ ọ̀hún lógúnjọ́ oṣù keje ọdún tá a wà yìí. Nínú àtẹ̀jáde kan Burnham òun ló mọ rírì látọ̀dọ̀ tó mọ rírì àwọn ọmọ ilégbèmọ̀ aṣòfin àti àwọn tó jẹ́ ikọ̀ látinú ẹgbẹ́ rẹ̀ fún àtìlẹyìn tó gbọ̀ngbọ́n eléyìí tó sì ṣàkàwé rẹ̀ gẹ́gẹ́ bí iyì àtọ́lá eléyìí tó ga jùlọ fóun.
Ninu iroyin ere idaraya awon agba bolu meji ototo ti je omo iko Arsenal Declan Rice ati Martin Odegaard oni wa pe won mo lanfani lati mo gbe ajosepo inu egbe won sototo lasiko ta wa yi bi iko agba bolu lede England bi o se ma doju ko Norway ninu idije ifeye ti FIFA tun lo lowo lojo abameta Saturday ibi ti awon eyan yo tin foju won ti o sese ko sele ninu ifese won seun eleyi ti ireti nbe ninu re awon agba bolu mejeji ti an gba owo arin fun iko Arsenal oni ya pe won ko ipare berebe fun bi iko Arsenal won se lanfani ati gba ifeye ti ile won lodun ta wa yi eyi to si se iranwo fun iko na lati ma ti owo waju pelu mi a se gba ifeye na leyin odun mejile ni ogun bakan na ninu ikopa won ti an se fun iko agba bolu Arsenal oni won se iranwo lati mu ki iko ohun ko lanfani ati teso waju lati bo si ipele asekagba idije UEFA Champions League ko to de pe won padanu sowo iko PSG pelu penalty ewe lasiko yi awon mejeji ti an jo je omo odun meta din ni odun oni won pe won jo ma gbena woju ara won baye bi won se n ti eso waju lati ma fa ogo ati ite waju fun orilede awon mejeji lati kopa ati lati ti owo waju ni idije ti World Cup won akojopo iroyin agbaye fun ti osan tuni ko ni ju bayi lo sugbon ki a to ma lo je ka boju awon kokoko to wa ninu iroyin na ninu iroyin lati ma fun yin pe are Bola Tinubu lo ti pe ipade alagbara laarin awon eleto abo ile ye lori ohun to ni se pelu ahiso ora ti awon faakaja tun teyin oro kan jade lori owo ososise to kere ju ti pe awon omo ologun orilede Nigeria ngba bakan na ni are Bola Tinubu ti ko lati bowo lo abo ofin meji kan ti ile ijumo asofin ile ye ti gba eleyi ti a pe ohun toka si awon akude kokan to wa ninu ofin na nigba ti o tari awon ofin na pada si odo won fun atunse toto ileise olopa ni ipinle Oyo lọwọ won ti ti awon afurasi merin eleyi ti a ni isopo pelu isele idaluru kan to waye lawon apa Abekokan nilu Ibadan nigba ti awon afurasi naa si nbe laamo awon agbofinro bayii fun iwadi orin kinewin leka to n ri si oro iwadi awon isele odaran eka eto idajo nile Uganda ni an ti ko ase kan latodo egbe awon onimo nipa ofin nile ohun nibi ti a ti n pase fun awon to je agbejoro nipa didekun ati ma pe awon adajo ni oluwa mi tabi arabirin mi eleyi ti a si tun gbe igbese lati wa gbodekun igbese eleyi to ni se pelu ki awon adajo awon agbejoro ki won ma ba ma te niwaju awon adajo nile ejo bakan na la mo fun yin pe ko din ni eyan mokanla eleyi ti iroyin bi pe won ti gbe mimi nigba ti awon mokandilogun si deni ti an wa nibi isele ijamba ina kan to waye ni apa gusu orilede Spain and the bonam ni iroyin gbe wipe o ti gbe igbese sowo waju baye lati di en ti o je adari ko labor lasiko ye ti o si tun je alakoso agba nile gese leyin to ti ri atileyin to gbangban latodo opo awon omo ilegbe ma sofin leyin ti o si gba ipo lowo Sir Keir Starmer ninu iroyin ere idaraya lati mo fun yin pe awon agba bolu iko Arsenal meji ototo Declan Rice ati Martin Odegaard oni iroyin gbe wipe awon mejeji ni o mo gbe ajosepo won sebe lasiko ye bi orilede England ati Norway o se mo gbo ako lojo abameta Saturday ninu idije ifeye agbaye ti FIFA ile tun lo lowo lati wo awon egbe ti o mo lanfani ati takoso sowo iwaju eyi lo pin iroyin agbaye fun ti osan toni akojopo ati atunto iroyin lo wa lati wo kunle olowo e mo gbagbe wipe ele darapo mo alawon oju opa ile jara gbogbo pelu ati Wales 893 nigba tele feran te o si tele wa loju opa ile jara Facebook wa pelu ati Wales 893 FM fan page bakan na le le gbo aso iwaju si loju ipona ti agbaye ti www.wales893.com bakan na le le pe tabi fe atejise sowo sinu yara ikuro injo ikan ni kanga agbamogbe lori ero 0916 893 2000 lekan si 0916 893 2000 fun awon isele eleyi to ba soju eni Ade Damola Oloede lo mu royin na wa se ti gbon yin e se ti an gbo ikan ni kan ga gbon mo gbe Olorun yo boko fun yin aku ipalemo opin ose o

nǹkan wo ni gbogbo ayé ń dàdàrìkèrè tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, nǹkan agbẹ́mágbẹ́.

àsìkò yìí mo kí wa túkú dédé àsìkò yìí akọ àkọmọnìyàn ṣe ní gbogbo ibi tí afẹ́fẹ́ ètò àti ìkànnì ìbáná yẹ dé. Mo kí wa kú jímọ̀ olóyin o, akú jímọ̀ aláyọ̀. Ọ̀pẹ́ ẹ̀ láwùjùmọ̀ ṣe lókè pẹ̀ lágbára ṣe lédùá.

0: ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn. Ìjọba orílẹ̀-èdè yìí wọ́n làwọn fẹ́ regulate social media. Ìyẹn látàrí báwọn èèyàn kan tí wọ́n ṣe ń lo social media. A bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nígbà náà wípé kò gbúdọ̀ ṣẹlẹ̀. Wípé bí ìgbà tí wọ́n fẹ́ dọ́gbọ́n pa àwọn oníròyìn lẹ́nu mọ́ ni. Mo fẹ́ bá àwa èèyàn kan sọ̀rọ̀ níwọ̀n bá ìṣẹ́jú díẹ̀. Ìyẹn lórí ètò yìí. Kò yẹ ká ti torí wípé a fẹ́ make owó lórí social media. All in the name of pé a fẹ́ ṣe content. A fẹ́ ní followers. Ká wá máa ṣe àwọn nǹkan ilé yìí tí kò bójú mu ká máa gbé sórí ayélujára. Bójú ò bá ti ẹ̀tẹ̀ yín. Ojú ń tẹ àwọn aráalé yín. Tẹ́ ẹ bá wọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn ń gbé sórí social media. Ó já àwọn nǹkan tó burúkú jù láyé òde òní. Àwọn nǹkan tí ò ṣe máa sọ lórí afẹ́fẹ́ ni. Gbogbo ẹ̀yin content creators pátápátá. Gbogbo àwa tá ń create content. Tá ń ṣe content. Ẹja ṣe kiní ọ̀hún pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àìmọye àwọn content lálẹ́ ìfìlà àkàyè gbé kalẹ̀.
1: Ìgbà kan bọ̀
0: ẹ má gbàgbé àwọn ọmọ tí wọ́n ti tó ọmọ ọdún méjìdínlógún àwọn náà ń lo social media. Wọ́n ń lọ sórí TikTok, wọ́n ń lọ sórí Facebook. Irú ẹ̀kọ́ wo lẹ fẹ́ kí wọ́n kọ́ níbẹ̀.
1: Ìgbà kan bọ̀
0: ẹja ṣe jẹjẹ o.
1: Ẹ̀rọ bọ̀ kéré sáyé àkìlọ̀.
0: Ó yí ẹsẹ̀.
1: Láàárọ̀
0: àlàbíà. Oh.

mọ̀mọ̀mọ̀ fikini yẹn sílẹ̀ fún yín ní pẹ́kẹ́lẹ́ láǹfààní àti gbádùn ẹ̀. ó yẹ ẹja ṣe bẹ́ẹ̀ ká lọ sí abala àkọ́kọ́ lórí ètò yìí. ìyẹn abala bóyá lẹ̀mọ̀. níbo là ń lọ lónìí. ó yẹ ẹja yí kinní yẹn padà ẹ lè ṣó níbẹ̀.

ẹ̀ka ilé orin là ń lọ. Ọkàn pàtàkì nínú àwọn olórin eléyìí tá ò lè gbàgbé láéláé. Òun ni bàbá tó ti dolóògbé. Gbajúgbajà òǹfọ́ fèrè. Òǹfọ́ kàkàkì. Tó jẹ́ olórin highlife. Ìyẹn bàmí Victor Abimbola Ọláìyá. Ọkàn pàtàkì ọkàn gbòógì òun ni bàbá yìí jẹ́ nínú àwọn olórin lórílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáńláyé. Lára àwọn igi ṣóńṣó eléyìí ti ń parí ike ni bàbá yìí jẹ́. Ìyẹn Lágbo Amúlùúdùn. Ó ti yá kí làwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa bàbá. Dókítà Victor Abimbola Ọláìyá. Bóyá lè mọ̀ wípé ọjọ́ 21 oṣù kejìlá ọdún 1930. Òun ni wọ́n bí Dókítà Victor Abimbola Ọláìyá. Ìyẹn sílùú Kàlábá. Ní ìpínlẹ̀ Cross River. Ipò ogún òun ló wà. Nínú ọmọ 24 eléyìí tí bàbá àtìyá ẹ̀ bí. Bóyá lè mọ̀ wípé Ìjẹ̀ṣà Iṣu nípínlẹ̀ Èkìtì. Òun ni bàbá àti ìyá tó bí Victor Abimbola Ọláìyá ti wá. Ìlú Òwèrè nípínlẹ̀ Imo òun ló ti lọ sílẹ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Bóyá lè mọ̀ wípé láti kékeré òun ni bàbá Victor Abimbola Ọláìyá ti ní ẹ̀bùn. Tó sì ti nífẹ̀ẹ́ àti máa kọrin. Kódà láti iléèwé. N ló ti darapọ̀ mọ́ ẹgbẹ́ orin ilé ẹ̀kọ́ tó ń lọ. Ìyẹn school band. Ní African College ìyẹn ní ọdún 1946. Bóyá lẹ́tí ẹ̀ túmọ̀. Wípé abówónlé, abówónlé abọ́láńlé. Òun ni bàbá Victor Abimbola Ọláìyá. Ìdílé olówó òun ló ti wà. Kódà ilé tí bàbá ẹ̀ kọ́. Òun ló wà ládùúgbò Bangbóṣe. Ní ìpínlẹ̀ Èkó. Kó tó di pé wọ́n wo palẹ̀ ìyẹn lọ́dún 2016. Ìràwọ̀ lágbà àlètò. Ìkànnì West Radio lẹ ti ń gbọ́. 89.3 FM òun náà lẹ́wà.

0: Oh yes, ke.
1: Bóyá lẹ mọ̀ pé lásìkò ogun abẹ́lé ilé tó wáyé láàrin ọdún 1967 sí ọdún 1970. Iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà wọ́n fi oyè dá Victor Ọláìyálọ́lá. Nítorí pé ní àkókò tí ogun abẹ́lé ọ̀hún wáyé. Ẹgbẹ́ ìkọrin Victor Ọláìyá máa ń lọ sí àwọn oríṣiríṣi ibùdó àwọn ọmọ ológun nígbà náà. Láti fi orin dá àwọn ọmọ ológun lárayá. Bóyá lẹ ti ẹ̀túmọ̀ wípé ẹgbẹ́ ìkọrin Victor Ọláìyá wọ́n tún rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè Congo láti ṣeré fún àwọn ọmọ ogun àjọ ìṣọ̀kan àgbáyé United Nations ìyẹn nígbà náà. Bóyá lẹ mọ̀ wípé lọ́dún 1963 Victor Ọláìyá yí ẹgbẹ́ orin rẹ̀ padà sí All Stars Band. Nígbà tí wọ́n lọ kópa nínú àjọyọ̀ orin jazz lágbàáyé léyìí tó wáyé ní Czechoslovakia. Bóyá lẹ ti ẹ̀túmọ̀ wípé ní ọdún 2013 òǹkọrin Sèwọ́sèwọ́ tún fèsì di bíi aláǹfààní àti kọrin papọ̀ pẹ̀lú bàbá Victor Abimbola Ọláìyá. Bákan náà ni bàbá ẹ̀ tún kọrin papọ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀ eléyìí tóun náà jẹ́ olórin ìyẹn Báyọ̀dé Ọláìyá.

0: Ìràwọ̀n kọrin ọmọ orílẹ̀ èdè wa Nàìjíríà. Dámínì ẹ̀bùn olúwa ògúlù. Tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Burna Boy. Òun ní ìrètí wà wípé yóò tún máa fìtàn balẹ̀. Nígbà tó bá ń kọrin papọ̀. Pẹ̀lú àwọn ìràwọ̀ olórin bíi Shakira. Justin Bieber. Àti BTS.
1: Ọmọ Nàìjíríà.
0: Ìyẹn níbi àṣekágbá ife ẹ̀yà àgbáyé tó ń lọ lọ́wọ́.
1: Balẹ̀ o, ìgbà ń bọ̀ wá dá, a tẹ̀wá lọ́rùn gbẹ̀dẹ̀.
0: Léyìí tó máa wáyé ní ọjọ́ 19.
2: Ojú òní.
0: Oṣù keje eléyìí tá a wà nínú rẹ̀ yìí.
2: Ó sì pè.
0: Ní MetLife Stadium. Òun ni ìrètí wà wípé yóò ti wáyè.
2: Ojú o.
0: Ní New Jersey lórílẹ̀-èdè Amẹ́ríkà.
2: Bàbàlà, má ronú o.
0: Chai, ago ti ṣe bẹ́ẹ̀ ó ti ń lọ.
2: Má ronú pokùn so, ìgbàgbọ́.
0: Ó dá máa fi ojú òpó yẹn síta máa ṣí sílẹ̀.
1: Bó o yáwó tàbí gbowó èlé ìgbà ń bọ̀ wá dá lọ́mọ kan balẹ̀ o ṣó bọ̀.
0: Bí òjú bí èèyàn méjì lọ ẹja ṣe bẹ́ẹ̀ ká ṣí ojú òpó yẹn sílẹ̀.
2: Lọ́jà tó lọ gbàlá kò.
0: Bẹ́ ẹ bá láǹfààní àti gbàbéèrè.
2: Wọ́n dẹ̀ sí ní yọ lẹ́nu.
0: Má ṣe. Mo sọ fún yín pé ẹ̀bùn àkókò ìpè ó wà.
2: Àgbọ̀gbọ̀ olúwa ló.
0: Dẹ́ta náà ń bẹ.
2: Làkójọ má máa
0: ro. Owó ń bẹ. Ìyẹn ẹ̀bùn owó ó wà lórí ètò.
1: Gbogbo civil servants ti ń bẹ.
0: Ohun tó bá wà níwájú ìbéèrè tẹ́ ẹ bá gbà.
1: Nàìjíríà yìí.
0: Òun la máa fún yín.
1: Ìgbà ń bọ̀ wá dá.
0: Ókè náà.
1: Lẹ́yìn wá ọ̀dà o.
0: 09168.
2: Oníṣẹ́ oṣù.
0: 93.
2: Tó gbowó tó
0: làkó. 1000.
2: Ọjọ́ má ro náà.
0: Ẹ lè pe 091-5334-8933. Ẹ̀lọ́ ọ̀sán.
3: Ẹ sà Mrs. Akinola láti New Garage níta.
0: Mrs. Akinola láti New Garage. Ẹ ṣeun. Ṣé ìgbà kọ́kọ́ tẹ máa gbọ́ ètò eré abẹ́ ẹgbọ́ lọ́sẹ̀ tó kọjá?
3: Mo gbọ́ ní last week ẹ ti béèrè síta níta ti lọ.
0: Ó da tẹ́ ẹ bá
3: gbọ́. A máa ń gbọ́ tẹ́lẹ̀ pẹ̀lú Mr. Sunday àti Mr. Ashola. Ṣé ìgbà bá wá rí
0: pé. Ó da. Ajá sí pé ẹ̀ ń bá ìkànnì bọ̀ tipẹ́tipẹ́ nìyẹn àbí.
3: Tipẹ́tipẹ́.
0: Ó da a sọ̀rọ̀ nípa òṣèré kan lọ́sẹ̀ tó kọjá ǹjẹ́ ti ẹ̀ rántí.
3: Dúró lájú pọ̀ ni sà.
0: A sọ bẹ́ẹ̀ àbí. Now.
3: Dúró lájú pọ̀.
0: Ààrẹ wo gan ló wà lóróyè. Ìyẹn ní àsìkò tí wọ́n Nàìjíríà tí wọ́n fún dúró ladípọ̀ ní àmì ẹ̀yẹ ààrẹ wo ló wà lóróyè nígbà náà.
3: Awolowo ni.
0: Ó dàbí pé awolowo ni.
3: Awolowo.
0: Bàbá awolowo ló wà lóróyè ńgbà náà lọ́hùn-ún. Nígbà tí ìjọba Nàìjíríà fún dúró ladípọ̀ ní àmì ẹ̀yẹ.
3: Bẹ́ẹ̀ni.
0: Ó dẹ̀ wùn mí kí n fún yín ní ẹ̀bùn yá tàìmù àmọ́.
3: Mo ní láti jẹ̀bú.
0: Ó da ẹ jẹ́ ká máa bá ètò tẹ̀síwájú. Ẹja tẹ̀síwájú. Chai, ó dùn mí. Mo fẹ́ fún ìyá yẹn lẹ́bùn torí pé wọ́n ti ẹ̀ láwọn ti ń bá ìkànnì bọ̀ tipẹ́. Àmọ́ wọn ò gba ìbéèrè yẹn. Ọ̀mọ̀wé Nnamdi Azikiwe ló wà lóróyè nígbà náà. Nígbà tí wọ́n fún bàbá dúró ládípọ̀ ìyẹn ní àmì ẹ̀yẹ.
2: Nàìjíríà sì bá dùn.
0: 091-6893-1000. Ẹ lè pe 091-5333-4893. Bó sì jẹ́ 091-13333-893. Hello. Ẹ káàsán o.
4: Adékọ́lé Ismail láti Mọ́kànlá.
0: Kí lẹ pé?
4: Adékọ́lé Ismail láti Mọ́kànlá. Bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ gbọ́ ètò yìí lọ́sẹ̀ tó kọjá? Ìgbà àkọ́kọ́ tẹ máa kọ́kọ́ gbọ́ rèé.
4: Ìmọ̀ àgbẹ́tọ̀dọ̀
0: yìí. Ní abala àkọ́kọ́ ètò yìí, ọ̀rọ̀ ta ni ẹni tá a sọ̀rọ̀ nípa ẹ̀?
4: Bàbá Sítọ̀ Abimbọ́lá.
0: Òfin ẹ bá ètò yìí bẹ̀rẹ̀ àbí?
4: Bẹ́ẹ̀ ni àbá.
0: Ó da ìbéèrè tí mo wá fẹ́ bèrè lọ́wọ́ yín, ìdíje ẹ̀fẹ̀ ẹ̀yẹ àgbáyé ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí.
4: Bẹ́ẹ̀ ni.
0: Tá a bá wá bi ni, ẹlẹ́ẹ̀kelo irú rẹ̀. Òun gan lélẹ̀ tó ń lọ lọ́wọ́ yìí.
4: okay, okay, walk up, to lower. Ah, Mumbo.
0: Ah, Oda. Tell about
4: me. It's not for Molo.
0: Oti Yemi, Besh, it's on ye.
2: Nigeria, Oti Bado.
0: Chai. I
2: love to walk by there.
0: Baba, eh, judge you.
2: Better.
1: Nigeria.
0: All I want, Bo. Kini suru, come on, Koshi, Kini.
1: Oni le mo.
0: Come on, Google, any.
1: Ara tu wa pese.
0: A go ti se be o ti lo.
1: O wa lorun gbede gbede.
0: Ohun mi kin fa won eyan lebun lori eto loni.
2: E wa ledu o.
0: Amo ah ago yen ti lo.
2: Ti dale.

家的，àwọn èèyàn tún pè é. Ẹ má bínú à ní láǹfààní láti gbé ìpè kankan mọ́. Ilé ti ṣe bẹ́ẹ̀ ó ti ń yá wẹ́rẹ́wẹ́rẹ́ o.

ẹ̀ka sàn o ẹ sì ku iṣẹ́ látàárọ̀. Ìròyìn lérèfé ló ń dé sétí gbọ́yìn láti ìkànnì West Radio 89.3 FM. Sunday Àfọlábí lóníròyìn yín. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni a gbọ́ pé wọ́n tún ti kó àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó lé ní 242 padà láti orílẹ̀-èdè South Africa látàrí bí àwọn ọmọ South Africa ṣe ń gbógun ti àwọn àtọ̀húnríwá. Àwọn ìṣímì tí ìjọba àpapọ̀ kó padà ni wọ́n pé wọ́n gúnlẹ̀ sí pápákọ̀ òfurufú Murtala Muhammed ti ìlú Èkó ní àṣálẹ́ àná. Báyìí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti kó padà bẹ̀rẹ̀ láti ọjọ́ 11 oṣù kẹfà ni wọ́n ti tó 1,141. Àwọn ẹgbẹ́ òṣèlú ni wọ́n ti ń sa ipá láti forúkọ àwọn olùdíje wọn fún ipò ààrẹ àti fún ipò aṣòfin àpapọ̀ sílẹ̀ ṣáájú gbèdéke tí àjọ elétò ìdìbò fi lélẹ̀ fún àwọn ẹgbẹ́ òṣèlú. Eléyìí jẹ́ gẹ́gẹ́ bí ìlànà tí àjọ elétò ìdìbò INEC fi lélẹ̀ láti fi orúkọ àwọn olùdíje wọn sílẹ̀. Bẹ̀rẹ̀ láti aago 9 àárọ̀ ọjọ́ Àbámẹ́ta títí ọjọ́ 29 oṣù kẹfà títí di aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 11 oṣù keje. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminlaya Fubara ti gbé àbá ìnáwó tó tó tírílíọ̀nù kan ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ náírà kalẹ̀ fún ìṣúná ọdún 2026 níwájú ilé aṣòfin ìpínlẹ̀ Rivers tó sì pè ní ìṣúná ìfaradà fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú. Fubara gbé àbá ìṣúná náà kalẹ̀ níwájú ilé láàárọ̀ òní. Ó ní ètò ìṣúná náà yóò wà fún ìdàgbàsókè, ìmáyédẹrùn, ìmúgbòòrò ọrọ̀ ajé, ètò ààbò tó sì ń ṣe ìlérí àkóyawọ́ àti ìmúlò tó péye lórí ohun ìní ìlú. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí fún orílẹ̀-èdè yìí Atiku Abubakar ló ti sọ yanya pé nǹkan ò gbọ́dọ̀ ṣe olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC. Ìyún Peter Obi àti gómìnà tẹ́lẹ̀ rí fún ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ àgbà lórí ìbáraẹnisọ̀rọ̀ Frank Shuaibu sọ wípé ààbò àwọn olórí ẹgbẹ́ alátakò jẹ́ ojúṣe tí òfin orílẹ̀-èdè Nàìjíríà fi lé ìjọba lọ́wọ́ tó sì tún ṣàfihàn ìjọba tiwantiwa. Ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó ń jókòó Làbújá ló ń gbẹ́jọ́ tó ń ṣe ẹ̀sùn ìgbẹ́jọ́ Jimoh Olasunkanmi Yisao, ẹni tó jẹ́ ọ̀gá àgbà nígbà kan rí fún ilé ẹbu ìfọpo ti wọrí láti ọjọ́ ẹtì òní sí ogúnjọ́ nínú oṣù keje yìí. Èyí wáyé látàrí bí adájọ́ Ìyàn Echo ò ṣe sí ní ìjókòó tó lọ fún àwọn iṣẹ́ ìjọba mìíràn. Ilé ẹjọ́ ológun kan ní orílẹ̀-èdè Guinea-Bissau ti fi olórí ẹgbẹ́ alátakò Domingo Simons Pereira sí ẹ̀wọ̀n ní ọjọ́ ẹtì òní. Wọ́n pe arákùnrin Pereira ló ń wá ọ̀nà láti dojú ìjọba bolẹ̀. Ọkùnrin tí wọ́n fẹ̀sùn kàn yìí ló jẹ́ olórí ẹgbẹ́ PAIGC ní orílẹ̀-èdè Guinea-Bissau àti Cape Verde tí àwọn ọmọ ológun sì mú gẹ́gẹ́ bí àṣẹ tí wọ́n gbà lọ́wọ́ ààrẹ Umaro Sisoko Embalo nínú oṣù 11 ọdún tó kọjá. Wọ́n pé síbẹ̀ wọ́n tú sílẹ̀ nínú oṣù kínní tó sì ń gbé lábẹ́ àhámọ́ ìfòfindè nínú ilé rẹ̀ nílùú Guinea-Bissau láti ìgbà náà. Èyí lòpin ìròyìn lérèfé fún tọ̀sán yìí. Ẹ pàdé wa láago 8 àṣálẹ́ fún ìròyìn ilẹ̀ wa. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ aláwọn ojú òpó ayélujára West Radio 89.3 FM fún àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ṣojú yín. Orúkọ mi ni Sunday Àfọlábí. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa, Ọlọ́run a máa bùkún fún yín.

Nítorí ètò wa the world of Islam lágbo Islam òun ni ó ń lọ lọ́wọ́ lórí iléeṣẹ́ òun náà ni Wells Radio lẹ́wà ẹ má yí kúrò ńbẹ̀ Wells Radio 89.3 FM nínú aláàfin àfẹ́ni nínú olúyọ̀lé ń bí ibẹ̀ la wà tí a ti ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ta ti ń rara wa létí jẹ̀mọ̀ pé inú orúkọ tí Quran tún jẹ́ à ń bọ̀ ńbẹ̀ tó bá dọjọ́ wájú òun náà ni ìrántí ìwé ìrántí ni gbogbo ohun tó ti ṣẹlẹ̀ síwájú ló wá rán wa létí so léta náà ń ṣe we are just trying to remind ourselves of what God has said but what God commanded us in the Quran so wa rán ara wa létí ni ọpọlọpọ mo dẹ̀ yẹ sọ ọpọlọpọ tí mọ̀ àbí a ti gbọ́ rí àmọ́ tó máa dàbí a máa ń gbàgbé torí onígbàgbé làwọn èèyàn torí náà a bẹ ọlọ́run tí à ń ṣe yìí àbí tí à ń sọ yìí kọlọ́run jẹ́ kó yé wa ju bí a ti ń sọ̀rọ̀ abala tí ó kàn báyìí òun náà ni àbàrà láti orí ìtẹ́ tàbí náà láti máa ń kíra wa pé a kú jímọ̀ tòní gẹ́gẹ́ mo yẹ sọ fún wa abáríkà jímọ̀ tòní ọlọ́run ní jẹ́ kó jẹ́ ìkan tó kù fún ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí mo ti sọ ẹ̀rí ní abala from the mimbar n tá a fẹ́ mú wa lónìí n tó ṣe pàtàkì náà ni nínú súrà tí a kà tán yẹn ẹ rí i pé a sọ̀rọ̀ nípa ọlọ́run ní ká nígbàgbọ́ nínú òun ká nígbàgbọ́ nínú anabi muhammad kìí ṣe anabi nìkan gbogbo àwọn anabi tó ń rán sí wa prophet musa prophet ila and all of them ọlọ́run ní ká nígbàgbọ́ nínú wọn you have to believe in jesus before you can become a muslim kó tó lè di muslim ọgọ́dọ̀ gba jésù gbọ́ maybe you don't know kó tó lè pè ẹ́ ní muslim you must believe in moses ó gbọ́dọ̀ gba musa gbọ́ if you disbelieve in any one of them then you are not a complete muslim so gbogbo àwọn anabi yẹn ni ọlọ́run ọba ló kì wá ń lọ pé a gbọ́dọ̀ nígbàgbọ́ nínú wọn lẹ́yìn náà ó wá ní a gbọ́dọ̀ máa sọ òtótó ọ̀tàwà sọ òbẹ̀là hàkì n ta mú wa gangan nìyẹn o ibi tá à ń lọ nìyẹn o lónìí lórí from the mimbar òdodo kò sí tí a bá lọ tá a bá bọ̀ kódà tí a bá bi àwọn àgbàlagbà lánàá pé kí ló sọnù lórílẹ̀‐èdè yìí jẹ́ mọ̀ pé òdodo ni that's the only thing that is giving us all the problems ta ni nilu lui people will say we don't have the system we have the system oh and we don't have judiciary we have judiciary oh and we don't have legislature we have legislatures to sin ta ni lorilede yi nkan kan so ta ni nto sonu lodo awon alase wa nto sonu lodo awon olori wa nti a fin so pa ni awon olori wa ni problem ohun ni ododo atekbir gbọ́lọ́run tóbi gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ ètò yìí ẹ já gbọ́lọ́run tóbi kankan ṣo tó sọnù lórílẹ̀‐èdè yìí òdodo ní wàtàwà sọ́ọ̀bẹ̀lẹ̀ àkì ẹjẹ́ tó padà sórí súra yẹn wàtàwà sọ́ọ̀bẹ̀lẹ̀ àkì ọlọ́run láwọn tán bá dẹ̀ ń sọ òdodo yẹn àwọn náà máa wà saved àwọn insurance máa cover wọn àwọn làlìjẹ́ náà máa jẹ́ ti wọn wàtàwà sọ́ọ̀bẹ̀lẹ̀ àkì òṣèlú ló ń bọ̀ yìí ṣe rí kíní kan táa rí ní lórílẹ̀‐èdè yìí irọ́ oh god because the opposite of truth is false àwa náà dẹ̀ mọ̀ àwọn èèyàn a máa pa irọ́ báyìí irọ́ wọ́n mọ̀ pé irọ́ làwọn ń pa ó dúdú ni kíní yo wọ́n á dẹ̀ máa pe ń fúnfúnfún yín ibi tá à ń lọ ní sí nìyẹn ṣe mọ̀ pé problem tí kọlọ kó dákun kó má jẹ́ kí a tún jìn sí òfin ìṣòro tí a ti ń bábọ̀ lórílẹ̀‐èdè yìí asọ́nijó ní iná pé kó tó di pé àádìbò a máa gbowó àtẹni tó fún wọn àtẹni tí wọ́n fún gbogbo yín lẹ̀ ń ba orílẹ̀‐èdè nàìjíríà yìí jẹ́ gbogbo yín lẹ̀ ń bo orílẹ̀‐èdè mi ò sínú wọn nítorí ni ìmọye tó lóṣèlú kan lè fún mi pé kí n wá dìbò tí máa gbà lọ́wọ́ ẹ̀ àdúnnà mi ìmọye tó lè fún mi àdúnnà ẹ wàá mọ pt problem yẹn wà kò yọ àwọn olórí ẹ̀sìn gan lẹ̀ a níṣẹ́ ṣe o ẹ pé kí ni mò ń sọ níbi tí mo ti ń sọ yìí a níṣẹ́ ṣe gan àwọn olórí ẹ̀sìn gan because wọ́n ti ń lọ káàkiri ńsìn mo ní opportunity láti wo ẹ̀rí meeting kan tí àwọn imam náà ṣe táwọn olóṣèlú wa lọ ń gbowó fún wọn ẹnìkan gbé 2.5 million lẹ̀ ẹnìkan gbé 20 million lẹ̀ owó kíni ẹja béèrè lọ wọn ṣé bẹ́ẹ̀ náà ṣe ń fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ but because the election is on the way kálukú wọn wá fẹ́ tà láti wá báyìí conscience yín
And that is how it is all over. Bo se ri kakiri kakiri niyan. Indita finish oro niyan. Ti mo fura ni pe I need lati stand firm this time around. No fi ni pe ti awon afa ti won ba ti da ilu yi na le da. Awon afa se mo pe atafa ati awon pastors afa la won na. Oruko yen lo kan yato. So this time around, the pastors, the prophets and the prophetess, the imams, the afas, the sheus, we have to be very, very careful. Come on, let your jen waju alone. Come on, let your jen waju alone. Because I want to jen jen waju alone. Te bang bo wolo won won. Ti won se nshin ti o te ala ru long. E yin o jen jen waju alone. O do do oro ni tan so yo. Ala hak min robika fala tekun nana min al monteri. Tori na, seribita de yi, ani lati bara wa so ododo oro mo fi ni pe ninu awon tolorun ni won ola ta ba tin dawo bo ododo ta ba tin dawo bo otito bi o se ma ri na lo ni lo ri lo yo won ni otito ohun na lo ngbe orilede leke mo ni ta ba gbo pada seyin lana pe ki lo wa lorilede yi lana ki lawon awo lowo fi se joba ki lawon tafa ba le wa fi se joba ki lawon namjasi ku fi se joba fun wa ododo ni ododo ni ododo ni sa won lo se ilu ta wa rin ti won lo kakiri yi ade sinse se won ji won ji won lo to tori na ani se se nbi ta de yi mo fi ni pe won ni oloju jinjin akere ni ti mu kini ekun sun boya ka tete bere si ni fon rere ka tete bere si ni pariwo e ba se pariwo e yi boya olohun o je ka won eyan o gbo tori na ateyin oloselu Sherry, ati botan ye ma ro ntolo ti so ni o te yan ba fi ona iru to fi nko je emi o ti ri mo gbogbo awon ti looto olon ni ki a ma ma daba ju tori pe a mo ikoko opolopo won a mo opolopo won won lo sipo yen tori araalu let's be sincere tori apo won ni tori apo won idi niyan to fi je pe won ti wa mo pa awon eyan na o fo to rogbo ama paro fun wa so ori lo to npa yen lanatullahi alal kafibi olohun ni ibi dandan egbe won olohun ko ma ba awon opuro tori na ani lati wa very very careful mo fi ni pe ninu surata kata yen lati mu oro lati ori itemi mo wa loni so nitori na e je ki a pada si bi otito anabi wa muhammad sallallahu alaihi wasallam udasi oni qul al haqq law kana murra anabi ni ododo ni ke ma so ko da to ba da be npe okoro to ododo ten ri yen okoro osoro so ama anabi ni oni ke so wala kana murra buti le kokoro to ko da kawun yan ma fe gbo eso eso eso tori na odowo eni kokan wa papa julo gbugbo ati angbo nti angbo yi ta angbo ito yi niwon ba biti yawa na ba wa eje ki a ri pe an se kini o an so odido otito ododo eyin eje ki a to fi kankun laarin yen eje ka wo kini o sonu ti ile ise kan odidi agency kan to fi le grow up to fi le come up ni Nigeria yi ti won de oh God, subhanallah. Ti won den se budget, tan den approve budget fun won, tan den ni staffs, tan den ijoba wa lo won mo si won. Can you imagine? Can you imagine? Se ri pe yen serious gan? Serious gan. Tori na, gbogbo e eri kolon ko dakun ko sanu wa lorilede. Iti mo wa fe fi pare eleyi sele simi laarin ose yi na ni. Se ri awon tan ma ngbe messages ta man fi message ranse from one place to another now ta man lo gbe fa won ni moto ile isele si mi mo fe gba eri message kan lati kule ni e ti send e si mi wa ni ki lo gba ni park challenge okay oni moto tan fi ran ngba to de ko ti e pe mi ko border lati pe mi mo then the next thing ti ma ri ni pe enikan lo kan pe ni pe any message o te ba ti de ke bere lagbaja mo ba dodo e ngba ti mo de ba ni owo yin je 4005 mo ni owo kini kilo de ba ni oni moto to gbe wa o ti gba 4000 lowo mo ti o ti lo so e ma fi 500 dc ya 500 bi bo
emi ati eni to send the message 2005 lo ba mi so bo lo se di 4005 lo ba ni owo store ni yen eyan o kan kini kankan lo ba ni o mo kan to sele da pada fun oni moto yen ma pe ko wa gba message mi pada I don't need it again iru stealing by trick eh se ri pe o de ti wa common ta ba de most of our parks now odo awon people yen na ma lo ja na ma lo go eru yin si so ta awon drivers mi ton ba ti de won ni border lati pe eni to ni number mo won kan lo ko fa awon people yen ni lati to ma fi yin make o lati to ma fi yin jeun we call it stealing by trick se ri bori le de se ri lo niyan o so awon kan se ti won sale awon kan se ti won loke tori na gbogbo awa ti rele ba ti sele si a ti mo but I stood my feet that day mo ni look ore wa mi o lowo kankan ti mo se so fun e o je pe driver yen ko wa gba but fortunately mo mo enikan ninu park won mo se salaye fe niyan baba ni ah alaji e ma bo mo se mu mi lodo eni ba ni ah e ba pe loruko e wo ngbo won na fe gba kini kan lowo e 25 number fun e won le fun ju ben lo ba ni ah ohun gba ohun o se kini kan do paruparu o ni ba mi mu oni ki mo fe gba mba so o de ba mi gba se eni ti o ba wa mo yan ben ko nti o ba yan mo yan ben ko e wo yi tan fe je lara mi from 2005 to 4005 another 2000 tori na I lo dodo yi o nba nkan je o nba nkan je gan o je nkan ti eri ani ta ba kuro nbe a soro suna to ba di ojo mi ojo re ori eto yin eto wa the word of Islam lagbo Islam ki la man se nbi awon kan ta nse na niyan awon ona ta le gba tun lu se awon ona ta le gba tun le wa se awon ona ta le gba tun oro ara wa se ohun na ni awon kan ti a man yewo nbi abala yi ohun na la npe ni from the mimbar latori itenimo oro orisirisi atango ibi temi na ti kijimo leni the imam pass message won ba wa soro Olorun imam kan soro nipa pe ki awon eyan ki won ma duro ti Olorun imam soro nipa pe ka wa muslimi ka ma ma fi gbogbo orun sun that's message but message ti wa nbi ohun na ni pe bo la se fe pada si di otito ati ododo torun lo nse kini o lo ngbe orilede ile ati eda kokan lo de gbe wa leke without it forget it won ni ta ba fi eri irokojo logun odun iri ni owo iri lo ma wo te yan ba fi iro to ba fi ko nkan jo o le kojo popo that is why we have to be very very careful ke se pe yan le fi iro ko nkan jo amo egbe yen na nko ati bon te nko ko le last yan na ti to a le so tan won ni a nitori kikini kan ma tan lenu tori na iti amubo lati abara from Mumbarwa loni niyan inshallah bi kudrat rahman to ba di jo mejo o sumo pelu ogu olohun ta ma ni awon alejo ni abala yi ti a jo ma ye yiri awon oro yen wo sira won ti won tun ma ba wa da wa ra wa leko siwaju ati siwaju si iti agbo loni ko lo je ko se wa lanfani ko ba wa fi tun orilede yi se ba fi tun orilede yi se ki a to tun bo si abala to kan e de ki sare ran yin leti pe eto yi mo so fun yin pe o nfe onigbowo nfe onigbowo kete mo le man so ni jo me jo na niyan I pe eni to ba ko wo le eto yi lada meji esan meji ore meji lo ma ri nbe ya so sori taye ya to si pe ohun to ba polowo nbe o ma ma ta ma tun ko kale fun e pe o da si t'Olorun ti wa tun gbesen waju njo gbende akiyama ti wa tun ba pade ninu sare wa tun ba pade njo to ba ri n to fi owo yen se pe se n ti mo fowo mi se ni la akbar o ma dabi ke yan pada wa saye ko ma wa mna gbogbo n to ba ni nitori t'Olorun ti o de ni se se mo bi asafa kan se so fun wa oni modoni to ni so be mi mo boya ma tun pada wa yin o le pada wa mo kan na ta wa na la wa chance kan na ni there's no second chance ba tun pada wa mi mo o le wa mi mo e yo kan to wa na lo ti wa so it's better we spend our wealth in the cause of Allah in a profitable venture
tori na mo nfi anfani yi mo fi nro wa papa julo gbogbo eyin muslimi lododo eyin eyin onile ise nlanla te je muslimi etakun e wa ba wa fitiyin gbe eto yi laruge aba fitin beto yi laruge an pe yin ba se ma fun rere yin na ni but the only condition is that whatever you are bringing gbogbo n te ba fe gbe wa yen o gboro je nkan ti o wa ni lana ti islam te yin na ti mo boya furniture le nta ni ounje le nta ni nkan kan le nta ni orisirisi be tori na abe olohun olohun o se ni orun fe ni kokan wa awon mi laniyan to ye pe awa na fe dasi a fe dasi na ni olohun o fun wa ni yonda olohun o si gba fun e ni kokan wa ka to bo si abala ti o kan e je ka tun do ki lohun.

Ètò yìí ètò wa the world of Islam òun náà ni ó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè West Radio 89.3 FM tó wà ní Aláàfin nínú Olúyọlé Estate níbí ilé funfun Báláwo ni ó ti wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà ẹ̀rí àti kúrò ní àti di odú báyìí. I was talking with somebody during the week wa ni àmúní ẹ̀dákun ẹ̀jẹ̀ ká pátánà pẹ̀pẹ̀ ń bá ní à station wo nìyẹn mo ní West Radio ni oh sorry tó wà lẹ́yìn Aláàfin bẹ́ẹ̀ ni mo mọ bẹ́ẹ̀ good tó túmọ̀ sí pé àti dìlúmọ̀ká àti dìlúmọ̀ká àti nàyẹ́ àti tagbangba torí náà káàkiri gbogbo àgbáláyé ni wọ́n sì ti ń gbọ́ wa báyìí torí náà ní abala eléyìí tí ó kàn báyìí òun náà ni àlẹ̀mọ̀jísà wà kẹra ẹ wàá mọ nǹkan tí mo fẹ́ ṣe ń bẹ̀ lénìí mo fẹ́ fún ẹ̀yin olólùfẹ́ àwọn tá a jọ ń ṣètò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò world of Islam mo fẹ́ fún yín láǹfààní kan ní abala mujiza wa karama yẹn mo fẹ́ kí ẹnìkan pè sam ṣe dí àǹfààní yẹn wà bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́nìkan pè wọlé kó fún wa ní ìkan nínú àwọn mujiza tàbí karama ta ti sọ lórí ètò yìí ibi tí mo ti fẹ́ award prize mi lónìí nìyẹn so ta bá rí ẹni tí ó lè fún wa ní kan nínú àwọn mujiza ta ti sọ lórí ètò yìí pàápàá jùlọ gbogbo ẹni tí a jọ ń jaládùn ètò yìí ọ̀kẹ́ bá a ṣe ń dárúkọ àwa táwa ń bí náà ni àwọn tí wọ́n wà nílé náà wà ń bẹ̀ torí tí làwọn ṣe ń ṣètò tí ó bá ti sẹ́yìn bẹ̀ what are we doing here so ìkan nínú àwọn mujiza ta ti sọ lórí ètò yìí tàbá rẹ nìkan tó lè ràn wá létí tí mo fẹ́ ṣe lónìí nìyẹn ẹ̀bùn ₦5,000 ló wà ń lẹ̀ fún 0916893 1000 0916893 1000 ìyẹn ni pé àwọn méríri tó ti ṣẹlẹ̀ ní islam jẹ́ kí n fún yín nìkan bí irú ànábi adam ànábi wa hayub táwọn èèyàn ti condemn tán ti rò pé ó máa kú tí ò wá kú mọ́ kò kú mọ́ mujiza nìyẹn iṣẹ́ ìyanu ni miracle àwọn miracles tó ti ṣẹlẹ̀ nínú islam àwọn oríṣiríṣi tá a ti sọ bíi mẹ́wàá lórí ètò yìí tabára ẹni tó lè ràn wá létí ọ̀kan nínú ẹ̀ ẹ̀bùn ₦5,000 òun ni ó wà lẹ̀ 0916893 1000 0915333 4893 óyá níta máa ṣe ní abala ìlú nínú yẹn afẹ́ award prize fún our listeners our audience at home. Oh, yeah.

ẹ máa pè dé òun já ní òun ń rí o bọ̀ ìpè yẹn bó ṣe ń wọlé ló ń já òun wo ojú ago yẹn ìpè yẹn ṣe ń wọlé ló ń já keep on trying 0916893 1000 0916893 1000 0915333 4893 This is our karama.

torí ìjọba àsìkò ní abala yìí lónìí ẹ mọ ohun tí mo fẹ́ yára sọ ni àbíkú àwọn yorùbá wọn ni ó sọ olóògùn ó sọ di èké ẹrípa ti ń ṣàdúrà pàápàá jùlọ fún àwọn ọmọ tí wọn wà nígbèkùn àwọn ajínigbé pamọ àwọn ajínigbé gbowó láti bí ó mà ti ń lọ ko oṣù méjì náà bí eré bí àwàdà adẹ́ńbẹ́ lọ́hùn ẹ má bínú n tí mo fẹ́ fààyàn bẹ́ẹ̀ ni pé jẹ́ mọ̀ pé àwọn ẹni ọlọ́hun àfẹ́ni tí ò bá ní ẹ̀jẹ̀ nínú ara ẹ̀ lókùn ni ẹ̀rí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yẹn ni ó ló ń dùn mọ́ òun nú gbogbo àwọn ẹni ọlọ́hun ni wọ́n ń bẹ ọlọ́hun pé ọlọ́hun ọlọ́hun ọlọ́hun àníṣẹ́ àwọn ọmọ ìgbà wa tú wọn sílẹ̀ ṣẹlẹ̀ ó máa ń wá rí bẹ́ẹ̀ ńgbà mí o yóò dàbí pé ẹ mọ̀ pé nísìn ọlọ́run ti ẹ̀fẹ́ mo rò pé gbogbo wa ló fẹ́ àwọn kan mo ti wọ̀wọ̀ àwọn kan jò ní àwọn náà gbé kinní kan kalẹ̀ báyìí tó bá jáyé ijó òun ní lóòótọ́ ó dàbí pé bọ́n ṣe ṣe yẹn immediately ni a máa rí effect àti result ẹ̀ wọ́n pọ̀fọ̀ pọ̀fọ̀ pọ̀fọ̀ báwo ni ó yá ẹ̀yìn alálẹ̀ ó yẹ lọ o lórí ó yá àgbọ̀n ro kankan àwa náà dẹ̀ ṣàdúrà ṣàdúrà ṣàdúrà lóòótọ́ láti bí almost 4-5 weeks sínsìn láti wà lórí ẹ̀ tá à ń ṣàdúrà tá à ń ṣàdúrà àbíkú nìyẹn wá sológun wa dèké ó sọ ládùúrà wa dónírọ́ pé látijọ́ ìtẹ̀tí ṣàdúrà náà ṣàdúrà wọn ò ti tó gbà ní gbogbo àwọn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹnìkan sọ fọ́jú àwọn lẹ́sẹ̀kẹsẹ̀ wọn ṣe ti instanta ó ní gbogbo àwọn pastors gbogbo àwọn prophets gbogbo àwọn ẹ̀yin àfà ń bolẹ̀ wà ó ní bolẹ̀ wà ẹnìkan ti ẹ̀dídì sọ lórí facebook pé ẹ̀yin àfà òun ò fẹ́ rí yín lórí facebook mọ́ táwọn bá ti ráwọn ọmọ yẹn it is not like that it is not like that àwa kọ́ la máa ṣe ọlọ́run ni yóò ṣe kì í ṣe pé kò sóògùn ẹbẹ́ rí wọ́n ní àbíkú àbọ̀ àtorí pé àbíkú ni ẹ̀rí irúfẹ́ ọmọ yẹn yóò wá sọ olóògùn dèké yóò sọ ẹni tí ó ń ṣoògùn yẹn bí gba pé èké ni onírọ́ ni yàrá àsìkò dẹ́ ń ṣe rọ́ òun náà ni ọ̀rọ̀ àdúrà wa níbi tí a dé yìí àdúrà wa kò ní dá ẹ rí i pé ní àná the chief of army staff wọ́n bọ́ síta wọ́n dẹ̀ sọ fún gbogbo wa pé tọ́ àmọ́kùrú pẹ̀lẹ́ ni ọ̀rọ̀ yẹn ó ti gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kò ṣeé fi agbára mú but òun yẹn ni ó ń kọ àwọn èèyàn lóminú pé how could a chief of army staff come out to tell us that the terrorists are also threatening them the terrorists are threatening Nigerian army oh god ọlọ́run kò ṣàánú wa but pẹ̀lú gbogbo ìgbìyànjú tiwọn àti àdúrà tiwa náà a nígbàgbọ́ pé ọlọ́run ọba yóò bá wa tú àwọn ọmọ yẹn lẹ̀ àdúrà àwọn ẹni ọlọ́run ní kọ̀kọ̀ àti gbangba lọ́sàn àti lóru ọlọ́run kò ní dànù ọlọ́run ní dànù torí náà níbi tí a dé yìí àdúà tí a máa fi ń parí ẹ̀ òun náà ni a fi kádìí ètò wa òun ló ń jẹ́ ká láǹfààní láti máa padà wá ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ báyìí mo sì ní ẹ má jẹ́ kí a fa àdúrà lẹ̀ téèyàn bá ṣàdúrà àdúrà yẹn ò tí gbà yẹn ò míì pé kò tí gbà you continue doing it a máa ṣe àdúrà lónìí títí tí àdúrà ṣe kí ni o tí yóò fi gbà torí náà a bẹ ọlọ́run níbi tí a tún dé yìí ṣe mọ̀ pé wọ́n ní ohun tó da àdúà ló ń fẹ́ nítorí kù díẹ̀ káàtó náà àdúà náà lòun náà ń fẹ́ torí náà a bẹ ọlọ́run ọba tí màá ṣàánú ẹ̀dá ọlọ́run kó wá ṣàánú wa lórílẹ̀‐èdè yìí ogun agbenipamọ́ yìí ogun security yìí ọlọ́run bá wa ṣe ọlọ́run wa bá wa ṣe kó ṣe wọlé pátápátá kó má gbèrè mọ́ ọlọ́run bá wa ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá wa gbà bẹ́ẹ̀ láì ní gbàsìkò gbogbo àwọn táwọn ànígbèkùn ọlọ́run bá wa tú wọn lẹ̀ asọ́ níjẹjọ níjẹdógún ìwọ ló tú ànẹ́bì yunus alayhi salatu wa salam ló tú sílẹ̀ nígbà tó kó sínú ìdààmú tó kó sínú ẹja pẹ̀lú gbólóhùn láìláìlá àǹtẹ̀ sọ̀rọ̀ àǹtẹ̀ká ìní kò tó mìíràn sọ̀ lèmi ọlọ́run ìwọ ọlọ́run ọba jọ náà ló ṣe wà ńbẹ̀ lónìí ọlọ́run gbogbo àwọn tí wọ́n jí gbé lọ yìí kì í ṣe ọyọ state nìkan but ọyọ state ló paramount lẹ́mìí wá ni gbogbo ibikíbi tí wọn ọba rí kan wà ló ń bá wa tó wọn lẹ̀ ló ń bá wa tó wọn lẹ̀ kò ní ju báwọn lọ àwa padà sí orílẹ̀ iṣẹ́ wa gbogbo àwa tá à ń ṣiṣẹ́ ń bí náà ọlọ́run àánú rẹ ọlọ́run máṣàfi wá ẹnì kọ̀ọ̀kan wa rí o ọlọ́run fi àánú rẹ wá wa rí o ọlọ́run fi àánú rẹ wá èmi náà rí o jàmọ̀ pé ilé iṣẹ́ wa back to back ni wọ́n ní bumper to bumper Mr. Sport ó ti dúró tó ti ń wò mí lójú àwọn ló kàn no dull moment in world radio torí náà abẹ ọlọ́run
gbogbo awon ti an sise ni le ise yi bela tori ya wa ti won da ile ise yi sile lo ma ja won ma pada si iburu awon oga wa ti won dari ile ise yi baba wa ti di baba niyan de ma ti gbo AGM ti di baba niyan baba ayo Emmanuel Ojo Olorun je kemi yogun je ka ri yin pe te ba ti da wa ka yen o ma lawo lo ni o je ka ri baba pe o je ka ri baba pe akira moku mun la hu awon sheu la ma nlo rin yen fun o te ba ti gbo e ma sanwo re ni o je ka ri baba pe o je ka ri baba pe akira moku mun la je ka ri baba pe o fa dori gbogbo awa ti en dari na lo ma pada leyin ni kokan wa Olo bo ti mi lo nro le oni ona ni Sam Adelere loruko gbogbo won ona ni mi Fakile Zakaria ni mo ndagbere fun yin atujo ma pade ni jo mejo ipe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh liko hina bela airi ma salam

mo kí ẹ̀yin tèmi káàkiri àgbáláyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ìkànnì west radio láwà 89.3 FM. ẹ mọ̀ pé tó bá ti di aago mẹ́fà ìrọ̀lẹ́ kò sétò mí ètò sport assembly nìkan ni. Orúkọ tèmi ò yí padà o, Raymond tanátaná. Ẹ mọ̀ pé bá ṣe máa ń bi yín lápa bíbà yìí, níbo ni kinní ọ̀nka yín mọ́? Ṣé ibiṣẹ́ lẹ́yìn ṣì wà ní? Abẹ́ ti ń bọ̀ nlé, ẹ̀wọ̀ assignment yẹn ò le rárá o. Tẹ bá ti gbé rédíò yín sí west radio 89.3 FM, àjọ gbádùn ara wa nírọ̀lẹ́ ti tèní. Ó yá gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ẹ mọ̀ pé kò sí táìmù rárá, mò ń wọnú ìròyìn lọ nìyẹn. Ẹ wò ó prediction máa wà o, a máa predict lénìí. Ẹ mọ̀ pé à ń ṣe league, tẹ bá ti predict ẹ bá ti win. 3 points ni o, àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tán gbá lánàá. Ẹ mọ̀ pé France bojú Morocco jẹ́, so tẹ bá bẹ́ ṣe predict pé France ló máa lu Morocco, ìwọ́ ti ní 3 points nìyẹn. Ó tẹ̀síwájú lénìí o, ṣe mọ̀ pé bákan náà Spain àti Belgium máa kojú ara wọn lénìí. Ìyẹn tó bá di aago mẹ́jọ àṣálẹ́, so prediction máa lọ lénìí. Ó yá ẹ láǹfààní láti pe o, tásìkò yẹn bá ti tó mo máa já yín sí. Tó bá ti tásìkò láti predict, mo máa já yín sí bó ṣe lọ. Ó yá ẹ jẹ́ wọnú ìròyìn, ẹ mọ̀ pé ìfẹsẹ̀wọnsẹ̀ àná láàrin France àti orílẹ̀ èdè Morocco, àmì ayò méjì sódò ni ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí. France láǹfààní láti fìyà jẹ orílẹ̀ èdè Morocco. Ẹ mọ̀ pé lábala àkọ́kọ́ àmì ayò òdo làwọn méjèèjì gbá, níbi tí Morocco ti gbìyànjú títí láti mi àwọn, àmọ́ kò sáǹfààní fún wọn o. Ẹ mọ̀ pé Kylian Mbappe èèyàn sọ́nù o, Goliwo mi ń gba sí tán fún orílẹ̀ èdè France lábala àkọ́kọ́, ìyẹn ní first half nìyẹn. Nígbà tó di 60 minutes, Mbappe wá ní pé tí n bá sọ penalty nù, ìyẹn sọ pé mi lè mi àwọn fún orílẹ̀ èdè France o. 60 minutes, Kylian Mbappe jù wọlé, àmì ayò kan sódún 60 minutes. Nígbà tó di 66 minutes ńkọ, ó yá Ousmane Dembélé, ó lèmi náà wà bí mo mọ bọ́n ṣe ń mi àwọn, mo mọ bọ́n ṣe ń mi àwọn fún orílẹ̀ èdè France. Wọ́n ní kò sáyè fún Morocco láti ṣe comeback. Ó yá ẹjẹ́ ìfikán sí ìjáre, kó di àmì ayò méjì sódò, bó ṣe jẹ́ nìyẹn lápá bíbẹ̀ yẹn. Ó yá bákan náà lánàá, Europa League qualification, ẹ mọ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀. Àwọn ikọ̀ tó máa láǹfààní láti gba Europa League, ìyẹn ní sáà tó ń bọ̀, wọ́n gba qualification lánàá níbi tí ikọ̀ Karabakh tó ti láǹfààní láti fìyà jẹ ikọ̀ Vestry, àmì ayò mẹ́ta sódò náà parí rẹ̀ sí. Ó yá Dynamo Kiev, gbogbo yín lẹ dáa mọ̀. Dynamo Kiev ti ń kópa nínú Ukrainian Premier League. Ó yá àwọn ta àmì ọ̀mì ọlẹ́yin o, òdo làwọn gbá lánàá nígbà tán kojú ikọ̀ kan láti orílẹ̀ èdè Romania, Cluj, Universita Cluj. Ó yá FC Sheriff, àwọn tán máa ń kojú Chelsea ní UEFA Champions League nìyẹn. Ó yá FC Sheriff àti Aluminji, òdo làwọn méjèèjì gbá. Ó yá CSK Sofia ńkọ́, àwọn láǹfààní láti fìyà jẹ Derry City, àmì ayò 3-2 ló parí sí o. Ó yá Ajax Split, tí n bá sọ pé Ajax Split, ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé orílẹ̀ èdè Croatia nìyẹn ti ń kópa. Òun àti Zilina wọn kojú ara wọn lánàá, àmì ayò méjì sódò ni Ajax ti fìyà jẹ Zilina. Ó yá nípa pàápàá Vodina ńkọ́ àti Ferencváros, Ferencváros fìyà jẹ wọn àmì ayò méjì sí ẹyọkan. Ó yá ẹjẹ́ kúrò lápá bíbẹ̀ yẹn, ẹ mọ̀ pé mo já yín sí ipò orílẹ̀ èdè Spain àti Belgium, àwọn máa pàdé ara wọn lénìí. Tó bá di aago mẹ́jọ àṣálẹ́, quarter final World Cup nìyẹn. Ó yá ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rọ̀ ìsọ̀rọ̀ tó ti wáyé lénìí. Ó yá ẹjẹ́ fún yín lé àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. Birmingham City wọ́n fìyà jẹ Huddersfield àmì ayò 3-1. Ó yá Holstein Kiel ńkọ́, ìyẹn lórílẹ̀ èdè Germany, òun fìyà jẹ Snodgrass àmì ayò 2-1. Ó yá Netherland wọ́n fìyà panu o, àmì ayò 3 sódò, ìyẹn ni Radek fìyà jẹ wọ́n mọ́lé. Victoria Pleasant ńkọ́, àwọn pàdánù sọ́wọ́ Young Boys, àmì ayò 5-3, òun ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí. Ó yá Ajax ń gbá tiẹ̀ lọ́wọ́, Ajax àti AEK Larnaca, òdo náà ń gbá lọ́wọ́ o, Maribor àti Shatin ńkọ́, Maribor àti Shatin bákan náà, òdo nìfẹsẹ̀wọnsẹ̀ yẹn wà lọ́wọ́. Ó yá ẹjẹ́ wọnú ìròyìn lọ, ẹ wo ikọ̀ Barcelona
ajabale mo fe fun yin eyin ololufe baka o ya e lo gbadu e lo pesan ni ajo e ma ju e ma yo e lo ma so ke ma yo lapa bibe yen e ta canopy e si resi fa won ololufe yin o ya baka ti tan na o baka ti gbe omo tani baka gbe ti ba nso nipa Karim Adeyemi breaking news niyan baka ti gbe Karim Adeyemi o nse iroyin mo ase idi re idi ti baka o se retain Marcus Rashford ase tori Karim Adeyemi ni 22 million euro pelu add-on 7 million o ni baka fi gbe Karim Adeyemi lowo lowo bayi bi mo se nsoro Karim Adeyemi iyen ti di agbabodu iko Barcelona Adeun odun marun o ni Karim Adeyemi oun lo towo bo ninu iko Barcelona o ya o ni Barcelona nikan ni leyin Barcelona ko si iko mi mo ati en gbo pe Chelsea norun lapa bibe yen Karim ni rara o ki lo nje Chelsea emi o lo Stamford Bridge o leyin baka baka lo kan o ya ejen ku lapa bibe yen ejen ku lapa bibe yen nje e mo pe orile ede Gesi orile ede England o sese ki agba ball won kan lo an lo suspension iyen ta lamba lanfani lati fi orilẹ̀-èdè Norway àwọn wo ló ṣeéṣe kan lọ suspension tán bá ti gba yellow card lápá bíbẹ yẹn suspension straight up ni o wọn ní láǹfààní láti kojú ikọ̀ tán máa kojú ìyẹn tán bá lu ọ̀nà orilẹ̀-èdè Norway ó yà Jude Bellingham Nico O'Reilly Declan Rice McGuire nkọ ó ṣeéṣe kan miss next match o tán bá láǹfààní láti fìyà jẹ Norway nìyẹn ó yá pápápá mo gbanú ikọ̀ Real Madrid lọ olùkọ́ ni wọ́n olùkọ́ ni tuntun Jose Mourinho ìyẹn ti sọ̀rọ̀ ó níṣẹ́ rí ikọ̀ Real Madrid I'm in love with Real Madrid mo sì rẹ́dì fún múṣàn tuntun mo rẹ́dì fún ikọ̀ Real Madrid o ẹ mọ̀ ipò láwọn kan tá à ń pò pọ̀ lápá bí ẹ̀yin ẹ lọ fara balẹ̀ ẹ lọ fara balẹ̀ ẹ má kànjú rárá tá a bá po gbogbo rẹ̀ pọ̀ tán ẹni tí ò rà máa san lápá bíbẹ̀ yẹn ó yá odò orílẹ̀ èdè Portugal ẹ mọ̀ pé lẹ́yìn ìgbà tí Portugal ti já dànù ìyẹn nínú ìdíje World Cup olùkọ́ ni wọn Roberto Martinez òun ti fi kọ orílẹ̀ èdè Portugal lẹ̀ àwọn yẹn wá wòran títí pé ṣé bá ṣe máa bá a lọ lélẹ̀ ẹ wo tó bá lòun ò ṣe mọ́ ẹja gba ẹlòmíì ó yá wọn ti gba George Jesus wọn ti gba George Jesus gẹ́gẹ́ bí olùkọ́ ni tuntun ṣé gbogbo yín lẹ dá mọ̀ George Jesus tó ń kópa fún orí tó kó ikọ̀ Anasri sòdí ikọ̀ sí Ronaldo ìyẹn ikọ̀ tó wà ní Saudi Arabia lọ́wọ́lọ́wọ́ báyìí George Jesus ó ti di olùkọ́ ní orílẹ̀ èdè Portugal ó yá pápápá mourinho ti sọ̀rọ̀ oníṣẹ́ rẹ̀ à ń ṣiṣẹ́ takuntakun òun ṣe pé bí mo ṣe darapọ̀ mọ́ ikọ̀ Real Madrid ní kété tí mo darapọ̀ mọ́ wọn ni gbogbo nǹkan ó máa rósì lápá bíbẹ̀ yẹn rárá o kò rí bẹ́ẹ̀ yẹn o ṣe rí gbogbo nǹkan tá à ń pò pọ̀ lápá bíbà yẹn fún ọjọ́ pípẹ́ ni o long time project làwa wà fún o ẹ má lọ rò pé bí mo ṣe darapọ̀ mọ́ ikọ̀ Real Madrid tá a bá ti mú Barca a lù wọ́n ṣíkún bá a mú Atletico a lù wọ́n ṣíkún èmi ò sọ bẹ́ẹ̀ yẹn kò rí bẹ́ẹ̀ yẹn o à ń gbogbo nǹkan tá à ń pò pọ̀ long time project làwa wà fún o.

ó yá bákan náà mo gba orílẹ̀-èdè Belgium lọ aṣọ́lé wọn ti sọ̀rọ̀ mò ń sọ̀ nígbà tí bọkọ̀ tó wà ó ti sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Spain oníṣẹ́ orílẹ̀-èdè Spain tẹ́ ń wò yẹn ikọ̀ orílẹ̀-èdè tó ṣe tó takuntakun náà jẹ́ o they are a great team ti bọkọ̀ tó wà ló sọ bẹ́ẹ̀ gbogbo wa la mọ̀ pé favourite ni wọ́n tán bá ń sọ̀rọ̀ ikọ̀ orílẹ̀-èdè tó lè gba world cup gbogbo wa la mọ̀ pé orílẹ̀-èdè Spain wà lára wọn àmọ́ ṣe rí kankan ṣe rí football kò sí kan tí ò possible o ṣe ráwa orílẹ̀-èdè Belgium tẹ́ ń wò àwa lè fìyà jẹ orílẹ̀-èdè Spain tẹ́ ẹ bá lọ dá orílẹ̀-èdè Belgium ẹ tanra yín ni o àwa ti ṣe tán a ti ready láti kojú orílẹ̀-èdè Spain. Ó yá pápá àparí ilẹ̀-èdè Spain mú wa nígbà tán bí agbọ́wọ́ wájú wọn Mikel Oyarzabal wọ́n bèrè lọ́wọ́ rẹ̀ wọ́n ní ọ̀gbẹ́ni Oyarzabal wà ń bí a mọ̀ ń gbọ́ pé Barcelona agbọ́wọ́ wájú wọn Robert Lewandowski ó ti fi kọ Barcelona lẹ̀ ó yá bóun wá ni kọ Barcelona ṣó darapọ̀ mọ́ wọn àbóun ni darapọ̀ mọ́ wọn ló bá rẹ́rìn músẹ́ ó ní àyàlésọ̀ ẹ mọ̀ pé nínú fútbọ́ọ̀ ẹni tí kà á pùn kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ nínú fútbọ́ọ̀ ẹ jẹ́ ká máa wòran náà ṣe mọ̀ pé transfer window la wà lọ́wọ́ transfer window ì tí ì parí ó ṣeéṣe o àmọ́ bó bá ṣe jẹ́ lápá bíbẹ̀ yẹn ń jẹ́ kẹ́ mọ̀ nígboro ayé ó yá pápápá àṣírí ti tú síta o gbogbo àwọn ikọ̀ torílẹ̀-èdè Argentina kojú tá a bá ń sọ̀rọ̀ ìdíje world cup wọ́n ti gbé fifa rank wọn jáde àṣà àwọn ikọ̀ tó tí ò ń ṣe kànrìn àwọn ikọ̀ kéékèèké lórílẹ̀-èdè Argentina kojú ó yá ẹjẹ́ ǹjẹ́ ayín tán Argentina kojú orílẹ̀-èdè Algeria 29 náà wà tá a bá ń sọ̀rọ̀ fifa rank wọ́n kojú orílẹ̀-èdè Austria 23 làwọn wà ó yá wọn kojú orílẹ̀-èdè Jordan 73 ní Jordan wà ó yá Cape Verde ńkọ 64 ní Cape Verde wà ó yá orílẹ̀-èdè Egypt àwọn wà 24 orílẹ̀-èdè Switzerland ńkọ 14 ní Switzerland wà ó wọ́n láwọn orílẹ̀-èdè torílẹ̀-èdè Argentina kojú nù ó yá pápápá mo kúrò lápá bíbẹ̀ yẹn náà France will win World Cup ta ló sàn yẹn sí gbòòrò ayé Arsène Wenger ló sàn yẹn sí gbòòrò ayé akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Arsenal nígbà kan rí ó ti jáde sọ̀rọ̀ ó ní France kò sẹ́ni tó lè dá France dúró kò ń ṣe pé torí pé mo jọ́mọ orílẹ̀-èdè France àmọ́ ta bá ń sọ̀rọ̀ ikọ̀ tó ṣe kànrìn ikọ̀ tó ní kìmí ikọ̀ tó lágbára janjan orílẹ̀-èdè France jẹ́ ọ̀kan nínú wọn ó ní ṣe wárí orílẹ̀-èdè kan tó lè dá France dúró ìyẹn lórílẹ̀-èdè Spain ta bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Spain ṣe rí ti Grenadines wọn ìbáṣepọ̀ wọn àti chemistry tó wà láàrin àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain ó máa jẹ́ kó lágbára fún orílẹ̀-èdè France láti gbà àmọ́ láìsí orílẹ̀-èdè Spain tán bá lè já orílẹ̀-èdè Spain dànù ṣe rí France ló kàn o lẹ́yìn France kò sórílẹ̀-èdè míì mọ́ bákan náà ti bọkọ̀ tó à sọ̀rọ̀ oníṣẹ́ orílẹ̀-èdè Spain tẹ́ ń wò yẹn àwọn kan ń pariwo pé lamin yamal lọ́tún lamin yamal ló sì ta ló sọ fún yín ẹ̀jẹ̀ gbẹ́nu yín dákẹ́ kò ń ṣe lamin yamal nìkan ta bá ń sọ̀rọ̀ orílẹ̀-èdè Spain ṣe ti gbàgbé agbọ́wọ́ iwájú wọn ni Mikel Oyarzabal yàtọ̀ sí Oyarzabal Pedri ńkọ àwọn Gavi ńkọ àbáwọ̀ agbáwọ̀ ẹ̀yìn wọn ni ká sọ ni ṣe ti gbàgbé Cucurella ni ṣe rí lamin yamal tẹ́ ń wò yẹn lóòótọ́ agbábọ́ọ̀lù tó ṣe takuntakun ni àmọ́ kò ń ṣe orílẹ̀-èdè Spain kò ń ṣe òun nìkan náà rí láìle ta bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Spain àwọn agbábọ́ọ̀lù pọ̀ lápá bíbẹ̀ yẹn àwọn quality player lọ́tún quality player ló sì so látara ilé ńkọ lamin yamal kò ń ṣe òun nìkan ló wà ní orílẹ̀-èdè Spain

ó yá Kylian Mbappé ti sọ̀rọ̀. Ó ní ta bá ń sọ̀rọ̀ orílẹ̀-èdè France, ó ní kòun ṣe tíìmù àwọn, kòun ṣe current team ni the strongest team o, ta bá ń sọ̀rọ̀ àwọn tíìmù tó ti parade orílẹ̀-èdè Spain, orílẹ̀-èdè France. Ó ní bọ̀ṣẹ́ rí tíìmù àwọn lọ́wọ́lọ́wọ́, àwọn sì ní tíìmù tó dáa jù. Ó ní because ta bá ń sọ̀rọ̀ team, ta bá ń sọ̀rọ̀ ikọ̀, ikọ̀ tí bá ń ṣe dáadáa, ikọ̀ tí bá ń borí, òun ní tíìmù tó dáa jù o. Bákan náà Lami Yamal ti dá lóhùn, ó ti dá Courtois àzọ lóhùn o, oníṣẹ́rí ti bọ Courtois àtẹ́ ń wò yẹn, ó ní one of the best goalkeeper lágbàáyé ló jẹ́ o, ó ní àmọ́, mo mọ̀ pé ó máa make life mi difficult o, ó máa jẹ́ kó nira fún mi, ìyẹn láti mi àwọ̀n, ó ní gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, nǹkan tó bá èmi ni pé èmi fẹ́ jáwé olúborí, mo mi àwọn mi àwọn o, bó jẹ́ Pedri ló mi àwọn, bó jẹ́ Merino ló mi àwọn, bó sì jẹ́ Ọ̀yá Sábà, bó ti ẹ̀ jẹ́ Cucurella ló mi àwọn, eléyìí tó bá èmi ni pé orílẹ̀-èdè Spain kó gojá. Ó yá bákan náà Kylian Mbappé sọ̀rọ̀, ó ní there's a long way to go ta bá ń sọ̀rọ̀ World Cup, oníṣẹ́ ìràwọ̀n kan ta ti là kọjá, ìyẹn kéré o, ó kéré nínú nǹkan ta máa bá pàdé, ìyẹn ta bá sì láǹfààní láti tẹ̀síwájú nínú ìfẹ́ ẹ̀yà àgbáyé. Ó yá Dani Olmo ti sọ̀rọ̀, Dani Olmo ti sọ̀rọ̀ nípa Pedri, oníṣẹ́ rí Pedri tẹ́ ń wò yẹn, tí n bá ti wo team lineup, tí n bá ti rí Pedri pé starter ni Pedri, ó nínú mi máa ń dùn ni o, ní wà rẹ́rìn músẹ́, ó ní nítorí pé mo mọ̀ pé gbogbo nǹkan máa rọrùn fún wa ni tí Pedri bá ti wà lórí pápá, ó yàtá ló sọ yẹn, Dani Olmo ló sọ. Ó yá ẹjẹ́ ń wá sínú ikọ̀ Arsenal, ìròyìn ti kàn wọ́n o, Mikel Merino nígbà tán bí pé ọ̀gbẹ́ni Merino, ó máa ń ṣe dáadáa pẹ̀lú orílẹ̀-èdè Spain, ó yá bóò ni Future ṣe rí, ó ṣó máa kúrò nínú ikọ̀ Arsenal bóò ni kúrò, ó ní I'm very happy, èdè Gẹ̀ẹ́sì ló fi sọ́ o, ó ní I'm very happy at Arsenal, ó ní I don't expect anything else, onítàmbá làwọn fẹ́ tà mí, ọwọ́ wọn ló kù sí o, àmọ́ lọ́wọ́lọ́wọ́ o, inú mi dùn, gbogbo nǹkan ṣe dáadáa, mo dàbí family wọn ni, inú mi dùn nínú ikọ̀ Arsenal.

ó yá kí n tó tẹ̀síwájú. Ẹ jẹ́ kí àwọn tèmi lórí Facebook ṣẹ́ gbàgbé pẹ́yìn lọ́run láǹfààní láti darapọ̀ mọ́ wa. Ẹ search fún West Radio 893 FM fanpage, West Radio 893 FM fanpage. Tẹ bá ti wọlé síbẹ̀ yẹn, ẹ má wọlé lásán o. Ẹ comment, ẹ like, ẹ share. Gbogbo comment yín la máa kà sí gbòòrò ayé. Àwọn tèmi ti gbórí wọlé. Victor Ayomide Oni, ó ní good evening Mr. Flashlight, watching you from Odo Ona up Real Madrid. Ó yá Stella Tèmi Fàgbà Yíkẹ́. Àwọn ti sa Adélèwé nìyẹn, ó ti comment, ó ti wọlé sápá bibẹ̀ yẹn. Ó ní welcome on board this evening Olóyè Raymond Wan Man United. Ó ní Francis always on point. Bẹ́ẹ̀ ni kò sí rọ́nbẹ̀ sister mi. Ó yá ní pápápá. Ó yá tìmí lẹ́yìn Bákàrè. Ó ní Mr. Raymond tanátaná, well done on the show. This is tìmí lẹ́yìn, watching you from Alexandra. Up Man U, àwọn ti Man U nìyẹn ní gbòòrò ayé. Ó yá Timex Bákàrè. Ó ní Ride on Bulls Man. Ó yá Rashid Damilọ́lá. Mr. Raymond tanátaná, well done sir. Ó yá kò ń ṣe ikọ̀ Bákà nìkan ló náwó. Ó yá ní pápápá Atletico Madrid, àwọn náà ti kówó bọ́ta. Àwọn gan ti náwó, wọ́n ti wọnú ikọ̀ Sporting CP. Wọ́n ti lọ gbé agbọ́wọ́ àárín wọn. Tá a bá ń sọ̀rọ̀ nípa Morten Juman, ikọ̀ Atletico Madrid ti gbé, ó ti di agbábọ́ọ̀lù tuntun, ìyẹn nínú ikọ̀ Atletico Madrid. 40 million euro ló bá dé pẹ̀lú 5 million add-ons. Ó yá ní pápápá ẹjẹ́ kúrò lápá bíbẹ̀ yẹn. Ẹ mọ̀ pé mo ti já yín tán Bákà ti náwó. Kò ń ṣe ìròyìn mọ́. Karim Adeyemi, ìyẹn ti di agbábọ́ọ̀lù ikọ̀ Barcelona.

oya awon temi tin ju prediction won le won tin predict iyan lori Facebook. Àwọn tèmi ti ń pìdí lórí Facebook, Stella Temi Fagbayike, ó ní Spain to win, Edwin Kennedy, Uzodowa, òun náà ní Spain to win, Adenuga Babatunde, òun náà gbẹ́nu sí lápá bíbáyìí, ó ní Spain to win, Mr. Moses Látàpátá nìyẹn, àwọn ti NNPC nìyẹn. Ó yá transfer ò dúró bẹ́ o, àwọn transfer tán ti parí, àwọn títù kúrò nù kan wọn, tán ti darapọ̀ mọ́ ikọ̀ míì, ẹ mọ̀ pé Matheus Fernandes, lẹ́yìn ìgbà tí Man United ẹnu lọ nú ikọ̀ West Ham, tí West Ham fowó dá wọn padà, ipé ẹ̀yìn iṣẹ́ lówó ni, iṣẹ́ lówó ni, níbo lẹ ti fẹ́ rí, wọ́n ní 100 million, tówó yẹn ò bá pé, ẹ má nẹnu wá o, ikọ̀ tán tẹ̀ wá sọ pé ṣe 100 million péré ni, ṣe mọ̀ pé àwa ń tó lọ́wọ́, àwa ń ṣe rebuilding nínú ikọ̀ wa, ó yá ẹgbàá 100 million ẹ fáwa ní Matheus Fernandes. Lọ́wọ́lọ́wọ́ báyìí, Matheus Fernandes, ó ti di agbábọ́ọ̀lù ikọ̀ Tottenham. Ó yá 100 million ní dìyẹn bá dé o, 100 million euro. Ó yá Eden Hackney, Eden Hackney nínú ikọ̀ Middlesbrough. Ó yá 19.3 million euro, ìyẹn ni Everton kó lọ, náà fi gbé Eden Hackney.

0: Hello, ẹ ti wọlé kí lorúkọ yín?
1: Hello, KK.
0: Okay, KK látòdo ọ̀nà. Hello?
1: Hello.
0: All right, KK látòdo ọ̀nà, Spain, Belgium.
1: Spain
0: lẹ lọ fún?
1: Yeah.
0: Okay, ó ti wà registered bẹ́yẹn. Ó yá ẹjẹ́ ìtẹ̀síwájú lápá bí ẹwò kò sí àyè fún prediction mọ́ ibi tá a máa fi mọ́nu. Ó yá Alvaro Morata ó ti darapọ̀ mọ́ ikọ̀ Como láti inú ikọ̀ AC Milan. 12 million euro ló gbé débẹ̀ Ibrahim Konate. Free transfer láti inú ikọ̀ Liverpool. Real Madrid ló gbé tán. Take Hiro Tomiyasu láti inú ikọ̀ Ajax ó ti di free agent. Ó yá Marc Cucurella láti inú ikọ̀ Chelsea wọnú ikọ̀ Real Madrid. 55 million euro ni Chelsea gbà lọ́wọ́ ikọ̀ Real Madrid. Ó yá bákan náà Andre Silva láti inú ikọ̀ Eche. Free transfer ló bá dénú ikọ̀ FC Porto. Ó yá pápápá Florentino ńkọ́ Benfica ló ti darapọ̀ mọ́ Burnley. 24 million euro ni dí ìyẹn bá dé. Raheem Sterling ó ti di free agent o. Liverpool ṣe mọ̀ pé ẹ nílò rẹ̀. Ẹ mọ̀ pé Salah ti fi kọyín lẹ̀. Ó yá ẹ lọ gbé Raheem Sterling. Ẹ gbé padà. Ẹ mọ̀ pé legend yín ni. Jadon Sancho ńkọ́ free agent láti inú ikọ̀ Manchester United. Casemiro free transfer ló bá lọ sí Inter Miami ìyẹn lórílẹ̀-èdè America. Ó yá John Stone náà ti di free agent láti inú ikọ̀ Man City. Bernardo Silva ńkọ́ free transfer ìyẹn ló bá dénú ikọ̀ Real Madrid. Ó yá ẹjẹ́ máa fi eléyìí ṣe lọ. Zadok Yohana ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti inú ikọ̀ AIK lórílẹ̀-èdè Sweden nìyẹn. Ikọ̀ Brighton ló gbé o. 28 million euro òun ni dìyẹn bá dé. Ó yá ẹ̀yin tèmi nírọ̀lẹ́ tèmi. Ẹ ṣé tẹ̀ ti darapọ̀ mọ́ mi? Ṣé ẹ gbàgbé pé a máa wá sórí ètò lọ́la tá a bá ń sọ̀rọ̀ Weekend Total Sport ìyẹn ní ìkànnì West Radio 89.3 FM. Ẹ wo orúkọ tèmi ò yípadà Raymond Tọ̀nàtọ̀nà ó dàbọ̀.

Eka leo, akojopo iroyin ile wa lunde se tigo yin lati ikoni konga gbomagbe Wells Radio 89.3 FM ti akale si opopona alafin Avenue Oluyole Estate Ibadan. Oye Olorun Adegoke ni oniroyin yin saaju egbon awon koko to wa ninu iroyin na. Awon akeko to nti awon oluko eleyi ti won jigbe ni ipinle Oyo won ti gba ominira won pada latare bi won ti ri itusile gba Tinubu ti npe fun atunse ofin idajo odaran ijoba apapo ti fi oko ofurufu ko awon omo orilede Nigeria mokande ni ogoji miran wale lati ilu South Africa Fubara shagbe kale asaro enawo odun 2026 eleyi to ni to trillion kan naira o le marun de ni adorun Ne bayi egbo iroyin na lekunrere Awon akeko to nti awon oluko ti won gbe lo ni agbegbe ijoba ibile orire ni ipinle Oyo o ni won ti ri itusile won gba pada ti won si ti gba ominira won Oludamoran pataki si are lori iroyin yun Bayo Onanuga lo safihan oro na loni latari bo ti fo soju opo X re nibe nlo Onanuga ti kede pe won ti tu awon akeko to nti awon oluko ohun sile ni akoko akojopo iroyin yi ekunrere alaye nipa be won ti ri won gba sile ti won si tu won sile ekunrere alaye nipa re ko ti te wa lowo Ààrẹ Bọ́lá Tinubu ti ṣàfihàn ìpinnu rẹ̀ láti ṣe àtúnṣe òfin ìdájọ́ àwọn ọ̀daràn lórílẹ̀-èdè Nàìjíríà láti mú wá sí ìmúṣẹ. Ààrẹ ti fi àbọ̀ òfin ṣọwọ́ sílé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí. Àbọ̀ ọ̀hún ló ń pè fún àtúnṣe ìwé òfin ìdájọ́ àwọn ọ̀daràn tó jẹ́ tọdún 2015 láti túnṣe sọ́dí ti ìwé òfin ìdájọ́ ọ̀daràn tọdún 2026. Abo òfin ọ̀hún yóò pèsè ìdásílẹ̀ ìgbìmọ̀ alábòójútó ìdájọ́ ọ̀daràn fún àwọn ilé ẹjọ́ lára rẹ̀ nílé ẹjọ́ ti FCT tó fi mọ́ àwọn ilé ẹjọ́ mìíràn tó jẹ́ ti ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ ti tún kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́kàndínlógójì láti ìlú Johannesburg ní South Africa kó àwọn tí wọ́n kọ́kọ́ kode nínú ọkọ̀ òfurufú pàjáwìrì ti iléeṣẹ́ Air Peace. Mínísítà fún ìdásí ọ̀rọ̀ òkèrè Bianca Odumegwu Ojukun ló fọ̀rọ̀ náà léde lórí bí ọkọ̀ òfurufú tí wọ́n ṣètò kó lọ kó àwọn ènìyàn ń wá sí ilé àwọn tí wọn ò láǹfààní láti dé ní ọjọ́bọ̀ lẹ́yìn tí wọ́n pe wọ́n pẹ́ láti yanjú ohun tó yẹ lórí àwọn ìwé wọn tó yẹ kí wọ́n kó sílẹ̀. Ó wá ṣàlàyé ìgbésẹ̀ àfikún ìkókúrò dápadà wálé ọ̀hún èyí tíjọba ṣètò rẹ̀ láti bá rí àrídájú pé kò sí ìdílọ́wọ́ fún ètò ìkónipadà dánipadà wá sílé ọ̀hún. Ọkọ̀ òfurufú ọ̀hún ni wọ́n wá ń retí kó gúnlẹ̀ sí pápákọ̀ òfurufú Murtala Muhammed eléyìí tí ó wà nílùú Èkó ní nǹkan bíi aago mẹ́sàn-án ku ìṣẹ́jú mẹ́wàá àṣálẹ́ òní. Àjọ tó ń rí sí ìrìnà ojú òfurufú lórílẹ̀-èdè Nàìjíríà yan àjọ FAN ó ní wọ́n ti ṣe ìkódànù ìròyìn kan tí ń káàkiri tí ń jà rìnrìn lórí ayélujára nípa pé wọ́n pàṣẹ fáwọn awakọ̀ kéréje tí wọ́n fi ń kérò yún taxi láti pààrọ̀ àwọn ọkọ̀ wọn sí ọkọ̀ eléyìí tí ó jẹ́ ọkọ̀ bọ̀gẹ̀rẹ̀ tọdún 2020 kó tó wá dé pé wọ́n mọ láǹfààní àti létẹ̀ iwájú nínú iṣẹ́ wọn láwọn pápákọ̀ òfurufú orílẹ̀-èdè yìí. Àlàyé àjọ ọ̀hún ló wáyé lónìí lẹ́yìn tí fọ́nrán kan èyí tó ń jà rìnrìn tó ṣàfihàn báwọn awakọ̀ kéréje fi kérò ọ̀hún ní pápákọ̀ òfurufú bí wọ́n sì ń rawọ́ ẹ̀bẹ̀ tí wọ́n sì ń sìpẹ̀ sí ààrẹ Bọ́lá Tinubu tó ń ti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti bá àwọn dá sí ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú bí wọ́n sì ń fẹ̀sùn kan àjọ FAN fún ìlànà láti ra ọkọ̀ eléyìí tí owó rẹ̀ rọ̀kẹ̀ tó owó rẹ̀ wà láàrin 1,18,000 naira sí 30,000,000 naira pẹ̀lú ìnira orí ọrọ̀ ajé. Nínú fọ́nrán ọ̀hún níbẹ̀ ni ọ̀kan lára àwọn awakọ̀ náà ti sọ̀rọ̀ lórí wípé àwọn aláṣẹ pápákọ̀ òfurufú wọ́n ń dúró lórí pé kí àwọn ra ọkọ̀ bọ̀gìnì tọdún 2022 gẹ́gẹ́ bí lára ètò ìrìnà tuntun ní àwọn pápákọ̀ òfurufú. Fọ́nrán ọ̀hún ó ló ti wá fọ oríṣiríṣi awuyewuye lórí ayélujára pẹ̀lú bí ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń káàánú àwọn awakọ̀ náà
ti awon miran si jiyan wipe ise irin ni papoko ofurufu ogodo salaba pade ipele giga eleyi ti won reti ni awon papoko ofurufu agbaye Gomina ipinle Oyo Seyi Makinde nlo ti fi oba tuntun je iyun oba Kehinde Ojedokun gege bi onitabo tilu itabo tuntun nijoba bile apa ila orun ibarapa eyi lo waye bi gomina se fun ori ade tuntun ohun lawon irinse office re to fi mo iwe eri tonti opa ase commissioner fun oro ijoba ibile tonti oro to ni se pelu loye loye oloye ademola ojo eni to lo soju gomina o soro ni bi ayeye iwuye na ipe igbese ohun lo fopin si aya dari ibile eleyi to ti sofo ni ilu ohun fun bi odun merin lagbako gomina soro nipa bi ijan lo nte iyan sipo oba tuntun ohun bo ti se ba ilana ofin loye loye ipinle oyo mu to fi mo ilana ibile eleyi to ni se pelu iyan sipo obo nitabo ti ilu itabo Gomina ipinle Rivers Simina Life Bara lo ti sagbekale aba ofin ti eto enawo odun 2026 lowo to je trillion kan naira o le ni otaleni egberin di mefa lo sagbekale re ni ile igbimo asofin ipinle Rivers Gomina wa sapejuwe re gege bi asaro enawo to ni se pelu ifarada fun idagbasoke eleyi to nfoju sun ona lati fi wako idagbasoke oro aje imugboro ohun amayederun to fi mo imudara leka ijise ilu ni akoko to sagbekale asaro enawo ohun loni fubara soro lori pe abana lo je sisagbekale lati fi le je ki aseyori ijoba ohun sarajo pelu pelu awon idojuko ni ipinle ohun gomina wa pe ipinle ohun fese mule nipa isuna latari amojuto ohun ini ilu lona to tun ati botiye Igbimo amuseye egbe oselu APC pelu awon olori egbe oselu na ni won tin se ipade lowo nile itura continental ile to wa nipa Abuja lati fa igba keja re Kazim Shetty masile gege bi eni ti ohun ati are Bola Tinubu yo tunjo dije dupo ninu eto idibo are lodun 2027 yun ti won jo ko worin lati dupo ohun igbese ohun waye laarin awuyewuye lori pe o sese ki are Tinubu paro Shetima pelu ara ariwa to je elesin igbagbo gege bi oludije dupo igba keja re saju eto idibo to nbo awon olori egbe oselu APC to wa ni gbangan won ti wa fiji oro mule kan wo niroyin wipe are Tinubu oni won tun yan lati lo si lekan lati lo lekan si pelu Shetima gege bi eni ti won jo ko worin dije ti gbogbo egbe si ti seto ati se ikede ohun loni eyi lopin akojopo iroyin ile wa fun ti ale oni sugbon kin to ma lo egbon awon koko to wa ninu iroyin na lekan si awon akeko to nti oloko ile ti won jigbe ni agbegbe ijoba ibile orire ni ipinle oyo won ti gba ominira won pada latari bi won ti tu won sile are Bola Tinubu safihan ipinu re lati se atunse ofin idajo odaran lorilede Nigeria ijoba apapo ti ku awon orilede Nigeria mokandinlogoji kuro nilu Johannesburg ni South Africa Ajo to n ri si irinna oju ofurufu fan won tako oro kan ile ti n kakiri lori ayelujara nipa pe won dari awon awako akero kereje lati paro oko won pelu oko bogini todun 2020 ko to de pe won yo lanfani ati tesiwaju lenu ise won ni papako ofurufu lorilede yi gomina ipinle oyo Seyi Makinde ti fi oba tuntun je nilu itabo eni ti se Kehinde Ojedokun lo je onitabo ile itabo ni apa ila orun ijoba abile ibarapa gomina ipinle Rivers Simina Life Bara lo ti sagbekale aba ofin isuna odun 2026 eyi to ni trillion kan naira o le ni otaleni egberin di mefa o sagbekale re ni ile asofin ipinle Rivers
eyi lopin akojopo iroyin le wa fun ti ale oni akojopo to nti atunto iroyin na lo waye latowo okunle olowu edarapo mo wa loju opo ayelujara wa gbogbo Wells Radio 893 loju opo ikane bani odore Facebook wa Wells Radio 893 FM fan page lori itakun agbaye www.wellsradio893.com fun awon iroyin eleyi to ba sojo yin te fe kan si wa le lori e kan sinu okulo ikoroyin jopo wa lori number yi 0916893 2000 oye olorun adegoke ni oniroyin yin e seun te n gbo wa o olorun yo poko fun yin orun ayo lawsun

0: Obama yo ba mo tu ka le o Obama karo jire karo jibi se da da mo tu ba yin la le toni eto itawon akoni le nlanfani ati gbo ikan ni West Radio ni o 89.3 FM ikan ni kanga gbo magbe le itokun fun mi ogbon imo atoye awon eyan pe mi po mo baba chaplain so ni wa sori eto ni latago mesan mo ni se ti gbagbe ni ipa ago mesan abo in le to itawon akoni da bayi o ago mesan abo dago mokanla loko gbo awon alase ati apase ikan ni West Radio 89.3 FM ikani kanga gbo magbe le to kun fun mi ogbon imo atoye loko won ni mo nkiyin pe e mo kule e mo kale o loko ni mero ta jo wa lale ni sa delere nu omo mi alalu barika loko re mo nkiyin pe e kule e mo kale o lale ni a mo tu jo lanfani lati jo gbera wa rin awon itan ti n be niwaju mi lale yi o mo to bi mejo se gbogbo mejo ila mu wa lale oni bi ṣùgbọ́n jẹ́ ń ṣe báyìí kẹ́rí lára abi tá a dé lálé òní láti ọlá ẹlẹ́dùnmáre lára àtọ̀ tí ń bẹ níwájú mi ológun kútere ń bẹ nínú tọ̀tà àmúwá lálé òní o ẹ ṣe lé ní ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ọba ẹwáure àbí ọba ẹwáure ni tó jẹ́ pé ó jọba ní benin Edo tẹ ń gbọ́ òun tẹ mọ̀ pé ó kọ èèyàn ni Edo ń gan ọmọ ọ̀dọ̀ ni bó o lẹ́dọ́ ṣe jẹ́ tẹ́dọ́ fi padà dìlú tẹ́dọ́ fi padà díbi tá à ń pè níbi tá à ń gbé.
1: MC Nodu à ń gbádùn ẹ̀.
0: ń bẹ lára àtàn. Ọba ẹwáure lè ta mú wá lálé òní ẹtúrí ìtàn míì lóyẹ pé ń bẹ níwájú bàbá onítàn lálẹ́ yìí avanikoku talavankoku ẹni tó jẹ́ pé òun àtọ́mọ rẹ̀ wọ́n jọ díje òṣèlú ọmọ kọ́mọ máa bá fa kàngbọ̀n kọ́mọ tó jáwé olúborí mọ́ bàbá rẹ̀ lọ́wọ́ avanikoku yìí wọn làwòrán rẹ ń bẹ lórí náírà mẹwàá owó orílẹ̀-èdè wa àmúta avanikoku wa lálẹ́ tòní o ẹtúrí lálẹ́ yìí ológun kan wà tó jẹ́ pé ẹni tó gbójú okùn lé kò padà jẹ́ ní agbá o ẹni tó ní kó kí lẹ́yìn ó fẹ̀gún sọ́wọ́ ẹni tó ní kó fẹ́ òun lójú ó mọ̀ fata sẹ́nu ẹni tó jẹ́ pé òṣìṣẹ́ rẹ̀ ní ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ ni gan inú mọ̀ dalẹ̀ rẹ̀ ta là ń sọ̀rọ̀ rẹ̀ Zakariya Maimari ẹ̀ á mú tàn rẹ̀ wá fún yín lálẹ́ tòní ibo la bí Zakariya Maimari sí bó ló ṣe ṣe bẹ́ẹ̀ tó fi dépò gíga lẹ́nu iṣẹ́ ológun àbátún ti kú òun bẹ̀ lálẹ́ yìí àátún láǹfààní àti mú ìtàn ìbarapá wá fún yín o ìbarapá méjèèje àwọn ìlú wo ìlókórajọpọ̀ tó di ìbarapá méjèèje àádé barapá lálẹ́ òní ẹ wá pèrè ẹ fi tẹ́dì ẹ bá yín rédíò yín sókè kó mọ ọrọ pọlápọlá ẹ bá yín rédíò yín sókè kó mọ ọrọ lákọlákọ torí pé ìtàn àwọn agan ní títí gorí ẹ̀rọ agbagbe ìkànnì West Radio lálẹ́ tòní o ọmọ òní gọ̀gọ̀gọ̀ kó mọ̀ morúkọ ara ẹ̀ tèmi tọ́pẹ́ ọláwọlé ọmọ bàbá chaplain MC Nodu Osimo ló kọ́ tèmi ọmọ àjànímọ̀ ẹlẹ́jọ́ ànímí nípẹ̀tù àròdò abẹ́jagboro lómi ìyẹn ìlú ìpẹ̀tù ìjọṣà sí ti àkéré finú ṣọgbọ́n mọ̀ lèmi a soro gbogbo ti ri ti ri a soro gbogbo ti mo ti mo eyin lejo ledumare lemi ti o le fo lai lai olu omo ni babo nitan laarin awon pede pede emi gan la fi gelede mo mo rapo lawole lede mo fi gbogbo ara jede yoruba o mo pede gbowo ede lawo lede fi romo lede ni gbagede gbagede mo romo lede mo mo ni ko ba re de o ede mo je lo je kede enu mi pegede ko yato se de kede sori ajede mo lemi ti fi legede soge pede pede ta wa pede fu gra ba pede pede ntele denu e fi pede a de ku orire o tawon mo le to je pe omo le iwe atawon oluko won to ti gbomi lerawo olowo seun o olohun ledumare o seun ati ri won o a ni ruru re mo o gomina wa seyin makide eku ise takuntakun o are wa bola ahmed tinubu eku ise takuntakun o ogbe eyin olosise eleto abo patapata eku ise o a ni ru e mo lase olohun ledumare eja lona ta sale toni ka se papapa won wa loju opo facebook west radio 893 FM fan page omo mi alalubarika mustafa adeyemi kabiru mo rawo re nikan ni facebook west radio 893 FM fan page e lo mo wo babo nitan be o e mo ba nfan kale e mo ba nfan kapo e je ki gbogbo aye mo gbo ki gbogbo aye mo mo wi pe eto kan be nikan ni west radio tan pa n pe ni itawon akoni eta le oni da mo ki yo e ku kale

ni mo gbọ bi ta fe fe kan ni fe de fun ta jale toni mo mo ki yin pe mo ka lele kan si o ye dada ene babo ni tan ba yin lale oni eje ko mu latapa bi o oba e wa ure leite aba wo ta re aba po bayi ta ba pe logidan ogidan ni akoni de lo bayi o o je pe okan gbogi ninu awon ta le pe lakoni lele adulawo I lo mo je le wa pe re bi tedi e ba nke sawon ewe kan ma ti su o e je wa keko laro bayi nigba nbi oba e wa ure yi ibi tan bi oba ni baba re omo oba ni ogun iloko re nje ngba na omo ba ogun prince ogun oba o eni ilo bi to je pe oba o eni ni ni bene nigba na oba yi o wa wa nipo o pe amokun ni o ni kude kude lagbara so da je pe inu re odun sipo to wa ye omo ba ni ogun jagun jagun lohun o de je ni to laya be kini o lati igba to ti wa ni kekere gan mo ni eyin ko yi ati igba to ti wa ni kekere I lo je pe bi ki nkan da fun bini kaye bini kingdom ko yi pada awon nkan to ni lokan re nte ko la se le se kílẹ̀ bí ní ìṣọwọ́ ṣe ìjọba kó yàtọ̀ sí bó ṣe ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tó ní lọ́kàn yìí àwọn ìdíwọ́ kéékèèké ń bẹ fún un torí àwọn olóyè àwọn olóyè òun àtàwọn tó ń bọ́ bá ṣiṣẹ́ wọ́n máa ń gbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó máa ń kọjá àyè wọn ibi wọ́n fi wọ́n sí ogun tó jọ́ mọ́ báyìí ó tún lábúrò àbúrò rẹ̀ náà uwá ni ló kọ rẹ̀ uwá ta bá ní àpètàn ó wá fí okùn ni ló kọ rẹ ìpè kúkúrú rẹ lágékúrú wá ṣe rí lọjọ kan ni ọmọ bá ogun ó má búrò rẹ wọn ìrìnàjò yìí iná wà wọ́n jẹ́ pé lásìgbò kan bá ṣẹlẹ̀ láàfin o ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tí bàbá wọn ìyún ọba ọ̀hẹ́ẹ̀nì tó ní kan lọ bẹ́rí ẹni tí í ṣe gbákejì rẹ̀ ìyásẹ̀ ló kọ́ rẹ̀ pé kọ́ lọ rèé pa
ìdí ni pé ọba ni ó wu àwọn ìwà kan ló jẹ́ pé ó ṣàkóbá fòlù ní ọba fi pàṣẹ pé kán lọ rèé ṣekú pa igbákejì rẹ̀. Àṣẹ ìgbésẹ̀ yìí kò dùn mọ́ àwọn olóyè, kò dùn mọ́ wọn nínú inú bí wọn o. Ìní bọ́ ṣe wọ ọba tó jámùkún yìí, ó mà ṣe wọ jáde kó láàfin nù. Wọ́n wọ ó dàgbà láàfin o. Ibẹ̀ iná ti fi òkúta, iná ti fi pọba mùkún yìí. Ìròyìn o, ó wá padà kan Ògún tó rìnrìn àjò pẹ̀lú àbúrò rẹ̀. Ìròyìn ó kàn lára, ṣùgbọ́n kò gbàgbọ́ pé bàbá mi ó kú kẹ̀. Bó ṣe rán àbúrò rẹ̀ rí èyí òkú wá pé kó lọ rèé fimú fínlẹ̀ o. Lọ bá wa fimú fínlẹ̀ lórí ìròyìn tá a mọ̀ gbọ́ yìí o. Dédé eléyìí tí wá náà tó débì ní gbogbo ìlú ti jó tayọ̀ tí ìlú ti fọ́. Wọ́n mọ̀ bẹ̀rẹ̀ sí ní kọrin náà lùlù wípé orí àpèrè ti ṣófò, ọ̀nà dẹ̀ ṣe ń wo, ọmọ ọba kan ti padà wá báyìí o, bó tiẹ̀ jẹ́ kó lẹ́gbọ̀n. Kò dáa bórí àpèrè ṣe ṣófò ohun èèwọ̀ ni o, ọmọọba dẹ̀ ti dé. Wọ́n bèrè lọ́wọ́ wáńgbà náà wípé ẹ̀gbọ́n rẹ̀ ń kọ̀ tó jákọ̀bí tó tọ́ sóyè. Ó lọ́hùn mọ bí ó wà o, ó mọ bí ó wà. Ọ̀dà mọ́ ṣe fi wá, bọ́ ṣe fi jọba rè o. Bá ti ń yọ ṣó, iná lamọ̀ ń yọ gbọ́. Ògún tún padà gbọ́yùn un níbi tó mọ̀ wá o, ó tún gbọ́yùn un náà. Ọba kó àwọn ọmọ ogun, ó kó wọn jọ pé èmi gan ń làpèrè ìtọ́sí. Ẹja ṣígun wọ̀lú o, kára mọ́ rokùn, kára mọ́ àràdìyẹ. Ṣùgbọ́n kàn mọ̀ wípé òwá tó fẹ́ joyin inú àpáta, òun gan ti tilẹ̀kùn rẹ̀ dẹ́yìn pé mi níwẹ̀nu àìké o. Nígbà tí Ògún àti àwọn ọmọ ogun rẹ̀ wọ́n ṣe ṣígun wọ Bìnín nígbà náà rèé, àwọn ogun ọmọ ogun tí wá ti kó jọ tí wọ́n náà wá lágbára ju eléyìí tógun kó wá o. Gbogbo àwọn alátìlẹyìn Ògún pátápátá, gbogbo wọn iná ṣekú pa o. Eléyìí tí ó kú gan kò yára ayé, kò jérò ọ̀run. Ọ̀nà bí ó ṣe délé iná mọ̀ ń sáré o. Kí n jagun mọ́kẹ̀ ẹ̀já jẹ́ mọ́ lọlé. Ògún ọ̀hún gan tó léwájú ogun ń wá, òun gan mẹ́rẹ́ ni o. Bàbá rí ku, bàbá mọ̀ ọmọ ni. Ọba ṣá o, ṣíṣá tó ṣá ilé olóyè kan tó jẹ́ pé ó jẹ́ lára àwọn olólùfẹ́ rẹ̀ tó nífẹ̀ẹ́ rẹ̀ nílùú ọ̀hún. Ilé olóyè ọ̀hún ni ló ṣá lọ. Olóyè yìí ó wá fi sínú kànga pé farasin sínú kànga yìí ó ti ń bẹ lágbàlá. Ó wá pàṣẹ fún kan nínú àwọn ẹrú rẹ̀, èyí ò ní jẹ́ Ẹdó. Ẹ mọ̀ pé Bìnín ń bẹ nípínlẹ̀ Ẹdó. Yẹ́ǹdì
ẹrú yìí ìní ń jẹ́ ẹ̀dọ́ òun ni olóyè òun ni kó mọ tọ́jú ọmọ ọba Ògún yóò mú ọ̀gẹ̀dẹ̀ yóò sùn ní bọ́ọ̀lì yóò ná sí nínú kànga. Òpẹ́ kò jìnà nínú àwọn kan lọ́lọ́rẹ̀ sọ láàfin o lọ́lọ́rẹ̀ sọ fọ́ba wá pé àwọn ọlọ́mọba Ògún ó wọ inú ọgbà olóyè ìní wà náà ń bá pé olóyè ọ̀hún pé ó gbọ́ wọn lọ́ta mi ń bẹ lọ́dẹ̀dẹ̀ rẹ bó o lọ jẹ́ ọfẹ́ gbàbọ̀dẹ̀ fún mi torí pé olóyè yìí bẹ nínú ẹ̀rù ó wá wò bí ó ṣe dáàbò bo ara rẹ̀ kábíyèsí ìgbàbọ̀dẹ̀ fún yín o ṣé ẹ rí lóòótọ́ yín lọmọba ń bẹ lọ́dọ̀dẹ̀ mi o ń bẹ ńlé mi ǹbọ́ mo mọ̀ọ́mọ̀ fi pamọ́ kọ́mọ́ba àṣà lọ ni mo mú dé mọ́nú kànga ni èmi ìkà mo mọ̀ dé mọ́nú kànga mọ̀ ni kọ́mọ́ lọ ìhà gbàbọ̀dẹ̀ fún ọba kẹ̀. Wá ní kọ́dà ẹ káwọn ẹ̀ṣọ́ tẹ̀lé mi ẹ jẹ́ ń lọ rèé fàálẹ̀ yín lọ́wọ́ ń bẹ nínú kànga èmi mọ̀ ni mo mú pamọ́ síbẹ̀. Ọ̀hún ẹrú ti ń tọ́jú ọmọọba Ògún Ẹdó ara ti sọ̀rọ̀ fún ó funra bí wọ́n ṣe wá pe bàbá yìí yóò jẹ́wọ́ Ògún ìlọ́ṣọ̀nà Ẹdó ẹnu mi àgò ẹrú Ẹdó ìlọ́ṣọ̀nà bí Ògún bó ṣe ráyè sákò nínú kànga tó sákò ní ilé olóyè ìgbò olóyè dé olóyè náà ti mọ̀ ó fìyà jẹ ẹrú ó fìyà jẹ gan o ó jẹ pé lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n so Ẹdó tí í ṣerú wọ́n sòrọ̀ títí tẹ̀mí fi bọ́ lára rẹ̀ àti gbáhùn ní Lògún fínní tóun bá fi lè jọba wọn ó yí orúkọ Bìnín padà sóko Ẹdó yìí láti lè fi pọnlé fún iṣẹ́ pàtàkì léyìí tó ṣe fóun ṣé ẹ rí pé a ti mú tẹ Ẹdó àti mọ́tọba yìí ẹ̀yin ẹ mọ́ bá mi bọ̀ o. Nígbà tí ọmọọba Ògún wá wò wípé ìlú yìí ó léwu o ẹ jẹ́ ń kò nílùú yìí o kán mọ̀ bá a pa mí o ó yẹ forí lẹ́gbórè ó wá wà nínú igbó orí adé ó wá ń gbénú igbó onírúurú àwọn àdojúkọ iná mọ̀rí nínú igbó ìjọ kan ó jókòó sábẹ́ igi ìní ẹ̀pọ́n bẹ̀rẹ̀ sí ní já sí lára látòkè èwo lẹ̀pọ́n yìí bo ló ti ń wá o ìgbà tí ó gbójú wò òkè àmọ̀tẹ́kùn kan ìní ń jẹran lórí igi tẹ́pọ́n rẹ̀ tó ń já sí lára níṣàlẹ̀ ọkọ̀ tí ń bẹ lára rẹ̀ ni ló fi pa àmọ̀tẹ́kùn nígbà náà ó tún níjọ́ kan gan tí Ògún ọ̀hún ìyún wọn mọ́ bá ìmọ̀ ṣùmọ̀ ní o nínú igbó wá rí i pé orí ilẹ̀ tó ń sùn sí ó mọ̀ ọ̀hún
ó ń lọ à orí ilẹ̀ ó mọ rìn kẹ̀. Jítají tí ó tají yìí ló wá rí pé orí àrágbá yamúyamọ̀ máa fàyàfà kan ìlóṣùnlé o.

lára àwọn àdójúkọ tó rí nínú gbónú o. Ó wà nínú gbó ọ̀hún láti inú ọmọ ọba, ó dèrò inú gbó láti inú gbó ọmọ tún jọba mọ bá mi bọ̀ lálẹ́ yìí. Tẹ́bọ̀jẹ̀ èyí sí ìtàwọn akọ́nilẹ̀ ń gbọ́ ìkànnì West Radio ní o 89.3 FM ìkànnì kànga agbọ́n má gbẹ. Mo wà lójú òpó Facebook West Radio 89.3 FM fan page Fọláṣadé Olúwaṣọlá mo rọ́wọ́ rẹ o lójú òpó Facebook. Mustapha Adeyemi Kabiru mo rọ́wọ́ rẹ náà ẹ ṣeun o. Ṣé ń bá mi bọ̀? Ó wà nínú gbọ́ ọ̀hún kò yé bí ó ṣe ṣe mọ́ kò sọ̀rẹ̀ tínú ń ṣàárẹ̀ kíni nínú gbó. Lọ́jọ́ kan ọwọ́ wà nínú gbó bó ṣe ń rìn kiri ọ̀hún bóyẹ róbìnrin kan nu látọ̀ọ́kán ń já ewé ó wá fara ẹ̀ pamọ́ pé ta leléyìí kó mọ́mọ́ lọ jẹ́ lára àwọn aráàlú tí ọ̀fẹ́ mi kọ́ mọ̀ lọ táṣìírí mi. Ó ṣà ọgọ gbóbìnrin lójijì bó ṣe fi ẹsẹ̀ rẹ̀ gbákùkù dé bí gbogbo igi bó mọ̀ ṣe fẹsẹ̀ gbáre ó wá pariwo ìnira ìdí pọ̀ ju ìnira ní gbogbo ìgbà gbogbo ibi báyìí tá a bá ti dé ìnira tí ẹ̀ ní ìyún obìnrin ò ní sọ̀rọ̀ o ìnira ni láti ìgbà tọ́mọ bá Ògún tí wọn ò ti gbé náà ti fi sórí àpèrè ibi tó tọ́ sí i ni àwọn alálẹ̀ ti ń fìyà jẹ gbogbo ènìyàn ìnira ìmọ̀ pọ̀ o ọlọ́mọ ṣàánú. Ògún tó ti gọ tẹ́lẹ̀ ibi tó mọ̀ ti láǹfààní àti yọjú síta rèé o ó yọjú sóbìnrin yìí ibi tóbìnrin yìí ti wá ṣèlérí wípé ìǹdẹ̀ ràn yín lọ́wọ́ ọmọọba ṣáàkì ìràn yín lọ́wọ́ o. Bẹ́ẹ̀ ṣe dórí àpèrè o ọ̀nà ó dẹ̀ ìgbogbo pátí ń bá ṣà ìṣà oókò obìnrin un ẹ mọ tàn ń lo kọ rẹ ẹ mọ tàn yìí opó nì ó nílé àárín gbogbo bìnín gan inílé rẹ wà inú ayé rẹ yìí ibẹ ni ọmọọba Ògún wá fi ara ṣiṣí. Tó bá ti wá bá òun tó bá ti wọnú Bìní yóò fara ṣe sílé ẹmọtàn yìí yóò lọ fimú fínlẹ̀ yóò ṣe ọ̀fín tó tó bí nǹkan ṣe ń lọ nínú Bìní láti mọ àwọn alátìlẹyìn rẹ̀ láti mọ àwọn tó fẹ́ yóò dọ̀ra mọ́ fimú fínlẹ̀ ìgbà míì yóò múra bí obìnrin yóò dọ̀ra fimú fínlẹ̀ jáde yóò múra bí ẹlẹ́hàá yóò fi mú fínlẹ̀ pé kò ń lè mọ nǹkan tí ń lọ. Ó wá rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń bẹ nílùú yìí iná já látìlẹyìn fóun tó yẹ pé ó wu àwọn kó jẹ́ pé òun ló wà lórí àpèrè tábúrò rẹ̀ wá tó wà yìí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn olóyè àtàwọn míì tó nífọ̀lẹ́ ìkanná ló jẹ́ pé tàbúrò rẹ̀ náà ń ṣe wọn ò fẹ́ kógun dórí àpèrè tó rámọ̀ wípé
àwọn ní àwọn ìwà bàjẹ́.

Ilé ìtàwọn ti wù tóògùn bá dẹ̀ fi lè jọba ojú wọn ò rí mọ̀ bo. Wọn ò wá fẹ́ kóògùn ọ̀hún kó dórí àpèrè. Bọ́ọ̀gùn ṣe ń ṣe rèé yóò wà nínú igbó. Tó bá fẹ́ mọ̀ nǹkan tí ń lọ ní Bìní yóò wá sílẹ̀ Mọ̀tàn. Ó ṣe ń ṣe wẹ́rẹ́dìwẹ́rẹ́ wẹ́rẹ́dìwẹ́rẹ́ wẹ́rẹ́dìwẹ́rẹ́ rèé o. Ó ṣà wà nínú gbóńjọ́ kan. Ó ṣà ó rò ó kò ríro kò nírètí. Inú gbó yìí ló wá wà. Tí bàbá kan àgbẹ̀ ni. Ìyín ò ló wá ń pe ọmọ rẹ̀. Ẹ wá rè é, ẹ wá rè é, ẹ wá rè é. Bọ́ọ̀gùn ṣe gbọ́ nínú igbó yìí pé ẹ wá rè é, ẹ wá rè é yìí léde wọn. Ó dẹ̀ túmọ̀ sí wípé kò sógun mọ́, kò sọ́tẹ̀ mọ́ o, kò sógun mọ́. Kò sọ́tẹ̀ mọ́ ẹ wá rè é. Bọ́ọ̀gùn ṣe jáde rèé ẹ dákun bàbá àgbẹ̀. Ó ṣàlàyé àlàkọjá rẹ̀ fún un pé ẹ dákun ó kọ ẹ wá rè yìí ṣé mo lè rà ṣé ẹ lè fún mi. Bọ́rọ̀ ṣe wá rí láàrin àwọn méjèèjì. Lẹ́yìn ọ̀rọ̀ ẹyin o. Ó rọ orúkọ òun fúnra lára rẹ̀ pé òun ó mọ jẹ wá re òun ò ní jògùn mọ́. Àwọn ẹ̀mọ̀ kó ti wá pẹ́ nínú gbóhùn. Ó ti wá ní àwọn àjọ̀nú kan léyìí tó jẹ́ pé wọ́n ń gbénú gbó tó ti wá ń bá ṣe. Àwọn ẹ̀míhùn ni ló wá darí rẹ̀ sọ́dọ̀ aláwo kan ńgbà náà onífa. Onífa yìí ọ̀káì ló kọ rẹ̀. Ọ̀káì yìí onífa tó gbóná yanranyanran ni. Ọ̀káì yìí ló wá sọ fún Ògún wípé ọ̀nà kan ṣoṣo tó fi lè padà sórí àpèrè àwọn bàbá ńlá rẹ̀ yóò gbé ìgbésẹ̀. Ìgbésẹ̀ yìí tó bá ilè gbé e yóò dórí àpèrè àwọn bàbá rẹ̀ o. Ọmọlára ìyá kọmù ó ṣe o. Mo rọ́wọ́ rẹ níkàn ní Facebook West Radio 893 FM fan page. Bẹ́ẹ̀ tí ìwọ ẹ mọ bá ń fọn kálé ẹ mọ bá ń fọn kákò. Ọlálékan Bright Àkànwó ó mọ̀ sí ẹ̀hùn. Mo rọ́wọ́ rẹ níkàn ní Facebook West Radio 893 FM fan page.

0: o ni fa yi so fogun de nkan to se ni pe to ba fe dori apere o ru bo ni o ti ori lenu ona to wo afin o mo gbe bo kanka ti kagun laya o mo gbe senu ona afin lalale lojojumo to ba ti gbe be gbogbo nkan tan se si oti oti olorun tan fowo lagbo lojun o so si ogun ba be si ni se o omo bo ogun yo gbe ebon yo gbe lo waju o afin lenu ona to wa afin gangan gan ba ti ri pe o ngbe le bayi yo ko ni jan ri un bo je se lojojumo re ini awon kan awon ni Aisha bishi bo je wa so fo ba wa re afunra igbe eni ti nge bo wa senu ona afin lojojumo yi ebo abami yi o dabi igbe egbon yin o dabi ipo omo ni o dabi omo ti pada wolu ṣugbọn awọn tan jẹ ẹṣọ alaabo rẹ airo ni ko le possible o possible ti ko le ṣe bẹẹ ko le ri bẹẹ ọba wa fura lara rẹ o wa wo pe oju awo ohun lawo ohun o fi gbọ bẹ pe ohun gan won wa lo gegun deni to yin wa gbebo si waju afin lojojumo yi segbon mi ni abo nko o wa dale ojo kan oba wa pelu awon esu alaabo re die won ba ko won won lo kora won won sapa mo si to si afin sibi to si enu ona ti omo ba ogun to ma n gbebo wa si un won lo re farapamo sibe won farapamo sinu gbo o ye doru oganjo logun ba tu de gege bi ise re mo se gbebo un le ko to fo un pe ohun o soro si bayi o ina ba wa pelu awon eso alaabo re na tubo ta ninu gbo iwọ tanu o ya duro bẹ o digi digi digi digi digi digi digi digi digi o jo lọ o mo ti lọ o ẹṣọ alaabo n ṣare ọba wa naa n ṣare mọ ni nlogun naa ile họlọ lalalalala lẹsẹ rẹ n kan ni pakọ. Gbogbo àti ọba òwúwá torí pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ń eré tán ṣàyí ò tó ó kàn fira rẹ̀ sí igi awáànù ní ọkọjá àwọn ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ òun gangan ló wá súnmọ́ ẹ̀gbọ́n rẹ̀ pé léníṣẹ́ ìjọ abáríbi ni bí ó wọlẹ̀ bó ṣe ń sáré ogun wa wẹ̀yìn ó rí i pé àbúrò òun gangan nílé òun bọ̀ yìí bó ṣe yọ lẹ́gbẹ̀ẹ́ igbó ó kàn fa igi ọparun kan bambú ó kàn fa bíi ẹ mọ̀ pé ó máa ń ní àwọn tẹ́rẹ́tẹ́rẹ́ ṣọ́rọ́ṣọ́rọ́ kan báyìí tí ì fi gbogbo ara tóbi hun èèyàn lọ fà ya fura yíyọtọ yọ báyìí iṣẹ lójú gún àbúrò rẹ lágbárí kábíyèsí kábíyèsí kábíyèsí ń làwọn ẹṣọ aláàbò ń ṣe tógun fi sá lọ ní tiẹ ìpalára tí kábíyèsí uwá wá ní ìhùyí wọn bá uwá tó fèrú gbàbùkún lọwọ ẹgbọn rẹ yìí. Ìfarapa tó níhun ni ló padà gbẹ̀mí rẹ̀. Ọ̀rá yí ọ̀dàlẹ̀ wọ ọmọ tó ń gbọ́ mi ṣe ọ̀rá yí ọ̀dàlẹ̀. Orí ibi títà ń ti bẹ̀rẹ̀, ẹ̀gbọ́n rẹ̀ ló mú irin ajo. Bàbá wọn kú, ẹ̀gbọ́n rẹ̀ ran kó lọ fi mú fílẹ̀ kí ló ṣẹlẹ̀. Ó dé àwọn aráàlú bí pé ẹ̀gbọ́n rẹ̀ tọ́tọ́ sórí àpèrè ńkọ́ ó lòun mọ bí ọ wà ló fẹ̀rú gbàbùkún ọ̀hún o. Orí kú ọ̀dàlẹ̀. Ilẹ̀ dídà, iná ń pọ̀ rẹ́. Alájọbí ní ipa yìí kan tó bá ṣe bí. Wọ́n dalẹ̀ kó lè dalẹ́. Ọba wa ti bá tiẹ̀ lọ báyìí. Ogun ti fẹsẹ̀ fẹ́ lọ. Ibi tí ó wá farasin sí lọ́dẹ ẹmọ̀tàn, ibẹ̀ ló ti wá padà gbọ́ wípé ọba ti padà kú. Ìyún ọba wa. Alọ́nú gbóhùn. Kò tí ì wá torí pé kò sọ́ba mọ́ kó wá fara rẹ̀ hàn nígbàgede. Yóò farasin sínú igbó, yóò yọ̀ wá sílé ẹmọ tàn. Láti ibẹ̀ ni ló ti ń mọ èrò ọkàn àwọn èèyàn. Kí làwọn èèyàn ń sọ nípa mi o? Kí ná ń sọ nípa ipò ọba? Kí ná ń sọ nípa ẹni tọ́ba kàn? Àfimúfinlẹ̀. Ibẹ̀ ni ló ti wá mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú iná fẹ́ kóun padà sórí àpèrè gẹ́gẹ́ bí ẹni gan tó tọ́ sípò òun. Ṣùgbọ́n àwọn olóyè jẹgúdú jẹra oníjẹkújẹ tán mọ̀ wípé tí ọmọọba Ògún bá fi lè jọba nǹkan ṣe àwọn, wọn ò fẹ́ ó dórí àpèrè. Wọ́n ní orí àpèrè àwọn làwọn ó fìyàn sí. Ìgbà tó gùn wá rí eléyìí, kó ṣe lọ wági kan nù ún tó gùn, ó finá sórí rẹ̀. Kódà gbogbo ìlú Bẹ̀nín gan ìtẹ̀wá dáná sun gbogbo ẹ̀. Ó ti bẹ̀rẹ̀ sí ní jó àwọn ẹmọ̀ pé àwọn ilé alámọ̀, ilé eléwé, nǹkan. Ó ti bẹ̀rẹ̀ sí ní jó àwọn aire wọn. Ó ti ń jó lẹ́kọ̀ọ̀kan òjòjì. Ó ti jó ọ̀pọ̀lọpọ̀ gan níná. Àfin ó ti dáná sun. Kó tó di pé ìkan lára àwọn olóyè wá bọ́ ta pé, "Dáríjì wá, dárí gbogbo ẹ̀ṣẹ́ wá jì wá o." Nǹkan tó fẹ́ báyìí, ìlà á ṣe. Ẹ̀yìn rẹ̀, iná dádé fògún. Ìgbà tó rí pé òun dórí àpèrè tán, ó kọ tọ́ra nígbà náà pé kò sógun mọ́, kò sọ́tẹ̀ mọ́, ẹwà ure. Ó wá padà ṣókọ rẹ̀ ní ẹwà ure. Òun ni àwọn èèyàn fi wá máa pè ní ọba ẹwà ure ògìdá. Ẹwà ure the great. Ó gbìyànjú lórí ìlú Bẹ̀nín. Ó rí ìtàn kiri rẹ̀ dé àwọn agbègbè ìletò tó jẹ́ pé ó tó 21. Òun lọ́ba àkọ́kọ́ tí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn òyìnbó aláwọ̀ funfun. Ó ṣèrànwọ́. Wọn obìnrin opó ìyẹn mọ̀tàn, ó ṣe ìrànwọ́ fún ó tọ́jú rẹ̀. Ṣùgbọ́n kò pẹ́ kò jìnà tó gbadé gẹ́gẹ́ bí ọba, ilẹ̀ mọ̀tàn ń jáde láyé. Ibi ọ wá sí sí ibi tó ti ẹ mọ̀tàn sí òun, ó rí i pé ibi ọ̀wọ́ ni. Ọ̀ká ẹ̀ léyìí tó dífá fún náà, ó sọ́ do lórí awo níbè ní gbogbo àwọn tó ràn lọ́wọ́. Ẹdó, ó sọ Bìní, u Bìní, ó sọ di Ẹdó. Ìdínú tó fi jẹ́ pé Bìní ló títí dòní ibẹ̀ lápẹ́ ìpínlẹ̀ Ẹdó. Gbogbo àwọn tó ràn lọ́wọ́, ó rí pé òun sunre padà fún wọn. Eléyìí ló túmọ̀ sí wípé nítorí pé ní pé orí olówó ni ọ́, ìyún ò túmọ̀ sí pé o ní rí àwọn àlà kọjá tọ́ jà ribiribi kó o tó dolówó. Nítorí pé ó ti kọ́ pé ọlọ́lá ni ọ́, àmọ́ bí ọ sílé ọlá, ìyún ò túmọ̀ sí wípé ọ̀ní jà ribiribi kí ìwọ náà tó dọlọ́lá. Àbí nǹkan mọ̀ ṣe òye? Òun ọba fẹ́ jẹ́ láyé, ọ jagun torógun láyé. Ó gbégbéṣẹ́, ó fẹ́ dolówó, kò yí ọ bó ṣe ṣe ọmọ béèyàn ó ṣe dolówó. Ọmọ 22 years, olóò fẹ́ dolówó tó rán ní orí olówó ni ọ́. Wá ń ṣe yàwúyàwú. Ṣébéèyàn ṣe ń dolówó nù? Ilé abá fi tọ́mọ, ọmọ pé ìrì lásán tí ìṣòjò ìrì lásán ni ó wò. Wọ́n dá kọ́ jìyà, kọ́ mọ́ bà á jìyà. Ọgbọ́n, téèyàn bá fi ọmọ kékeré ara rẹ̀ tó bá fi jìyà, ọmọ dá ju kéèyàn dàgbà tán kọ́ mọ́ sánná ní. Wọ́n báyìí, ó jà ribiribi, ó jà fitafita, wàbúrò rẹ̀ tó fèrú gbàbùkún. Tán bá bí ọ́, àbí tán bá sọ fún ọ, wípé lámọrí wá gba ṣọ́ọ̀tì kọ́ọ̀tì. Lámọrí ṣọ́ọ̀tì kọ́ọ̀tì rèé, ṣọ́ọ̀tì kọ́ọ̀tì rèé kọ́ gbà á. Máa bèèrè lọ́wọ́ wọn wípé kí lẹ fẹ́ kọ́ọ̀tì ṣọ́ọ̀tì nínú ìgbésí ayé mi? Kí ọjọ́ orí mi lẹ fẹ́ kọ́ọ̀tì ṣọ́ọ̀tì? Kò sí ibi tó ṣọ́ọ̀tì o. Ṣọ́ọ̀tì kọ́ọ̀tì mọ́ padà á di nọ́gí kọ́ọ̀tì mọ́ yàn lọ́wọ́ o. Kò jẹ́ bó ṣe lóun jẹ́ lápá ibẹ̀. Ẹ tó já dé ọ̀dọ̀ ẹlòmíì tó jẹ́ pé bí ìgbà tán dalẹ̀ èèyàn, iná ìrìn àjò rẹ. Tẹ bá ṣe ń yí sí ìtàwọn akọnilẹ̀ ń gbọ́ o, pẹ̀lú bàbá onítàn lálẹ́ yìí. Ìkànnì wáṣí rédíò 89.3 FM ni mo láǹfààní àti wa o. Ọmọ mi Adrégòkè Ọmọwùmí mọ̀rọ́wọ́ rẹ níkànnì Facebook West Radio 893 FM fan page. Ebẹ̀ mọ́ gẹ̀gùn gẹ̀gùn sí o, mo tún gẹ fìlà sí. Ètò ìṣílẹ̀ fún kéde àti ìpolongo ọjà. Fún ìkéde ìpolongo ọjà lórí ètò ìtàwọn akọni. Ẹ wo tọjọ́ orí pé bàbá àgbàlagbà tí ń wá lálálẹ́ Jímọ̀ yìí. Tí ò bá mọ̀ sípò lówó, bàbá yìí ò mọ̀ nírówó ọkọ. Ẹ gbé gbogbo ìkéde àti ìpolongo ọjà yín wá o. Ẹ rọ ètò ìtàwọn akọni lọ́wọ́, ẹ mọ̀ yòó kú o. Bàbá níṣẹ́ tẹ fẹ́ràn bàbá onítàn, ẹ jẹ́ fún yín nọ́mbà mi. 081-380-64 0815 44 081 380 64 25 44. Nọmba bàbá onítọ̀nù. Ìwà míì tó jọ dalẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ìwà bí ọ̀dàlẹ̀ bí ká dára wa torí ipò, ká dára wa torí agbára, ká dára wa lágbára. Ó ti pẹ́ tó ti wà lórílẹ̀-èdè Nàìjíríà. Ọkùnrin kan ń bẹ, ó lógún ni. Brigadier Zakariya Maimai Lari yìí ìrọ̀lẹ́ ẹjọ́ kan nínú oṣù kínní ọdún 1966. Maimai Lari Zakariya òun ló wà nípò ológun, ta lè sọ pé ipò tó wà ga jùlọ lápá àríwá orílẹ̀-èdè yìí. Èyí ò highest ranking lápá àríwá orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà. Àsìkò tá a sọ̀rọ̀ rẹ̀ yìí, ilé rẹ̀ ní Kòyí. Ibẹ̀ ń lọ ti ṣe ayẹyẹ ìgbéyàwó, ọkọ ìyàwó ni. Tipa ti ń lọ, tó ní kálukú ń jẹ tọ́mọ̀ ń mu mọ̀ ni. Wọ́n ń jó tó ń dọ̀wẹ́kẹ̀ téléré kọrin. Tí rẹ́kọ̀dù tó ń dún gbẹ̀kìgbẹ̀kìgbẹ̀kì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkàn-jàǹkàn yìí ló wà ń bẹ̀ ń jọ́nà. Àwọn kàrìnkàrìn níléeṣẹ́ ológun àwọn náà wà ń kalẹ̀ níbi ìgbéyàwó rẹ̀ tó ń ṣe yìí. Kò mọ̀ wípé àwọn nǹkan kan ti ń lọ lábẹ́lẹ̀. Ojú ti ń rẹ̀rín ní rí bí àwọn èèyàn ń fẹyín kẹ, wọ́n ń fẹyín, wọ́n ń jó iní rí. Kò mọ̀ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ o. Lára àwọn tí ń rẹ̀rìn yìí ìní Captain Emmanuel Ifeajuna yìí. Òun gangan ìlódúró gẹ́gẹ́ bí olórí ẹ̀ṣọ́ aláàbò àbẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún Maimai Lari tí ń ṣègbéyàwó. Ifeajuna yìí òun gan ìlódúró bí ìfẹ́tí planà gan fún patí tó ń ṣeun. Rẹ́ pé ẹbí eré ni ibí ni dígé odò sí o. Ẹ̀tọ́ àga báyìí ẹ̀yìn gbogbo ẹ̀yìn tí ẹ ṣiṣẹ́ níbi ìnáwó òun. Bóyá o aláṣẹ ìbáwo ló dé lọ́wọ́ bá ń dáná o. Ifeajuna Emmanuel ìlópinnu gbogbo kinní hùn. Ṣùgbọ́n báwọn èèyàn ṣe ń jó tó ń yọ̀hún, níṣẹ́ làwọn ológun kan tó tilẹ̀ dí àpò pọ̀ wípé ó tásìkò káwọn gbàjọba lọ́wọ́ Zakariya. Zakariya ọ̀hún kò dẹ mọ̀ pé ogun ti dé báhun. Òun lọ́kọ ìyàwó jẹ́nẹ́rà, ó ń ṣe tiẹ̀ lọ. Ṣùgbọ́n kó tó di pé ó di àṣálẹ́ tó kẹ́yìn nínú ìrìn àjò Maimai Lari yìí, Zakariya yìí abule kan. Ina bi mama ilari si. Abule un inbe ni pinle yobe. Odun 1930. Ina bi mama ilari. Kende, idile to ti jade gan, ko fi be si kankan fun won. Won lo wa lara awon omo ile de awon ile de Nigeria to jologun akoko ta se be to kakko jade nile eko ise ologun nile UK o wa lara awon ise akoko won bo se wa sise pelu isowo sise re be ni goke si tin dagba si lenu ise ologun. O jẹ olùfọkànsìn. Yẹ́ǹdé. Àwọn bí ọdún 1965. Ní. Orílẹ̀-èdè Nàìjíríà ti ń jinlẹ̀. Sínú àwọn ìwà ìbàjẹ́. Lé tó jẹ́ tòṣèlú. Yúrẹ̀ náà dẹ̀ sí ń wàdí sí o. Àwọn ètò ìdìbò tí ò nítumọ̀. Ó ti wà láti ìgbà yẹn. Ó jẹ́ pé àwọn ológun náà. Wọ́n ò ní gbẹ̀kẹ̀lé nínú ara wọn. Wọ́n ò gbára wọn gbọ́. Bí ẹ̀yà kan wà níbẹ̀. Ọ̀nà tẹ́yà kejì ó fi gbà iná mọ̀ sáré. Yẹ́rí ìtàn màìmàì lárì tí mò ń sọ yìí. Ó wà lára nǹkan tó ṣe bẹ́ẹ̀. Tí ó jẹ́ kí àárín àwọn èèyàn tó wà lápá àríwá orílẹ̀-èdè yìí. Àtàwọn tó wà ní gúúsù tí ó jẹ́ kán ṣe bẹ́ẹ̀ gba tara wọn mọ́ tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Lásìkò yìí, àwọn ológun lè tó wá láti apá gúúsù orílẹ̀-èdè yìí. Wọ́n rí àwọn ológun tó wá láti apá àríwá bíi pé wọ́n kàn ń pàṣẹ wọ́n ń jẹ gàba láwọn olórí ni. Àwọn yìí iná wá pé bíríkótó, pé bíríkòtò. Wípé àsìkò tó láti dìtẹ̀gbàjọba o. Báwo ó dìtẹ̀gbàjọba, màmà ìgbà tí màmà ìlárí dẹ̀ wà ní ìgbọ́nu àṣẹ, iná wá gbìyànjú pé àwọn ó dá gbogbo rẹ̀ rò. Ife àjùnà lè tí wá ṣo lórí ẹ̀ṣọ́ aláàbò tuntun jámúgbálẹ́gbẹ̀ẹ́ sí màmà ìlárí. Iná wá lò láti gbé ìgbésẹ̀ tó fẹ́ gbé o. Ibi ayẹyẹ iná wà lọ́jọ́ 15 oṣù kínní ọdún 1966 níbi ìgbéyàwó màìmàì lárí hun. Bí lásìgbò ṣe ṣẹ́yọ rèé tẹ́bẹ̀rẹ̀ sí ní yànbọ́ o, ikúrú pàpà kúpà, ikẹ̀gẹ̀ gúrúgbúgbú gbẹ̀. Nìbọn bẹ̀rẹ̀ sí ní rọ̀ bí òjò, ní kùrà kàkàkàkà. Ó wá dìbò yọ yàgò. Màmá ìlárì ẹbọ̀n pológun ni. Ó rápálá rápálá rápálá. Láì wọ bàtà. Lálẹ́ un. Orí kò yọ kúrò láàrin patí un. Inú kò jọ fúláwà kò jọ nǹkan nǹkan inú lọ rèé sápamọ́ sí. Ibẹ̀ ló wà fún bí láàrin ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Ó rí pé òun kò ní kò yí pé tóun bá tiẹ̀ lè dé Báràkì, wọ́n lè kó àwọn tó jẹ́ olóòótọ́ sóhun tó wà lóyà tó jólógún, wọ́n lè kó wọn ṣòdí. Bóyẹ kò ní kò yí, kò yẹ ní kò ń súnmọ́ Báràkì ló bá rí mọ́tò lé tó jọ ti amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ife àjùnà. Ọ̀nà mọ̀ ṣeun tí amúgbálẹ́gbẹ̀ẹ́ mi ohun ò mọ̀ wípé ife àjùnà gan èyí ni epo ẹ̀dá, ṣùgbọ́n inú rẹ̀ ti dùn pé ibi a fẹ́ gbọ́ka sí ọkà mọ̀ ti lálẹ́ wò níbẹ̀ o. Ó ṣe súnmọ́ mọ́tò nù pé ogún ti dé, wọ́n ṣígun wọ ibi ìgbéyàwó mi o, yìí ni ká ṣe sí o. Ó ṣe súnmọ́ mọ́tò òun, ẹni wo ẹni tí ń ṣe prime minister nígbà náà tó yẹ pé wọ́n ti dé lọ́wọ́ dé lẹ́sẹ̀ yìí tàfọ́wọ́bà léwà, wọ́n ti dé òun náà wà nínú mọ́tò òun. Ó ti wá súnmọ́ mọ́tò òun tán, kò sí nǹkan tó fẹ́ ṣe mọ́. Ife àjùnà tí ṣàmúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀, èyí ò ló wá fa ìbọn pélébé píṣítù, yìí ló wá fà á yọ o. Ẹ mọ̀rọ̀ tán máa ń sọ nígbà náà, àṣẹ tán máa tán kẹ́yìn tán máa ń sọ, ṣé yọ last prayer o, gbàdúrà rẹ tán kẹ́yìn ló bá ṣekú pa ẹni tó jẹ́ pé òun gan lòun gan ṣiṣẹ́ sìn. Orílẹ̀-èdè Nàìjíríà torí ipò torí agbára, ìtàn yìí wà lára ọ̀kan gbòógì lára àwọn ìtàn tó dúró bí lórí òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. Ìṣekúpa yìí pẹ̀lú ṣíṣekúpa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wá darí tó wá látàrí wá orílẹ̀-èdè yìí, ó pẹ̀lú nǹkan tí àárín ẹ̀yà méjèèjì ò fi ṣe bẹ́ẹ̀ dándò ní. Tẹ́ẹ̀ bá gbàgbé, tẹ́ẹ̀ mọ̀ pé ogun abẹ́lé padà ṣẹ́yọ lẹ́yìn ìdìtẹ̀gbàjọba 1966 yìí. Wọ́n sọ orúkọ iléeṣẹ́ ológun kan Báràkì kan, wọ́n sọ lórúkọ rẹ̀, ṣùgbọ́n akọni ni títàn ò ní gbàgbé rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ ṣe ojú òpó lẹ̀ kí n gbà pé ká àbí méjì kí mọ́ lọlé, ìtọ́kọ̀ tí mo kó wá. Ṣùgbọ́n ayé ò ṣe bẹ́ẹ̀ pọ̀ lálẹ́ yìí, ayé ò pọ̀. Ní bá dọjọ́ mẹ́jọ, a tún tẹ̀ wájú lára àwọn ìtàn tó sì ń bẹ ń bí o. Bàbá kan pè mí jẹ́jọ, wọ́n ní kí n mú tan làgbà yìí wá bí n gbàgbé o. Kò tí ì pé ni o. 0915 333 3483 0915 333 3483. Bẹ́ẹ̀ lóyún tí ò bá lọ, ẹ tún lè lo 0911 3 4 8 9 3 0911 3 4 8 9 3. Àwọn nọ́mbà tó wọnú kulu lálẹ́ yìí rèé o lórí ètò ìtàwọn akọni. Ẹ láfikún, ẹ ní béèrè lórí àwọn ìtàn tá a mú wá lálẹ́ yìí, ẹ láǹfààní àti pè Adesi wa loju opo Facebook, West Radio, 893 FM, fan page. West Radio, 893 FM, fan page. Awon oju opo ta wa nu o. Eje njo tele imo. Eje nje le imo na. Eka le o.
1: Kale.
0: Baba mi, shala fi ale wa. Ojo kan mo ko. E ma se o.
1: Agbadi kan gan le ni.
0: E se o.
1: Agbadi lo ito ijini. E se le kan agbadi.
0: E se o.
1: A ma ri ba.
0: Ami o. E se o.
1: Ni kan gan ko ni be o.
0: Ami o. Ami o. O ko yin o, baba mi.
1: Olusegun Makinde. Olusegun Makinde.
0: E se o baba o. E se o. E se o. O da ro o. Ẹ ṣeun. Alàgbà Ṣẹ́gun Mákindé, ẹ ṣe o. Ẹ bá ní ìbéèrè lórí ètò tá a mú wá, àbẹ́ láfikún sí i. Ẹ lè pè wọlé o. Ẹ jẹ́ káwọn ìwé kan máa gbé tó ètò àwọn akọni. Nínú rẹ̀, wọ́n lè kẹ́kọ̀ọ́ mọ̀ wípé kò sẹ́ni tó dókè tí ò nítàn. Ẹni tó bá ti ẹ̀tàn láì nítàn. Irú wọn yìí pẹ́ tàn ọlọ́run yá tán láṣẹ Ọlọ́run. Òun ló fi dá ká nítàn. Ká nítàn. Àwọn ojú òpó sì wà ń ṣí sílẹ̀. Tẹ bá fẹ́ dá sẹ́tọ̀ ìtàwọn akọni lálẹ́ òní. Afẹ́ ní kó ku àpèjá ó kọ rẹ̀. Avanu, Asinwa, Ikoku, o la woran re, mbe lori tenera un. Ya jina tenera, ya. To bari tenera, o le wori re. Go lo a woran re, je wa dori o wota na. Iro upa wo, je inyan la sana man fo kore, sori o wo, iwati mbe lo wore yi. Ṣọ́ ti ẹ̀ lè forúkọ rẹ sórí kàlẹ́ndà àbí ṣọ́ lè lẹ orúkọ rẹ gan mára ike bó ṣe wà yìí ká tó wá sọ pé owó tí gbogbo orílẹ̀-èdè ń ná. Ipa wo ló gbé? Ìkóṣì ìgbésẹ̀ wo ni ló gbé? Ipa wo ló dẹ̀ kó? Abaníkókù yìí ọ̀kan gbòógì lára àwọn ọ̀jìnmí nípa ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà yìí ló jẹ́. Ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 1900 iná ṣe bẹ́ẹ̀ tán bí Avaníkókù. Aire kan abúlé kékeré kan abúlé Amanagúwú iná bí sí ìyìn òun bẹ nípínlẹ̀ Abia. Ìdílé tó dẹ̀ ti wá bàbá rẹ̀ káràkátà ni o. Wọ́n ló máa ń ṣe ó ló dẹ̀ lówó nídìí rẹ̀. Ọlọ́jìnmí káràkátà ó dẹ̀ lówó yáadáa nídìí ẹ̀. Eléyìí wá jẹ́ kán fún létò ẹ̀kọ́ tó dáa. Ó kẹ́kọ̀ọ́ ní Kàlábá. Lọ́dún 1920, ìní Avaníkókù ilóríṣẹ́ rẹ̀ àkọ́kọ́ láti kọ́ ni gẹ́gẹ́ bí olùkọ́. Ó kọ́kọ́ gẹ́gẹ́ bí olùkọ́ fún bí ọdún méjì. Kó tó wá di olùkọ́ àgbà nílé ẹ̀kọ́ míì nípínlẹ̀ Anambra. Ìgbà tí ń bẹ ní ọká ìyún ńlá Anambra títí ń kọ́ ni gẹ́gẹ́ bí olùkọ́ àgbà yìí. Lótú láàfà ní àtútú kẹ́kọ̀ọ́ gboyè. Nílẹ̀ Lọ́ndọ̀nù lọ́dún 1928. Ikoku yìí ilé ẹ̀kọ́ ti àkọ́kọ́ ó wá dálẹ̀ lọ́dún 1931. kò sọ lóko rẹ kò sọ lóko baba rẹ o ó sọ ọkọ rẹ lóko ọjìmí elétò ẹkọ kan onímọ ètò ẹkọ kan tó jọmọ ilẹ Ghana ìyẹn James E.K. Agre James E.K. Agre òun ló fi sorúkọ ilé ẹkọ rẹ tó pè ní Agre Memorial College Abanikoko. Nígbà tí ìyípadà ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà wáyé ìyẹn lọ́dún 1946 ìpè tó fàyè lẹ̀ wípé kán dá àwọn ilé aṣòfin kan dá lẹ̀ lórílẹ̀-èdè yé àwọn ẹ̀ka òfin pé kán tún lè pọ̀ sí i ìní wọ́n wá yan ikọ́kù gẹ́gẹ́ ẹni tí ó ṣojú apá ìlà oòrùn orílẹ̀-èdè yìí nílé aṣòfin ọ̀hún lẹ́yìn rẹ̀ wọ́n tún yàn sílé iṣẹ́ tó rí sétò ẹ̀kọ́ ìyẹn ministry of education lẹ́yìn rẹ̀ gbò ó di ọdún 1947 ìní kọ́kù ó tún lọ sílé ìgbìmọ̀ aṣòfin tèkó ó wà lára àwọn aṣojú mẹ́ta léyìí tó ń ṣojú apá ìlà oòrùn orílẹ̀-èdè yìí nílé ìgbìmọ̀ aṣòfin lẹ́kọ̀ọ́ ìgbà tó dẹ̀ wà nílé ìgbìmọ̀ aṣòfin ó rí wípé gbogbo nǹkan tóun ṣe nílé ìgbìmọ̀ aṣòfin ó dá lórí àǹfààní àwọn olùkọ́ ẹgbẹ́ àwọn olùkọ́ LUT tó ló ti ṣọ̀gá ó ti ṣe adarí LUT ń rí ó rí pé ìgbáyé gbádùn àwọn olùkọ́ gbogbo nǹkan tóun mọ̀ ń jà fún nílé aṣòfin nu kágbà wípé gbogbo àwọn jẹgúdú jẹra sẹ́nétọ̀ tá a ní yìí kíkan wà kó mọ̀ jà fún pé omi gbọ́dọ̀ wà ní Nàìjíríà bó sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ lójúmọ́ kó mọ̀ sọ pé omi gbọ́dọ̀ wà gẹ́gẹ́ bí àwọn kan tó jẹ́ pé kò sí bá ṣe ṣèpàdé lẹ́yìn ìpàdé bí wò tí ẹ̀ rí nǹkan ṣọ ó ní mọ́mì thank you for our salary káwọn náà kan joyè thank you for our salary kan mọ́ ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ ní ilé ìgbìmọ̀ aṣòfin pé let there be water in Nigeria let there be water in Nigeria bó pẹ́ bóyá wọ́n gbọ́rọ̀ sí yùn lẹ́nu kíkan náà wà kò ní lẹ́dàá bí security nàìjíríà lẹ́dàá ojoojúmọ́ kó mọ da òṣìrú ó ṣeéṣe kan ti gbọ́ sí lẹ́nu bó bá ti náwó báyìí náà dì mọ̀ pé lẹ́dàá bí security ti fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n irọ́ kọ̀kan wọ́n ṣùgbọ́n ikọ́kù ò ṣe bẹ́ẹ̀ o ètò ẹ̀kọ́ tó mọ̀ nípa rẹ̀ yìí ó ń jà fún ribiribi nílé aṣòfin ni ó ń jà fún pé ẹ jẹ́ kí ètò ẹ̀kọ́ kí ìdàgbàsókè kó wà fún nígbà tó wà nílé ìgbìmọ̀ aṣòfin ó rí pé àwọn ìwé àbá tó wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ LUT tó tó 34 ni ló gbà wọlé sílé aṣòfin ọ̀hún lávanikoko láti kun ni ló ní pé kí ìṣọ̀kan kó wà nínú ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà kìí ṣe pé kí ẹ̀yà ilé yìí mọ́ ṣe iṣẹ́ márùn-ún káwọn ilé yìí mọ́ ṣe méjì ẹ jẹ́ kí ìṣọ̀kan wà kó wà yúnífọ́ọ̀mù ṣùgbọ́n eléyìí tí wọ́n gbé jáde pé kó rí bákan náà láwọn ibòmíì àwọn ìjọba òyìnbó amúnisìn wọ́n kọ̀ jálẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn gbogbo àwọn nǹkan tó ti wá ṣohun ó padà fẹsẹ̀ múlẹ̀ lẹ́yìn ìgbà torílẹ̀-èdè Nàìjíríà tó mọ̀ bòmìnira o. Onírúurú àwọn iléeṣẹ́ elétò ẹ̀kọ́ ìní abanikóókù ìlú ti ṣiṣẹ́, ó ṣiṣẹ́ pẹ̀lú àjọ WAEC. Ó wà lára àwọn ìgbìmọ̀ aláṣẹ fásitì ilẹ̀ Ìbàdàn gan. Ó jẹ́ pé òun gan lalága, ó jẹ́ alága rẹ̀ rí. Ìyún Council of University of Ìbàdàn, wọ́n jẹ́ alága wọn rí ńgbà náà. Onírúurú àwọn alága ìlọjẹ̀ fásitì ilẹ̀ Ìbàdàn iná ti fún ní dókítà tó fi dalọ́lá nígbà náà lọ́dún 1965. Lẹ́yìn ọ̀rẹ́yìn, abanikóókù dágbére fáyé o. Lọ́dún 1971, lára ìrìn àjò rẹ̀ tó dẹ̀ tún rìn ọ̀hún, ọmọ rẹ̀ Samuel, ìyẹn Samuel Gúmsù Ukọ́kú, ó bá bàbá rẹ̀ díje nígbà náà, ó yẹ pé ẹgbẹ́ òṣèlú míì ni Samuel wà. Ó pé díje gbéná wojú bàbá rẹ̀ nígbà náà. Nínú ètò ìdìbò tó wáyé lọ́dún 1956, ẹjẹ́ mọ́ lọlé. Ó bá ní nǹkan tẹ fẹ́ bá mi sọ lẹ́yìn ètò ìkéde ìpolongo ọjà. Ẹ̀yin náà fẹ́ kówó lé ètò ìtàn àwọn akọni. Orílẹ̀ ìjọsìn ni yín. Ẹ̀yin egbòogi lẹ̀yìn tà tẹ fi ṣara ọmọ aráyé lóore. Ẹ lè pè mí lẹ́yìn ètò kájọ dowó pọ̀. Nọ́mbà bàbá onítàn rí 081-380-6425-44. Ẹrí nọ́mbà òun náà láàfijọ́ sọ̀rọ̀ lójú òpó WhatsApp. Onítàn tẹ́ fẹ́ kí n gbé wá, ẹ láǹfààní àti pè mí. Ìtàn àwọn òbí yín lẹ fẹ́ káwọn èèyàn tara rẹ̀ kẹ́kọ̀ọ́, ẹ láǹfààní àti pè mí. Ó lè jẹ́ tàn ti yín gangan pé èmi kínní ojú mi mọ̀ ti rí, ẹ bá sọ̀tàn mi káwọn èèyàn lè mọ̀ wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ àti wípé kọ́mọ sọ̀rọ̀ ìtínú, ẹ̀yin náà lè pè mí. Ẹ máa rántí pé gbogbo ìgbésẹ̀ ta bá gbé, ìtàn là ń kọ́ o. Jẹ́ kó wà nínú àkọọ́lẹ̀ wípé ṣé tàn rere ló ń kọ́ àbí búburú. Ẹ dẹ̀ mọ́ rántí pé gbogbo rere tá a bá ṣe báyìí, orí èrù pẹ̀lú ọmọ aráyé ó kọ́ sí kó lè tètè parẹ́ kágbára lè tètè wọ́lọ̀. Ṣùgbọ́n o, ibi ọjọ́ kan téèyàn bá ṣe mísítéèkì ṣe báyìí, orí àpáta lọmọ aráyé ó kọ́ sí, torí kọ́mọ̀ bá a gbàgbé àti wípé kán lè mọ rán àrọ́mọdọ́mọ yín létí ni o. Ìbànújẹ́ ó kéré tóbi òní jẹ́ tiwa o. A ò ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ. Bàbá onítàn wà lórí Instagram. Àtọ̀fíṣíà MC Nudu Ṣìlẹ̀ bá ń bẹ̀. Lórí TikTok, bàbá onítàn ni mò ń jẹ́ ń bẹ̀. Bàbá onítàn tí ń bá ti dìde, ẹ láǹfààní àti pàdé ọmọ mi. Lórí ètò àsùnnara, Muhyiddin Adisa lórí àsùnnara. Káyọ̀ Láyọ̀ ká pàdé níre, ká má dúlódì lẹ́yìn ara wa. Tèmítọ́pẹ́ Ọláwọlé, ọmọ bàbá Ṣaponí, MC Nudu Ṣì ló ń dágbére pé ó dàárọ̀ o.